0: fún ìtúsílẹ̀. Bó lọ́wọ́ ogun pẹ̀lú ọ̀nà àbáyọ já sí gbangbo ogun Prọfẹ̀sà Àmójú Adébáyọ̀ Bàbá Authority. Àkórí oru àṣírí pẹ̀lú crossover. Tọ́ṣù yìí. Book of Remembrance. Ìwé ìrántí. Àkọ́kọ́ rẹ̀ rẹ̀ o. Jésù Olúwa fẹ́ tírítì fáìlì àdúrà tiẹ̀ náà. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba oru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́. Àwọn ìlérí ogun tó ti gbọ́lọ́jọ́ tó pẹ́. A fẹ́ mú wọn sí ìmúṣẹ. Lákọjọ́ Friday 29, Saturday 30 àti Sunday 31st of May. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Nígbà tí wòlíì Sàmójú Adébáyọ̀ Authority wọ́n máa sọ̀rọ̀ àṣẹ láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejìrẹ́ ni ẹ máa bọ̀. Opposite Coca-Cola, orí òkè ogun lẹ dé yẹn. Kó o tó rí kọjá sí oṣù kẹfà, àṣírí ogun tó ń jà ó máa tú. Olórí àtolùrànlọ́wọ́ máa rántí tiẹ̀ náà.
1: Kí ògo Ọlọ́run àti agbára àti ọlá rẹ̀ kó mọ bá gbogbo ìṣẹ̀dá àti àyànmọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ báyìí. Gbogbo ènìyàn ló gbọ́ ní àná nígbà tí ẹni tó ní

0: Ayé àtọ̀run wípé tó bá ti di ọjọ́ Sunday kí gbogbo wa pàdé ní agogo mẹ́sàn-án àárọ̀ gbogbo ẹni tí ó ti gun orí òkè ògo ní àkúrẹ́ rí Olúwa lòun fẹ́ fún wọn ní agbára láti ṣe rere ẹ̀mí àwọn wòlíì dẹ̀ kan nípa fún mi pé wòlíì ó gbọ́dọ̀ wà ní Ondo State ní ìlú Àkúrẹ́ ní Sunday pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo máa join gbogbo àwọn ènìyàn bíi 30,000 láàárọ̀ Sunday ní aago mẹ́sàn láàárọ̀ gẹ́gẹ́ bí ohun Olúwa tí ó wí pé mo gbọ́dọ̀ wà ńbẹ̀ on the 24th of May 2026 ní Sunday tí o bá wà lára gbogbo àwọn tó ti gorí òkè yẹn rí àwọn èèyàn ti ṣe sóòrù ní Friday sí òróró tá a máa lò wọ́n máa tún ṣe sóòrù ní alẹ́ ní Saturday sí òróró àti omi yẹn make sure pé o pàdé wa ńbẹ̀ àdúrà rẹ ó gbà lórúkọ Olúwa o máa ní ẹ̀rí ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀ sí ọ lórúkọ Jésù.
1: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: gbogbo àwọn tó ń bẹ ní Èkó, ní àárọ̀ ọ̀la,
1: ní
0: Korodu,
1: àti
0: Fagba,
1: láti
0: máa pàdé láàárọ̀ ọ̀la. You have to make it a day. Gbàmí gbàmí là ń gbà.
1: Ẹnìkan
0: ìgbà mẹ́sàn-án
1: lóru.
0: Àwọn tó ń bẹ ní Ajá máa wà ní Gbẹ́tù. Àwọn tó ń bẹ lọ́rọ̀ fún ìjọwọ́ etí òkun yẹn. Àwọn yẹn máa gbà ọ́ lálejò lẹ́pẹ́
1: yìí.
0: Ẹ wà ń bẹ̀. Ẹyin tí ẹ wà ní Ògijó
1: hospital road
0: lẹ́yìn yídì yẹn ibẹ̀ ní church wa. Ẹyin tí ẹ wà lábẹ́kúta ọ̀pákú Adigbe tèmi tọ́pẹ́ bọ́sọ̀ lẹ́ti pàdé Èkìtì our ladies of Fatima bọ́sọ̀ ìyẹn ní Èkìtì ogoyifọ̀ ẹ̀ríyànú orí òróró tó ń pè ní solution wa.
1: Ó
0: là ń kó jáde lọ́la torí àdúrà orí afẹ́fẹ́ yìí mi ò fẹ́ kó mọ́ fi ṣeré tó bá tún dalẹ̀
1: a
0: tún lo wọ́nà wa. Àwọn tó ń bẹ lórí internet wọ́n máa
1: connect
0: mọ́ ìṣòro Abuja ní alẹ́ títí aago méje àbọ̀ láàárọ̀ ọ̀la mo tún ti padà dé ẹgbẹ́ owó ọ̀tún lórí o ẹni tó lò ní dìde wà tẹ̀ mọ́lẹ̀ fún ìdí nìyẹn tó bá ń jagun lọ́wọ́
1: mo
0: sọ fún ẹ it is a matter of decision o gbọ́dọ̀ pinnu bí onísun ẹ̀jẹ̀ I will not go àfi tí n bá fọwọ́ kẹsẹ̀ já sọ rẹ̀ bíbélì wípé ó ṣúrọ́gù débẹ̀ nígbà tọ́wọ́ ẹ kàn gbọ́sùn ní nǹkan àṣẹjáde lára sọrí bó ṣe wulẹ̀ kí ibi tó wà jìnnà tó
1: ó
0: ń gbé làbújá
1: náà
0: fi alẹ́ ìṣeré àti aago mẹ́sàn-án àárọ̀ ní iṣẹ́ tí màá máa lọ ó wá ń gbé ní àwọn agbègbè tí mo ti ní pàdé lọ́la bó ṣe wulẹ̀ kó jìnnà tó make sure pọ̀ gbọ́ra ń lẹ̀ ọ̀pàdé wa ń bẹ̀ gbọ́ o àkókò tí òjò bá ń rọ̀ lèyàn máa ń gbé omi o sórí tẹ̀yàn bá ń fi nǹkan tó lágbára báyìí ṣe àwẹ̀ wa ó ń fi ayé sí abẹ́ rísìkì
1: ni
0: ní àárọ̀ ọ̀la yẹn gbogbo àwọn tó ń bẹ ní Èkó ní àárọ̀ ọ̀la ní
1: Korodu
0: àti Fagba láti máa pàdé láàárọ̀ ọ̀la you have to make it a day gbàmí gbàmí là ń gbà ẹnìkan ìgbà mẹ́sàn-án lóru àdúrà mẹ́ta
1: yìí
0: àgbà sírọ́ọ̀sì ni sọ pé níbo lẹ wà ẹyin tó ń fi ayé yọmí lẹ ẹ jáde láyé jésù olúwa wa ẹ gba àdúrà
1: kan
0: ọwọ́ tó ń jà mí lólè olúwa gẹ̀ẹ́dànù bàbá ọwọ́ tó ń jà ọ́ lólè ó di gígé ọmọ kẹ́ sọrí ta bá ń gbàdúrà tó le
1: báyìí
0: tó ní ṣe pẹ̀lú solution ẹ bọ́ ó la fi ń gbàrà wálé torí job 2:4 yẹn ó ní awọ fún awọ ó tẹ̀yàn bá ní ló fẹ́ra ẹ̀mí ẹ̀ èèyàn kí gbàrú àdúrà
1: yìí
0: kó mọ̀ fi ọ̀rẹ́ lé lórí ó ti ayé gbà lọ́wọ́ mo gbà padà ó mọ̀ fàmúra mo gba ayé mi mo gba ògo mi mo gba iṣẹ́ mi mo gba agbára
1: mo
0: gbà padà ó dìde ó jàbọ́ ó gòkè serere gbogbo ó yà ó atú.

0: fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Oòrùn láti jọba ọ̀sán òṣùpá àti ìràwọ̀ láti jọba òru nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ó ti ẹ̀ ní ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yìn ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yìn ti yìn. Ẹ máa dúpẹ́ fún un kẹ́ ẹ sì máa fi ìyìn fún orúkọ rẹ̀.
1: Alaniwa kọ̀ mí náà.
0: Ìwọ ni kó máa calm down, baby mi.

0: Ọlọ́run ọba mi ò lè san tán. Mi ò lè san tán, Olúwa ṣeun. Mo dúpẹ́. Ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi ṣayọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi ṣẹ̀yẹ. Àwọn yẹn kò tí ẹ̀ jẹ́ ń sinmi. Ṣé bí bẹ́yìn àwọn bá tiẹ̀ wá ṣe irú nǹkan bá ń tọ́, ó yẹ kó sinmi díẹ̀. Ìpè ní lójoojúmọ́ lọ́sàn-án lóru Adégbòye Gàlà nígbà wo là á gbọ́ yín látẹ́gùn. Ìfẹ́ ìpọ̀, ìfẹ́ ìpọ̀, ìfẹ́ ìpọ̀, mo dúpẹ́. Bó bá dọjú ayọ̀ tiyín náà, èmi náà ó bá yín ṣe lágbára Ọlọ́run. Gbogbo wa lájọ lẹ́nu ọpẹ́ o. Felicitation ńlá pètò yìí. Ẹ náà, ojúmọ́ àwọn aláyọ̀, ẹ já bára wa yọ̀.
1: Olúwa o, àtèmi àti ilé mi o, a ó máa yìnyàn lógo.
0: Ẹ jẹ́ iye ọwọ́ kiní yẹn padà lápá bí ẹ kí n fi kí àwọn èèyàn kọ̀ọ̀kan lápá bẹ̀ yẹn kojú mọ́.
2: Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa, Alaniwa,

0: gbogbo ẹyin lọbalọba ẹ kojúmọ. Gbogbo kábíyèsí, gbogbo orí adé ọrùn ìjìgbara lẹ̀kẹ̀ nípínlẹ̀ Ondo mo kíyìn ẹ kojúmọ. Bẹ̀rẹ̀ látorí bàbá wa lápá abẹ̀yàn lọ́wọ́ tọ̀wọ̀ madẹ̀ kábíyèsí o. Èmi súnmọ́ ba níwọ̀n egbèje, mo jìnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà báyìí tó rárọ̀ bá fi lọ́ba pa. Mo ṣe wo orí forí adé bẹ́ẹ̀ bá ń gbọ́ mẹ́mọ́ mi kàn ọmọ ọba ní ń perí ọba o. Mo lo bàbá láti fi kí gbogbo àwọn orí adé nípínlẹ̀ Ondo.
1: Ọlá tuntun, ọrọ̀ tuntun, mọ́tò tuntun, wá fi fún mi bàbá o.
0: Gbogbo àwọn orí adé nípínlẹ̀ Èkìtì, nípínlẹ̀ Ọ̀ṣun, nípínlẹ̀ Ọ̀yọ́, Kogi, Edo àti gbogbo ibi tí iléeṣẹ́ àdàbà FM tọ́nà dé, mo kíyìn ẹ kú ojúmọ́. Ṣé dáadáa mo bá yín láàárọ̀ yìí?
1: Bẹ́ẹ̀ lọ́wọ́ dídé fún mi Ọlọ́run.
0: Ìyálọ́jà Ìǹjẹ́nẹ́ra tìpínlẹ̀ Ondo. Ṣàlàáfíà mo bá yín màmá, mo dúpẹ́ o. Gbogbo ọlọ́jà tí ń gbọ́ mi lákòókò tá a wà yìí. Ẹ ṣeun, ẹ kú àdúró tí yín lágbára Ọlọ́run ọba. Ọlọ́run tó ti ń tì yín lẹ́yìn ò ní padà lẹ́yìn yín láéláé. Ìránṣẹ́ Ọlọ́run wòlé ìdòwú àyà. Màmá ń kọ́ ṣàlàáfíà náà wà lápá abẹ̀yàn. Ṣé ti jí? Ẹ bá ń jí wọn. Ojú ti mọ́. Èyí àbò kálérò. Ẹnlẹ́ ń bẹ̀ ń wo. Mo kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan ìjejì. Mi ò lè mọ dárúkọ. Tó bá ṣe mọ́ mọ́ ṣe lórí ètò yìí nìyẹn báyìí. All right.
1: Èmi kò lè ṣe.
2: Alaniwa kọ mi na.

0: Hello, somebody ko jumo. Ese gan oruko yin lati bo. Okay, en so nle talalayo le de ipe.
1: Awon eyan mi bo fe ki
0: won. Ipe akoko abi?
1: Be ni ipe akoko.
0: E so Yoruba ponbele talalayo.
1: Okay, ki so Yoruba?
0: Be ni.
1: Mo ki awon anti mi.
0: Hmm.
1: Ma to gleye. Mo ki aburo mi Jolabi. Ejo mo ese bimo.
0: Okay.
1: Ajo ko e asegbale.
0: Hmm.
1: Obi Bayo Daudu.
0: Hmm.
1: Di Ajina. Okay, Ajina Takawe.
0: Okay.
1: Ti gbogbo pe aku pe simi simi o pe eh. Aku weekend ni o.
0: E se gan adupe o. Adupe o. E se gan ni o. Thank you so much. Adara ni jo Sunday lati ese odo. Mo date ejise yin ase mo dupe. Hello, somebody e ko juma o.
2: E ka ro.
0: E ka ro ruko yin lati bo.
2: Alaja lati bi bo e ku na wo ojo o.
0: E se mo dupe mama, salafia mo ba yin.
2: Alaja ni o.
0: Oya, awon wo lalayo laaro ima.
2: Alayo ni o ati dile mi.
0: Okay.
2: Oda. Mo ti bu omo Nigeria to fe se odun leya.
0: Oda.
2: Mo gba la se aso opolopo odun laye o.
0: Ami Olorun, ami Olorun, ami Olorun.
2: Ọjọ́
0: yá báyìí fún sí agbóránṣẹ́ o. Ó dà ẹ ṣe gan ni o. A ti ẹ̀ ń bọ̀ ni Alhaja ń bọ̀ á wọlé wá dáadáa. Bá a ṣe ń jáde lọ lówùúrọ̀ tòní. Ẹgbẹ́ a fi sọ́kàn pé ọ̀kan póró báyìí ń lẹ̀mí oníkálukú wa o. Ọlọ́kọ̀ tí ó wakọ̀ ẹja wà jẹ́jẹ́. Ọlọ́kadà tí ó wa tiẹ̀ ẹ mọ́ bẹ́gbẹ́ wọ̀ ọ́. Pásẹ́njà tó náà ń rìn lọ́nà ẹ mọ́ bọ̀lọ́kọ ẹ mọ́ bọ̀lọ́kadà wọ̀ yá jà ẹjọ́ ní àsọyé kó tó dìbí pẹ́ wọnú ọkọ̀ tàbí gùn màsán ni. Ẹ mọ́ bẹ́nikẹ́ni fa fífà ń fà á. A mẹ́ni ọjọ́ ẹ pé àwọn ẹlòmíì àti ẹ̀mọ́ ti yàn báyìí pírèsì tí ó di wẹ̀jẹ́. Bó la ṣe explain rẹ̀ ọ explain táyà torí kò sẹ́fídẹ́ǹsì kọ́lọ́m má jẹ́ ká rí àárín fẹsẹ̀ sí ibú o. Ẹja gbàdúrà fàlàáfíà Jerusalem. Nàìjíríà Jerusalemu wa àwọn tó fẹ́ yóò sì ṣe rere. Ẹja wùwà bí ẹni tí ò ní pẹ́ kú. Ẹja máa ronú bí ẹni tí ò ní dọ̀la. Torí wọ́n yánná láyé yìí kò ní pẹ́ tán o. Ojú tó mọ́ ń padà bọ̀ wá wọ́kùn. Dégbè gàlà ni mo ṣe wà lápá abẹ́rẹ́ dòmímíremí. Àwa ń gbádùn àdàbà lápá bí o. Bẹ́yìn náà bá ń gbádùn àdàbà ẹ̀rọ wa on stand by síbẹ̀ báwọn. Bó bá da aago mẹ́fà. Ìròyìn bó ti ń lọ lórílẹ̀‐èdè wa lẹ́mọ̀ gbọ́. Mo fi yín sílẹ̀ sápá abiná. Adégbòye gàlà ni ló kọ tèmi ń jẹ́ o. Àlàní tí ògò ẹni tó ń bá rìn ní ògbà ó wọ́ kẹ̀m̀bẹ̀lẹ́ ní tó dùn mọ́lẹ̀ ọkọ̀ lọ́mọdé. Radio boyfriend yàn rèé olúwayé tanatana one. Ọmọ kan ṣoṣo tí ìyà ń pè ní my children. Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀. Títí lọ́jọ́ mẹ́jọ tá a tún mọ́ pàdé lórí ètò yìí. À ní jẹun tí ò tẹ́ wa lọ́rùn.

0: 7 Herbal Mixture. Gbogbo igba ijagwa ija osi always guide me.
1: Mo kiyin e kaabo pada abojo ki gbinu sa iroyin nte siwaju awon oluko nile eko ayetoro iloro high school nipinle ekiti loni kaluku won fojade bi esun turi nale nigbati awon oluko won tawon na ti ile eko on pa latari iroyin ti won gbo wi pe awon agbobada lori ti wa lagbegbe na fona ogbelewo kan eleyi to gojo opa yorijara kan pelu ojo opo alagbelebu in lo fihan bi awon akeko atoluko bi won ti se nbero to ni kaluku won si n fakete ba awon obi ni royin fi lede wipe won sare lati lo mu omo won oro na lo fa iberu bojo laarin awon obi ati awon olugbe ilu ohun titi di akoko tan kuro yin yijo ko si royin jidi gbe kankan tabi isekupa ni kankan lori iru royin na ewe oro ohun in lo ti mu ki iberu bojo ko wa lagbegbe ibiti oro na to ti sele awon olugbe jakodu mimo bi pe iberu bojo in lo ti gba oka awon kan latari iroyin eleyi ta won gbo ohun ajo agunbaniro NYSC n lo ti fi kun ojo isiru awon odo agunbaniro meji la ototo nipele osun latari wipe won wuwa ito lakoko ti won si rulu oro n lo de fifi lede latenu eni to je oga gba fun ajo NYSC nipele osun ekenge takubanja lakoko to n fun awon odo agunbaniro ti won pegede ni iwe eri won nilu osogbo kobianga je kodi mimo wipe ìjìyà tí wọ́n fi kan àwọn ènìyàn náà ló wà ní ìbámu pẹ̀lú òfin eléyìí tó de àwọn ọ̀dọ́ tó bá ń sìn rúùlù lọ́wọ́ wà á fi kan wípé àwọn ọ̀dọ́ agùnbánirọ̀ 27 ẹ làwọn tiẹ̀ sá lọ kúrò níbi tí wọ́n gbé wọn sí lẹ́yìn tí wọn ò rí wọn tí wọ́n fi iṣẹ́ wọn sílẹ̀ láìsí sọ fún àwọn aláṣẹ kankan ogboríyìn gidigidi fún àwọn ènìyàn tí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lákòókò ìsìn rúùlù wọn ó sì rọ̀ wọ́n láti túbọ̀ mọ fi ìwọ ọmọlúàbí lò lóòrèkóòrè àwọn onímọ̀ sáyẹ̀nsì kan nílé ẹ̀kọ́ gíga fásitì ti Oxford ó ní wọ́n ti ń ṣe àgbékalẹ̀ abẹ́rẹ́ àjẹsára kan báyìí eléyìí tó ṣe é ṣe kí wọ́n ṣe àyẹ̀wò rẹ̀ láìpẹ́ tí ó sì kojú ọ̀ràn ebola eléyìí tó ṣe é ṣe yọ ní congo ọ̀ràn náà ni ó ti gba congo kan báyìí nínú èyí tó ti jẹ́ wípé kò dín ní ó lé díẹ̀ ní 1,000 àwọn ènìyàn ni wọ́n ti rí àrùn ebola náà lára wọn tó ti jẹ́ wípé ó dín díẹ̀ ní 200 àwọn ènìyàn ló ti dolóògbé láti ìgbà tó ti bẹ̀rẹ̀ àwọn olùwádìí wá jẹ́ kó di mímọ̀ wípé kò sí ọ̀rọ̀ wípé ó ṣeéṣe kí abẹ́rẹ́ àjẹsára náà kò ṣiṣẹ́ ṣùgbọ́n wọn yóò dánwò lára ẹranko àti lára èèyàn ní kété tí wọ́n bá ti parí iṣẹ́ lórí rẹ̀ ká tó mú ròyìn ní kùtù wa tòun wá sópin ẹgbọ́n àwọn kòkòrò rẹ̀ tàti mẹ́nuba lẹ́ẹ̀kan sí i àti ìjákòdì mímọ̀ wípé olúlé iṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò nílẹ̀ yìí ti tako ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n ń yẹpẹrẹ ìsọwọ́ ṣiṣẹ́ àwọn agbẹ́bọ̀dà lóru ìyẹn lẹ́kùn ìwọ̀ ọ̀run gúúsù lẹ̀ yìí wọ́n jákòdì mímọ̀ wípé iṣẹ́ àwọn ni láti dáàbò bo ìlú Fẹ́mi Ògún tún àṣẹ ló ti tako ẹ̀sùn wípé òun lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú adájọ́ eléyìí tó ń gbọ́ ẹjọ́ kan tó lásomọ́ papọ̀ pẹ̀lú olùlàdọ́ ti ìlú ìlàdọ́ ẹlẹ́mọ̀ ọba Fọláhanmi Kàìsì àtàwọn èèyàn míì nínú ẹbí àtánjú ìgbé. Àwọn onímọ̀ sáyẹ́nsì ní ilé ẹ̀kọ́ Oxford University of Oxford ó ní wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti ṣe abẹ́rẹ́ àjẹsára eléyìí tí ó fòpin sí eléyìí tí ó dẹ́wọ́ kòkòrò àrùn ebola. Èyí ló pin ìròyìn ní kùtù wa tòní láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́ Sunday Ajíbóyè lólòtú ìròyìn Adigboye Galani lorúkọ tèmi mú kíyín ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ lónìí ó àní jẹun tí ó tẹ̀ wá lọ́rùn.

0: gbadun didun ni iranti olododo o ti pe odun kan baye ti mama wa oninu re late honorable mrs Mary Bukola Oladapo ti sun ninu oluwa ojo ketalelogun osu karun odun 2025 ni mama darapo mawon enemimo mama wa won lojojumo la ranti yi oju nro wa a o le gbagbe awon ise rere te se nigba te nbe loke ipe gbogbo awa omo yin te bi tarato re to julumo lo nsaro yin lojojumo aye te fi sile soro di o our beloved mother your life was a blessing your memory a trail to gone from our sight you are never gone from our heart a year without you has felt like an eternity missing you always mama wa let honorable mrs Mary Bukola Oladapo anigbagbo pe a o pade lojo ajinde ta si ni piyamo titi lai lai sonre o mama wa awon omo lo kede
1: Tete si ikede pataki, ayewo oju, itoju oju, isha abe fun oju. Eyine lati so fun gbogbo ara ilu Owo ati agbegbe re wipe ile itoju oju ati Daddy Memorial Eye Care Foundation lati ilu Ilorin se agbekale. Ayewo oju ofe, itoju oju ofe, ati isha abe ofe fun oju olojo meta, ile iti yo ma waye ni Inu ogba St. Andrew Cathedral, Imola, Owo, ninu Boys Brigade House, bere lati ojo Thursday, ojo kokanlelogun osu karun, 21st May, 2026, titi di ojo Saturday, ojo ketalelogun osu karun yi bakan na, 23rd May, 2026, ojo meta pere ni eto na yo fi waye, eyike yi ninu awon isoro yo wu ti nba nda o lamu, tin da oju re lamu oju ti ko le kawe tabi to ni kurukuru ati bebe lo e ma bo lati wa janfani eto na lati ago meje owuro 7 AM di ago merin role 4 PM lojojumo fun awon ojo meteta won yi awo oju eyeglasses o wa lorisirisi fun tita venue St. Andrew Cathedral Imola Owo ninu Boys Brigade House owo kaadi nikan ni olukopa yo san o ti owo kaadi na si je 3000 naira egberun meta e pe wa sori phone number yi fun ibere 0912 824 6138 olorun ko ni gba imole gbogbo wa o
2: lati afin kabiyesi oba yisa abo lani pe fakiti ilu arigidi akoko ni mo tin bo
3: ni pade awon loye ilu arigidi ti won so pelu kabiyesi alayeluwa
2: ebe ti mo pe itesiwaju ilu arigidi ni o je awon loye ati kabiyesi logun
3: latari igbejo supreme court ni ilu abuja nibi ti ati jawe olugori
2: ju aje ojo kejidilogun osu karun odun
3: lori esin igbejo ojulowo eni ti o to lati wa lori apere gege bi saki ilu arigidi
2: ti ajojo si kede re wipe
3: oba yisa abo lani pe kun ni ojulowo omo oko ti muse muse re da muse muse
2: ya fo baje fi owo si ti won si fi ibaduko osu soja so wipe
3: ni awon yan gege bi oba
2: won si dejo ti won pẹnu bi omi isowo
3: ya lenu ni o jẹ wi pe awon koloran se da koko ara won jo leyin ibejo yi
2: bakan ni won di banpa ti won bere yin fege kiri wi pe
3: ile ejo ti ro kabiyesi loye
2: won ti bere oko afin oba yisa abo lani pekun so
3: ro patapata ti o jina si oto ni oro yi e ma se je ki won fi eko tona fun yin
2: olorun be leyin kabiyesi oba yisa abo lani
3: pekun awon ala ilu arigidi o pada
2: awon ara ilu duro didu itori olorun be leyin olooto
3: afa ki gbogbo eyan mo wi pe
2: kabiyesi oba yisa abo lani pekun se nbe lori apure lana loni ati lola lagbara oluwa
3: ilu arigidi yo si ma tesiwaju
2: gbogbo loye ilu arigidi ni olukede
4: Oxford Great College Group of Schools tó wà ní Ẹpẹ̀mí Road ìgbà àkọ́kọ́ táwọn ọ̀jọ̀gbọ́n parí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi tí ọgbọ́n ti ń pọgbọ́n jẹ ìmọ̀ ń bá wọn rìn oríire wọlé dé Oxford Great College ó dáraba nínú ẹ̀kọ́ ariwo gba gbogbo ìgboro kan ìmọ̀ ìjìnlẹ̀ tá a dá sílẹ̀ lọ́dún tó ti pẹ́ ó ń fọ̀n lójoojúmọ́ pẹ̀lú èsì ìdánwò tó yanrantí ilé ìwé fẹ̀fẹ̀ ó kàǹkà àwọn olùkọ́ yanrantí Mr. Bolaji Adeniyi aka Master the multiple award winning proprietor ilé ìwé ẹ̀gbọ́ orí ọ̀fẹ́ àtòtẹ ìjọba ẹ̀kúṣe ọ̀pọ̀lọ ilé ìwé tó ti bẹ̀rẹ̀ láti Crest títí dé primary school secondary school wọ́pẹ̀ láti GSS 1 àti 2 SS 3 ilé ìwé tí wá kọjá kakọmọ ká rẹ́gísítà ọmọ fún wàhẹ́ẹ̀kà àti nẹ́kọ̀ ilẹ̀ Egypt káwá kọmọ ń lọ ṣèdánwò nílẹ̀ Kẹ́nání rẹ́gísítà wàhẹ́ẹ̀kà àti nẹ́kọ̀ ọmọ ẹ̀ lọ́dọ̀ wa kó sì mú lẹ́ẹ̀kan ṣoṣo ọmọ kan kọ̀ǹpútà kan àbẹ́ẹ̀ tí ìbọn ni pẹ́pọ̀ kọ́ lọ ọmọ bá kú pátápátá tí ò mọ̀ wé kà kò tí ì dé ilé ìwé Oxford Great College ni àwọn aṣòkúdala yọ ọpọlọ olùkọ́ tó mọṣẹ́ ìníṣẹ́ ùbà ọ̀kà ìsímẹ́rin ẹpìnmẹ̀ àkọ́kọ́ ògbẹ̀ àkọ́kọ́ ìkàrẹ́ arigidi àkùngbà ìbòròpa wọ́n lè jẹ́rìí sí dáadáa ṣé dé ìlẹ́fẹ́ ni àbí bọ́dì àwọn mọ́tò tó máa kọ́mọ yín wà ń lẹ̀sẹ̀ pẹ́ ìgbàanu wọlé ti ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni registration neco àti wahec kò gbẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ pè wá 0816 439 8283 Oxford Great College. State College ọgbọ́n bẹ èèyàn wà.
5: Nigeria Employer Consultative Association NECA àti Industrial Training Fund ITF pẹ̀lú àjọṣepọ̀ Timo Application ní kárí àkókò ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ tó nífẹ̀ẹ́ láti di gbajúgbajà aláàsè Ketra. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ló wà fún àwọn ọ̀dọ́ tó nífẹ̀ẹ́ láti kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìmọ̀ ní kíkún bí a ti ń ṣe oríṣiríṣi oúnjẹ aládùn tó tún dún ọ̀ṣọ́. À á tún kọ́ wa bí a ti ń ṣe cake, buns, pop-up, chin-chin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi mú ìtọ́jú oúnjẹ àti àyíká wa. NECA, ITF àti Timo Application gbé ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀. Ó kọ yọyọ. Fún àwọn ọ̀dọ́ tọ́jú orí wọn bẹ̀rẹ̀ láti ọdún 18 sí ọdún 35. 18-35 years ó sì ní ìwé ẹ̀rí ìwé mẹ́wàá lọ́wọ́. Senior School Certificate, Federal Craft Certificate tàbí National Technical Certificate lọ́wọ́. Oúnjẹ ọ̀fẹ́ lẹ́ẹ̀kan lójúmọ́ pẹ̀lú owó ọkọ̀ táṣẹ́rẹ́ lóṣooṣù. Fún oṣù mẹ́rin ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ẹ̀yin ọ̀dọ́ tẹ nífẹ̀ẹ́ láti kópa. Ẹ lọ gba fọ́ọ̀mù yín ní Timo Application, Lebar First Bank, Jubilee Ìkàrí Àkókò tàbí lórí Gmail timoapplication@gmail.com. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 081-6270-3431 tàbí 080-2664-4771. Timo Application ni olùkéde.
6: Ọ̀rẹ́ yìí pé mi, àṣẹ ti jáde.
7: Bí ere, ìjọ Fruit of Faith Ministry pé 22 years. Bẹ́ẹ̀ni ìpè bàbá mi Prophet Jimo John Oyedotun Ranjẹ́bì pé 33 years. Ipò òkú kankan, ogun ẹni mímọ́ ò borí wọn. Ẹ jẹ́ ká jọ lọ ṣàjọyọ̀. Èmi là ní yọ̀sí. Gbogbo èèyàn là ń gbè síbi ayẹyẹ ńlá oníbejì ọdún 22. Tọ́lọ́run ti gbé ìjọ Fruit of Faith Ministry kalẹ̀ àtọdún 23 tí Ọlọ́run àwọn wòlíì ti pe wòlíì Jimo John Oyedotun Ranjẹ́bì oríran tí ò ṣe bàìbàì gbọ́hùn Ọlọ́run kete. Sunday yìí 24 May 2026 lórí òkè Wonderland Mountain Danjuma area Aratusi layout Àkúrẹ́ aago 8 àárọ̀. Wo gbogbo ẹni tí ìpè Fruit of Faith Ministry àti ti wòlíì Oyedotun bá ti ṣe lóore rí ẹ̀jẹ̀ á pàdé lórí òkè. Ńbẹ̀ lọ́jọ́ Sunday yìí laago 8 àárọ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àti ọ̀pọ̀ olórin ẹ̀mí pẹ̀lú FFMS Choir ó ṣe iṣẹ́ ìránṣẹ́ ń bẹ̀ pẹ̀lú bàbá Alájọ̀dún Prophet Jimo John Oyedotun Ranjẹ́bì. Ó wà ń kalẹ̀ Jesus wonder Jesus.
8: Residents of Ondo State are by this means informed that the predicted rainfall for year 2026 is here. The State Emergency Management Agency, SEMA, under the supervision of the Deputy Governor, Dr. Laide Adelami Emena, is advising communities in flood-prone areas to clear their drainage channels. Gutters should be expanded and made free for erosion. Leaky roofs should be repaired before the rains become perennial. Motorists obey all traffic regulations and avoid overspeeding. Ondo State Governor Dr. Lucky Rimisanyeda to YFCA is urging residents of the Sunshine State to allow our ease agenda resonate with safety of lives, property, and environment. In case of any emergency in your area, call SEMA on 0803-488-3275 or 0703-187-7570 or contact Office of the Deputy Governor, Governor's Office Complex, Alagba Akure, Ondo State Emergency Management Agency, announcer.

0: Evil 3-in-1 Gary Mix. Just add water and enjoy.
1: Evil Gary Mix.
2: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
3: SELARIE Salary.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Olúwa yóò gbọ́ àdúrà yín.
7: Before this time next year, you will come carry your babies.
8: Harvest of Babies and Miracle 2026. This is not just another program. It is your prophetic appointment to victory. Are you trusting God for the fruit of the womb and all manners of miracles with the team? Grace to win. Date, Wednesday 27th to Sunday 31st May 2026. Venue, RCCG, Glory Arena, Teens Auditorium, opposite Echo Bank, Redemption City, Mwewogo State. Ministering, Pastor Mrs. Foluke Adeboye, Pastor JF Odeshola, Pastor Dekulesho Emmanuel Obam Coordinator, guest artist, Evangelist Bolare, Yinka Alasiyori. Note, free transport and accommodation available, and free medical services available for those trusting God for the fruit of the womb. For inquiries, call 080-3643-6747. 080-3643-6747. Harvest of Babies and Miracle 2026. Come and receive grace to win in Jesus' name.
9: Ẹjẹ́wé alágbọ́nlágbọ́n. Ẹgbẹ́ Sunday Adémúlẹ̀ Tùlúṣe.
10: Ọ̀run Malu Tọ́kẹ̀.
9: Ọ̀run Ma tó bèrè
10: o. Ọyọ
9: Ìbánsálákeré.
10: May 28,
9: ohun ẹ̀rọ sí abẹ̀rẹ̀ pẹ̀lú Gbálígbàdé.
10: May 29,
9: ohun ajẹ́gọ́lọ́pàá yẹgbẹ́ Sunday Adémúlẹ̀ Okọ́hùn Lúté.
10: May 30,
9: ohun ọ̀ṣẹ́ Kágbẹ̀rọ̀.
10: Adúpẹ́ Rọ́jọ́
9: mú ìdàgbàsókè Olúṣe.
10: Ọlọ́lá Gómìnà Ondo.
9: Dr. Lucky Orimi Sayedaiwa.
10: Ohun special guest of Ọ̀nà Jọ́nẹ̀.
9: His Royal Majesty
10: Ọba Adéjìmí Adúlágbàdo Agiri Lálásẹ.
9: Ogoga Ofukere.
10: Chairman
9: Ekiti State Council of Ọba.
10: Àti Kábíyèsí Olóyè rẹ̀.
9: His Royal Majesty
10: Ọba Motunde Alaba Ibiyan.
9: Adako
10: Ireji Second.
9: Ọmọ Royal Fathers of the Day.
10: Chief Rotimi Benjamin Ibidapo.
9: OOF.
10: Di Ari Atúlúṣe Ọ̀fọwọ́.
9: Kido.
10: Atari Akilẹ̀ Oduwa Ile-Ife.
9: Ohun Chairman 2026 Ero.
10: Anshin
9: Lonsha.
10: Kute Development.
9: Senator Olajide Ipinṣàgbà.
10: PAG.
9: Member Representing Odo Non Senatorial District.
10: Àti Honourable Emmanuel Olúwàmí
9: Ẹ̀yàndélégbé.
10: Member Representing Ọwọ́ Ọ̀sẹ́ Federal Constituency.
9: Ọmọ ẹgbẹ́ ìsọfọ́nà.
10: Ero Planning Committee.
9: Ìdọ̀mọ̀pẹ̀ yìí fún.
11: Àjẹsílá jẹ́ láyé.
12: Ẹyà gbé ṣeṣeṣe bí kò dáró dọjọ́ alẹ́. Ikúyọwọ́ àgbẹ̀ kúrò nínú àró dídá. Ẹyà lùkó gbìyànjú àti kóṣùn dorú ọ̀gànjọ́. Ikúyọwọ́ ẹyà lùkó kúrò nínú oṣù kíkùn. Iná sugi teru teru. Omi dànù tágbètágbè. Ìkòkò ńlá fọ́dà páàdì. Aṣọ olówó ńlá fún àyà gbẹlẹgẹdẹ lọ́jọ́ ayẹyẹ. Ṣékágbà òkú màmá wa.
13: Great Chief Mrs. Janet.
12: Ọ̀tún ààrẹ mọ ẹ̀dìbò.
13: Ẹni tó sùn nínú olúwa.
12: Nígbà tí wọ́n pẹ ẹni ọdún 87.
13: 97 years lókè yèèpẹ̀.
12: Ayẹyẹ tí yóò wáyé.
13: Ní ọjọ́ 29.
12: Oṣù tá a wà nínú rẹ̀
13: yìí. Ọjọ́ 28.
12: Oṣù yìí.
13: Ní Christian Wake.
12: Níbi tí orin ọlọ́kọ̀jọ̀ kan.
13: Yóò ti máa wáyé.
12: Látàgọ́ mẹ́wàá àárọ̀.
13: Dalẹ́.
12: Ọjọ́
13: 28.
12: Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n.
13: Ní ayẹyẹ ìsìn àṣekágbá.
12: Fún ìyá wa.
13: Tí yóò wáyé ní Saint Thomas Anglican Church.
12: Ẹrú sí àkókò.
13: Láàgọ́ mọ́kànlá àárọ̀ kì í rege.
12: Lẹ́yìn èyí.
13: Ìwẹ̀jọ̀wẹ̀ mọ́.
12: Ẹni ọmọ sí lóbi mu.
13: Yóò máa wáyé ní orí pápá.
12: Saint Thomas Anglican Church.
13: Ibi tẹ́ mi kí ló fi ń ṣe yìí.
12: Yóò ti máa dá yín ní ara yá.
13: Ẹ̀dá jẹ́kọ̀.
12: Ọ̀ládàpọ̀.

0: Pentecost Alive wà láyé Pentecost 2023.
1: Ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lẹ́yìn.
2: Ayé mi yóò dán
1: ìjọ Anglican àti orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn àkókò.
0: Lábẹ́ ìdarí Ọlọ́run látọwọ́ bíṣọ̀bù wa ní ọ̀wọ̀ jẹ́ OB Ìbàdàn JP.
1: Bíṣọ̀bù wa ní ìjọ Anglican ilẹ̀ àkókò.
0: Àti lórúkọ ọba àlùfáà ní ọ̀pọ̀ ọgbẹ́ èèyàn síbi ìsọjí ìwàláyé Pentecost ìjọdún
1: yìí. Monday 18th to Sunday 24th of May 2026.
0: Pẹ̀lú àkòrí tí ó wí pé
1: ìrírí Pentecost
0: experience.
1: Iṣẹ́ àwọn apostoli oríkejì ẹsẹ̀ kínní wọ
0: ìkẹrin.
1: Monday 18th May 2026.
0: Lẹ́ni ìsọjọ́ ọlọ́jọ́ mẹ́ta yóò wáyé ní gbogbo ìjọ Anglican ilẹ̀ àkókò.
1: Sọ́jọ́ 23 May 2026.
0: Ìdíje aago mẹ́sàn-án àárọ̀ ni gbogbo wa yóò péjọ sí.
1: St. Thomas Anglican Church ṣe ìkàrí àkókò.
0: Ibi tí wọ́n ti ní ìmọ̀lára Pentecost látọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alàyè.
1: Ìjọba ìbú Dr. O.O. Falana.
0: Sunday 24th May 2026.
1: East
0: Estage of
1: Pulpit
0: in Diocese of Àkókò.
1: Olùgbàlejò àgbà ni Jésù Kristì nípasẹ̀
0: Reverend Jacob Obi Ìbàdàn JP.
1: Bíṣọ̀pù Àkókò. Olùkéde ni Venerable J.A. Adéyẹmọ lórúkọ ìgbìmọ̀ ìsọjí Pentecost Alive 2026.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Òṣùpá sídìkì ẹ̀ láyé ńlọ, sídìkì ẹ̀ láyé ńlọ. Sàndíyàdíẹ̀ làwọn máa tún ṣe sídìkì ẹ̀ láyé ńlọ. Ogun máta lọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ńlọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkì ẹ̀ láyé ńlọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà, lọ bá sídìkì ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn àmà fún ọdún díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sunday dajì 50%, wọ́n á gbọ́jà yín fún yín àmà sọ̀rọ̀kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ̀ o, zero interest ni. Wọn fowókanwọ́sí lórí. Ẹ lè download app yìí lórí App Store.
3: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ̀ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lórí.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: 3-in-1 o mini kalo ku ko fi kun
1: Kivo
2: Dari Mix.
3: Ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ń bẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nínú ilé dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni ilé-iṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Herbal Mixture. La fi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa. Láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Pọ́nbélé egbògi náà ná fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
4: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
5: Abba ajọ́ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Herbal Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Herbal Mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Herbal Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Herbal Mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
3: Bẹ́ẹ̀ni ìjáwá ìjà ò sí always guide náà ni. Ṣẹ̀wárí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091-60-62-62-53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé ire o.

0: rẹsòfò.
1: Má fowó rẹsòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: For number one radio, Adaba FM, 88.9 Akure.

0: Ǹjẹ́ ò ń wa Ọlọ́run? Ǹjẹ́ ò mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ek ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí? Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòǹgẹ́ tàbí kí ara fu wá. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
1: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé 8:00 to 10:00 òwúrọ̀, ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí:
2: 08037267996
1: tàbí 08039196090 tàbí 08023233841.
3: Ẹ káàbọ̀ sórí ètò wa bí a ṣe lè wá Ọlọ́run rí. Ètò tí ẹ̀ka ń kà ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ tí wọ́n gbé kalẹ̀ láti là wá lọ́yẹ̀, láti dá wa lẹ́kọ̀ọ́ lórí àwọn ohun tí a lè ṣe tí a mú kí ilé ayé rọrùn fún wa nípa ti ẹ̀mí mímọ́. Lórí ètò léní, kókó tá a fẹ́ gbé yẹ̀wò ni báwo ni ìdílé ṣe lè ṣe àwárí ìfẹ́ Ọlọ́run papọ̀. Tá a bá wo ọ̀rọ̀ bí ìdílé ṣe rí léní, ẹ rí pé ọ̀pọ̀ ìdílé ni wọ́n ń kojú ìpèníjà kan sí kejì. Ọmọ lè mọ́ gbọ́ ti bàbá, ọkọ lè mọ́ gbọ́ taya, aya lè mọ́ nífẹ̀ẹ́ ọkọ. Lóríṣiríṣi àwọn ìdílé kan sì wà tó jẹ́ pé ó ṣe yìn ni. Báwo wá ni ìdílé ṣe lè ṣe àwárí ìfẹ́ Ọlọ́run papọ̀? Kí ló kó wa papọ̀ gan? Kí lọ sọ wá di ìdílé? Ọkàn pàtàkì nínú àwọn ọmọ ìjọ ẹ̀kánkà Ṣẹ́gun Fọlọ́run sọ, wọ́n wà lórí ètò láti máa ṣàlàyé àwọn kókó ọ̀rọ̀ ẹ̀ sí wa. Ẹ káàbọ̀ sórí ètò.
4: Ẹ ṣe olótú.
3: Báwo ni ìdílé ṣe lè ṣe àwárí ìfẹ́ Ọlọ́run papọ̀? Kí ni ohun tó kọ́kọ́ wá sí yín lọ́kàn lórí kókó ọ̀rọ̀ yìí? Kí ni ìdílé?
4: Ẹ ṣe. Ìdílé, ohun tá à ń pè ní ìdílé ni èèyàn méjì mẹ́ta, torí èèyàn kan lè jẹ́ ìdílé, èèyàn méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ tó ń kóra wọn pọ̀ láti di ẹyọ kan náà. Wọn kàn ń ṣàdédé wá papọ̀ bẹ́yìn, ìkan kan ti pa wọ́n pọ̀ rí ní ìgbà kan sẹ́yìn rí. Wọ́n ti ní àbájọṣepọ̀ sẹ́yìn rí kó tó di pé wọ́n wá pàdé ní ayé ta wà yìí báyìí nísìn láti wá di ìdílé. Fún àpẹẹrẹ, àwọn tí ó jẹ́ ẹbí mi báyìí lọ́wọ́ ta wà yìí, mo ní ìmọ̀ láti mọ ìdí tí ìkankannu wọn ṣe wá sí ayé mi báyìí, àbí tèmi àti wọn ṣe jọ pàdé. Fún àpẹẹrẹ, àkọ́bí mi, mo mọ̀ wípé dádì mi ni, bàbá mi òun ni ó padà wá sí ọ̀dọ̀ mi tí mo rí àmì ìdánilójú. Ìyàwó mi náà, mo dẹ̀ ti ní ìrírí pé a ti jọ pàdé rí kó tó di wípé a wá di ìdílé báyìí lọ́wọ́ tí a wà yìí. Ọmọ mi yẹn tó bá jí láàárọ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ó máa ń fọwọ́ gbá mi lórí ni. A ní ṣẹ̀gẹ̀lú pàpà. Àwọn tó kàn máa wèé pé mi kọ́mọ yìí dáadáa, ṣùgbọ́n nígbà tí a bí, mo rí àwọn àpẹẹrẹ kan ní ara ẹ̀, torí dájú mi kú nípasẹ̀ ìjàmbá ọkọ̀ ni. Mo dẹ̀ yẹ ara ẹ̀ wò, ibi tí mo rí pé ó ti ní egbò tí egungun ṣan, mo rí àpẹẹrẹ bíbẹ̀ yẹn, dìsín ó wà ní ẹsẹ̀ ibibẹ̀ dúdú tó ní àpá dúdú tí àwọn tó máa ń pè ní àmì Ọlọ́run yẹn. Mo á bèrè lọ́wọ́ ẹ̀ ní ọjọ́ kan wípé, wá náà, èmi àti ẹ àìṣègbè, èmi ni bàbá ẹ, ewo ni kó máa fọwọ́ pa mí lórí? Ṣẹ̀gẹ̀lú pàpà. Ó bú sẹ́rìn, ó ní òun ni bàbá mi pé èmi lọmọ. Ó lóun ni bí fàdà mi.
5: Ọmọ ọdún mélòó ni ó wà nígbà yẹn?
4: Nígbà yẹn kò tí ju ọmọ ọdún kan lọ, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rìn ni. o ma pe mi ni segelu papa ele mi ni bi o ni big father mi mo wa wo pe o le ri be awon apere kan wa ti mo ti ri ni ara e na tele ise si e ohun e bo se nsoro bi daddy mi se nsoro ni o je ki mo lekan si ami dani loju pe idile okan sadede wa ati pade ri nigba kan seyin ri ka to wa papo ni akoko yi lati wa di idile
2: oga mi kan ni office lo ba denjo na lo ba ni ah o ma ri nkan kan ni ojo ose to koja lojo osin mi ke le ri oga o ni iyawo ohun osin le omo benrin kan na na bi o lati gba to mo yen ti wa nkeke lo nti sakiyesi e pe o ma n ba yawo ohun du ile idana ni lati gba to ti le se nkan igba ti ya re o wa sinle o lohun o dana o ni eyin ile ni ile idana awon wa olorun wa n wo lati be pe iya awon to ba fe dana gbogbo to fe lo yo ti kojo ti se pe yo ma sese lo mo mu kankan pe bẹ ni o se se gbogbo kini eyen pe ngba wa dana yen tan to fe ma gbe ounje yen bo wa sinu ile o ni awon de nwo bayi iya awon la won ri to ngbo je yen bo to ngbo je yen bo pe o ku dede ti o wonu ile dodo awon bayi lo sese to wa yira pada di omo yen awon te wa wo pe se ke se pe boya aworan ya yin lo wa si yin lori abi bawo kini to sele nbe yen e mo pe idile ni baba ni atomo kini to sele nbe yen
4: bi mo se so ni ekan yen wi pe awa to je idile bayi la koko ta wa yi ati pade ri opo igba ni pe ta ba le wo awon kan to nsele a ri wi pe omo e o le je baba e ni igbe aye seyin wa iyawo e le je ore e nigbe aye seyin wa ari baba tunde
2: beni
4: ari iyabo egbon mi nje iyabo di isin bayi ti won ba gbe photo iya iya mi ni kekere ati photo egbon mi yen to nje iyabo yen ton ba gbe sile e ni da awon mejeji mo yato tori won jo ara won iya iya mi e kin jesu egbon mi na ni sin kin jesu kilo de to se kin jesu ohun gan ko mo ko ye o kan we pe ohun o like eni ko ba hun lara mu sugbon ni ilana e kanka awa ni anfani lati mo wi pe atun wa wa eyan kin de sadede ya si ibikan ibi to ba ti ni ilo lati ko eko abi lati yanju awon kan ti won ko le yanju ni aye seyin wa ibibe na ni o ya si lati lo pari ise ti abi nkan ti o ba wa nile tele lateyin wa
2: koko ti a n gbe yewo ni bawo ni idile se le se awari ife olorun papo awon koko oro te so yi pe o ma mo pada si ile to ti kuro omo mama tun baba re bi iya ma tun pada wa sodo omo re ki lo wa ni se pelu bi idile se le se awari ife olorun papo
4: e se lopolopo mo so fun yin lenkan wi pe mo ni oye wi pe iyawo mi emi ati e ti jo pade ri ni aye kan seyin ri ni aye igba yen seyin ri mo je olori nile ise kan to tin se ise ah mo fi ajo obirin yen to po ni ile ise yen mo de ko awon ise ti mo mo wi pe ko ni le se tan o ni mo ma fun nititori pe mo fe fi ya je mo gbe ise kan fun nigba yen mo de boju tori pe o se ise yen oni jaba ninu ise yen o wa fi apasara o wa ni maki ni bi oju re apari igbe aye yen
2: e ma binu bo le ti ri yen
4: e se lopolopo nigba ti ajo fera ni akoko yi o je yan kan ti o ma yo mi lenu lopolopo mo gbeyanju wi pe ki a ma nija ti a se ma gbo wi pe omo e kankan kan to n gbe be yen lo nja mo gbiyanju pe ko ma si ja laarin wa sugbon ohun ko ni gba o wa di ni ojo kan mo to olumona ni ilameka kaka npe ni mahanta mo to lo mo wa bere lowo e mahanta je emi olohun to ga julo ni ile aye ni akoko yin

0: bá jẹun ló kọkọ kúrò yóò pè mí yóò wá dúró dé mi ìgbà tó sú mi mo wá tan olùmọ̀nà yìí lọ màá tà yìí má bèrè lọ́wọ́ ẹ̀ nínú àlá mi ní ọjọ́ yẹn bí mo ṣe sùn màá tà yẹn wá ó fọwọ́ tọ̀ mi mo dìde ó gbé mi lọ sí ara ògiri níbi tó ń gbé kàlẹ́ndà kọ ó ṣí kàlẹ́ndà yẹn sókè bó ṣe ṣí kàlẹ́ndà yẹn sókè tó náwó sí báyìí mo bá rí ara mi nínú ìgbé ayé sẹ́yìn èmi àti ìyàwó mi bí mo ṣe ń fi ìyà jẹ yín nígbà yẹn wà á fi yé mi pé nǹkan tó ṣe okùnfà ni nígbà tí mo tají mo lọ bẹ̀ ẹ́ kó dáríjì mi gbogbo àwọn nǹkan tí mo ti ṣe fún un látẹ̀yìn wá sẹ́yìn sẹ́yìn pé kó má bínú ó wò mí títí ó ní kí làwọn nǹkan tí mo ṣe mo ló pọ̀ má jẹ́ kí n máa sọ mo á fọwọ́ pa ibi máàkì tó wà ní ojú ẹ̀ mo ní ó dàbí pé èmi náà ló fa eléyìí náyé tàti jọ gbé sẹ́yìn rí ọkàn ẹ̀ balẹ̀ màá ní kó má wọrí pé màá má fífẹ́ balò ní àtìgbà yẹn mò ń fífẹ́ balò torí mo ti rí ìdí tó ṣe ń hùwà bẹ́ẹ̀ yẹn sí mi òun náà nígbà tí mo bẹ̀ẹ́ tó dẹ̀ wá rí pé mo yí padà pé àwọn kan míì tí mi kì í ṣàìdédé ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe tó bá complain màá farabalẹ̀ màá gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara mi ò balẹ̀ pé èèyàn kan wá ń rojọ́ fún mi òun dẹ̀ fẹ́ rojọ́ títí ẹ̀ mo wá ń fun ní ààyè títí ẹ̀ kó rojọ́ ní àtìgbà yẹn gbọ́n mi sí gbọ́n mi ò tó omi ò tó ó dínkù ní àárín wa.
1: Bàbá mi, ṣe rí tó bá jẹ́ pọ̀ wọ́tàn lẹ sọ lórí ètò lẹ́ni. Ó yanjú ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà tọ́pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí ní o. Ìbéèrè wa wà lórí ẹ̀, ṣùgbọ́n mò ń bọ̀ ná. Ẹ jẹ́ ká wo ohun tí àwọn kàńkà tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n ní fún wa.
2: Ǹjẹ́ ò ń wa Ọlọ́run? Ǹjẹ́ o mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ẹ̀k ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí. Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí. Nígbà mìíràn ẹ̀wẹ̀, ó lè jẹ́ ìtanijí láti ojú àlá. Ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòǹgẹ́ tàbí kí ara fuwa. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
3: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé 8:00 to 10:00 òwúrọ̀, ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 08037267996 tàbí 08039196090 tàbí 08023233841.
1: Ẹ káàbọ̀ padà sí orí ètò bí a ṣe lè wá ṣe àwárí Ọlọ́run. Àwárí Ọlọ́run ni, ṣùgbọ́n àwárí ara wa là ń ṣe lọ́wọ́ lónìí. Ẹ ṣeun bàbá wa, ṣe rí ìtàn tẹ sọ fún wa yẹn. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ wa ń lé lání. Ṣé lóòótọ́ ṣó lè rí bẹ́ẹ̀? Ẹ wá ṣàlàyé ẹni pé nígbà tí ṣòro yẹn ń ṣe o, ẹ tọ màá ń tà ó lè fi ni mọ̀nà lọ. Ta lolùmọ̀nà yẹn? Ṣé gbogbo èèyàn náà ló lè tọ olùmọ̀nà yẹn lọ láti rí di òkodoro ẹ ti ń ṣẹlẹ̀? Bí ọ̀nà míì bá tún wà téèyàn lè gbà tẹ máa ń lò ní kàńkà, àwọn ọ̀nà wo lèèyàn lè gbà tí ó fi rí di òkodoro pé n tó fa wàhálà láàrin èmi àtàwọn ọmọ mi tàbí láàrin èmi àti ìyàwó mi tàbí láàrin èmi àtọkọ mi? Ó nìyẹn.
0: Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Olùmọ̀nà yẹn, mo ṣe sọ lẹ́ẹ̀kan sẹ́yìn, ó jẹ́ ẹ̀mí mímọ́ Ọlọ́run tó ń gbénú èèyàn tó ga jùlọ, ẹ̀mí mímọ́ Ọlọ́run tó ga jùlọ tó ń gbénú ènìyàn ní ilé ayé ní àkókò yìí. Òun ni à ń pè ní Mahanta. Kò sí fún ọmọ kàǹkà nìkan, ó wà fún gbogbo ẹ̀dá ọmọ ènìyàn ni, àti ẹranko àti gbogbo nǹkan tó wà nílé ayé òun ló wà fún. Ẹnikẹ́ni dẹ̀ ló lè tọ́, ló lè bèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tó bá ń ru ní ojú. Báwo nìyẹn ṣe lè bèrè lọ́wọ́ ẹ̀?
1: Mo fẹ́ bèrè.
0: Ó ní orúkọ Ọlọ́run kan

0: tí ó jẹ́ pé òun ló ga jù òun là ń pè ní híù. Híù yìí jẹ́ orúkọ Ọlọ́run. Ẹ lè pe orúkọ yẹn híù yẹn kó Ọlọ́run má dáhùn àfi tí ìwọ ọba mọ bí o ṣe lè tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohùn Ọlọ́run. Láti béèrè lọ́wọ́ olùmọ̀nà màáńtà yìí bóyá nǹkan tó rú ẹ lójú orin híù yìí òun ni èèyàn máa kọ. Níparí ẹ̀ lè sọ pé nǹkan báyìí ń dùn mí lọ́kàn fọ̀nà hàn mí ọba wo ni kí n ṣe ṣe jẹ́ kí ìfẹ́ ṣe ẹ nílé ayé mi.
1: Kò jù báhùn lọ.
0: Kò jù báhùn lọ.
2: Yúúúú.
0: Ẹ ti gbọ́ nípa ẹ.
2: Ẹ̀mí ẹ̀ máa gbogbo gbà là ń gbọ́ ètò gbogbo ẹ̀ là ń ṣe lórí ètò.
0: Kò sí nígbàkigbà téèyàn bá porúkọ Ọlọ́run yẹn ò ní láti làáfọ́ Ọlọ́run. Torí ọ̀pọ̀ ìgbà bẹ́ ṣe sọ kinní kan lẹ́ǹkan tí a máa rò bóyá ayé kan ló ń ṣèyàn àbí ìdílé kan ó lè jẹ́ àfọwọ́fà wa ó lè jẹ́ nǹkan tá a ti gbìn sẹ́yìn òun là ń ká. Ṣé mọ̀ pé ẹ jẹ́ kí n sọ̀tọ̀ kan fún yín. Ọmọ mi ti skúù dé ìyàwó mi wá rí àpalára ẹ̀ ó ní tíṣà òun ló náà òun ló bá fara ya. Èmi ò gbọ́mọ lọ sí private school kan máa ná báyìí o wọ́n tún wá ṣe lé sára ọmọ. Ọmọ yẹn wá sọ pé mọ́mì mi ẹ má tèlé mi lọ sí skúù wọ́n kọ́ mi ní ìwé ni mi dẹ̀ mọ́ òun náà ṣe nà mí níbi bẹ̀. Ẹ mọ̀ pé ọkọ ọmọ yẹn ó balẹ̀ nítorí pé ó mọ ìyà ìdí tóun ṣe jẹ̀yà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń dùn wá báyìí nísìnyí jù ní pé àmọ́ ìdí tá a ṣe ń jẹ̀yà yẹn òun ni ò ṣe lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó lè fi ìfẹ́ láti fi gba nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ sí. So tíyàn bá po orúkọ híù yìí tó kọrin híù yìí tó tẹ́tí sílẹ̀ màá tá máa fọ̀nà hàn ó máa rí nǹkan tó ń ṣe.
2: Ẹ ṣeun bàbá wa ní ìsìn tí mo bá wá fẹ́ yàwó ní ìsìn bóyá mo wá lálàá mo wá rí i pé ìyàwó mi ni òjé ń tẹ̀síwájú bóyá mo ti ṣe ní nǹkan kan lé ìgbé ayé kan rí mi ò tún lè lo agbára yẹn lé lórí kí n wá ní kinní ọ̀pọ̀lọpọ̀ ó rò bẹ́ẹ̀ o ó lè ní kóun ó tiẹ̀ fi nǹkan ṣe kí parí ọmọ kàrún gbogbo ọ̀tá tó ní kí n má gòkè gbogbo ọ̀tá tó ní kí n má ṣe ó ti ṣẹlẹ̀ sí ìrúwá ẹ̀ náà rí o. Yà ń ṣàdúrà pé gbogbo ẹni tí ń tọ́ bá fẹ́ máa lo àsìkí mi olódùmarè má jẹ́ pa àwọn ọkà ṣé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí déèyàn bá rí kí lèèyàn lè ṣe tó mọ̀ pé ilé gangan ni ọ̀jẹ̀ kásìkí mi ọ lọ síwájú torí ti mo ti ṣe sí láyé tó ti kọjá téèyàn bá rí bẹ́ẹ̀ kí lọ́ yẹ kéèyàn ṣe tó jẹ́ ohun ẹ̀tọ́. Ẹ̀yin nísìngbà tẹ́yìn rí ẹ̀yin bẹ́ẹ̀ ìyàwó yín ni kì í ṣe gbogbo èèyàn ló lè ṣerú ẹ̀ o kí ni ó yẹ kéèyàn ṣe.
0: Láti ní ìgbìlẹ̀ ìdílé aláyọ̀ ọ̀pọ̀ ìgbà ni àwọn baálé mi máa sọ pé èmi ló ń gàrí ẹ̀ èmi ló ń ṣe báyìí ó gbọ́ tèmi ni.
2: Tí mò ń sọ yẹ yín.
0: Ó lè má rí bẹ́ẹ̀ ó lè jẹ́wọ́ gan-an lo ní láti farabalẹ̀ láti gbọ́ nǹkan tí ìyàwó ẹ̀ àbọ̀wọ̀n ọmọ ẹ̀ àbọ̀wọ̀n àbúrò ẹ̀ àwọn ẹbí ẹ̀ tí wọ́n ń sọ. Ọmọ ẹ lè bá ẹ sọ ọ̀wọ̀n ó lọ́n lè lò wọ́n gan láti máa bá ẹ sọ̀rọ̀. Ọ̀pọ̀ ìgbà ló máa nílò rí pé ká farabalẹ̀ ká gbọ́ ká gbé ohun tó òyìnbó ń pè ní ego ká gbé sílẹ̀ èmi ló ń gàrí èmi ló ń ṣe gbá èmi ló ń ṣàwò. Ẹ jẹ́ kí n sọ ọ̀tọ̀ kan fún yín.
1: Ní ṣókí.
0: Ní ṣókí torí àkókò. Mo fẹ́ jáde nílé lọ́jọ́ kan. Kọ́kọ́rọ́ mọ́tò mo bá bẹ̀rẹ̀ sí wa. Níbo ni kọ́kọ́rọ́ yìí wà? Mo dẹ̀ fẹ́ lọ sí ìpàdé kan tí wọ́n dúró dé mi. Ìgbà tí mo wá kọ́kọ́rọ́ yẹn tí mi rí. Èmi máa ń fi kọ́kọ́rọ́ kọ́ ara ògiri ni. Mo ti kàn ṣó kan sára ògiri lókè tẹlifíṣàn tí mo máa ń fi kọ́kọ́rọ́ kọ́. Nígbà tí mi rí kọ́kọ́rọ́ yẹn mo bá da wàhálà sílẹ̀. Ọ̀yá ọ̀yá gbogbo yẹn jáde máa bá mi wá kọ́kọ́rọ́ yìí. Èèyàn tá máa túnú ilé àti èèyàn tí ó máa túnú kíṣìn tí ó máa tún gbogbo ẹ̀. Ẹ máa bá mi wá kọ́kọ́rọ́
2: yẹn. Commander in chief.
0: Commander in chief. Kò dá gbogbo wọn rú. Ọmọ tó wá jẹ́ baby of the house kò bá wọn wá kọ́kọ́rọ́. Ó wá gbọ́ tí àwọn tó ń tẹ fafúnfafún tó ń ta cream yẹn wọ́n ń kọjá lọ. Ló bá ní dádì mi kóun tó bá wọn wá kí n wá ra yoyo ice cream fún. Tó súnmọ́ mi báyìí ó ṣe bíi pé kí n gbá lọ́gọ̀ọ́ kí n dànù. bawo oda mi ku mo boya won ni o ri kokoro to de ni ko to ba mi wa kokoro ke kera yoyo ice cream fun mo ba ti owo bapo ki mu owo jade owo ti ma ti bapo mo kokoro gba kashifu jade owo ti ma ti bapo lelekeji bayi kokoro yen ni mo gbe jade mo ti nfowo gba gbogbo sokoto apo mi ti ko dun lai mo pe an kashifu yen ko le je ko dun
2: baba mi bibe se ri tomo yen ba dan wo ni dile mi emere ni won pe ke o se fi ni abi nkan kan lo sele nbe yen
0: nkan to sele ni pe bi mo se da won wi pe ko lo ma wa kokoro yen be ni mo se korin ife yen ti mo so fun ile nkan yen e ti mu e ti mo na ti mo ba ti be ni mo se nfi okan ko orin yen wi pe ma ta ma je kon ba mi ri kokoro yi tori pade ti mo nlo emi ni secretary se mi pe ti mi ba farabalẹ mi ni mo pe omo kekere yen olohun ti fi nso fun mi nibi ti kokoro wa
2: bi o ba de jo mo kekere ni elomi o le bere owo ice cream lowo
0: ani o bere se iya e ni o bere owo ice cream awon to ti dagba nu won ni o bere owo ice cream ti kinu a so pe won ro jeje ni to a fi bere ice cream sugbon ohun so fun mi oni ko ohun to ba mi wa kokoro kin lo ra ice cream fun ko to rin jina o
2: se awa le so nisin pe olohun lo lo ki se pe boye mere ni tori emere lawon eyan wo pe
0: se mere ki se mere mo bere nkan lowo olohun esi de n wa lati owo e oni mo so fun lekan yi pe ko si eyan ti akorin hiu yen ti ko ni re si
2: eni ni yi ayo kedokun ni oruko mi kanka ipa ona ominira eni awon ni won gbe eto yi kale titi ojo mejo ti a tun ma pade ki ife olorun ki o be
1: eto ti e gbo ton yen bi a se le wa olorun ri o je eto ori radio lati inu ijo ekanka ipa ona ominira emi mimo
3: fun alaye siwaju si tabi pe e fe darapo mo wa lati ba wa josin ni ilana ohun ati imole emi mimo ti o ma waye ni ojo josin mi bere ni deede ago mejo si ago mewa owuro e le pe sori awon ila ero ibanisoro won
4: 0803-726-7996 tabi 0803-919-6090 tabi 0802-323-3841

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sálárì
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ó yá lọ́pìn ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric.
0: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Náwó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 62 53 0.

0: voyez gagan yes sir.
1: A good school
0: is indeed a strong foundation for future success.
1: Wa yo
0: admission ti bere ni le we success ni londo.
1: E ne mo ipe success ni ti wa uruko nro ni success n gbonbe ta won mo jemu lae.
0: Academic skills, essential life skills,
1: networking opportunities
0: and other virtues for professional growth and professional development.
1: Ati library ati laboratory ati awon sophisticated academic apparatus.
0: Pelu awon oluko to wa morally and officially stand out ni beni success.
1: Entrance examination lati fi wole ko ni pe bere bayo.
0: Titi wa register awon omo yin sile.
1: For any inquiry,
0: call 0806-324-3693
1: or come to Success International College
0: and Success Kids University, Ondo.
2: Ètò ẹ̀kọ́ tó dára ní ìpìlẹ̀ ọjọ́ ọ̀la Deeper Life High School Àkúrẹ́ ilé ẹ̀kọ́ tó ti ń kọ́mọ ní ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ ìwé tó yè kooro tónítóní làyíká àwọn ọmọ tí wọ́n sì ń tọ́jú àwọn akẹ́kọ̀ọ́ bó ti tó àti bó ti yẹ tòrò yé wọn pé àwọn lọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè yìí Deeper Life High School Àkúrẹ́ ilé ẹ̀kọ́ tó yẹ láti fọmọ sí lásìkò yìí ilé ẹ̀kọ́ náà wọ́n ń gba àwọn akẹ́kọ̀ọ́ wọlé fún ìpele JSS1 fún sáà ìkẹ́kọ̀ọ́ 2026-2027 ó kéré tán irú àwọn ọmọ bẹ́ẹ̀ ti gbọdọ̀ pé ọdún mẹ́wàá nínú oṣù kẹsàn-án ọdún 2026 ẹgbẹ̀rún mẹ́ẹ̀dógún 15,000 naira péré lowó fọ́ọ̀mù tí wọ́n sì tún láǹfààní sí àwọn ìdánwò tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ rí lórí ẹ̀rọ ayélujára. Gbogbo òbí tó fẹ́ ra ọjọ́ ọ̀la rere fọ́ọ̀mù rẹ̀ ẹ máa dà wìtìwìtì lọ sí Deeper Life High School Ìwòye Off Ondo Road Àkúrẹ́ tàbí kẹ́ lọ sórí wẹ́bsáìtì wọn www.deeperlifehighschool.org ẹ sì lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0816-728-5986 tàbí 0806-774-8327 àti 0806-748-3492 Deeper Life High School, Idari pelu

0: Tori president wa gan ko ni fe ki o ti to fori sopon debi ti nkan o ti baje
1: barrister dr moyewaju
0: kubana
1: lo nki ye o
0: pe bo ti wo ko pe to o ti to ni o leke
2: o ti da tawa o goge ata
3: ile ise kan be lode le yi ti won tin ran aso ti o dabi eni ti won bi ni mo mass fashion studio o ya eja ajo debe
4: susun la aye ba susun shala
3: iroyin ta fojuba anybody mass fashion studio lo le iroyin oniruru awon aso to je quality with different sizes ti won tin ran sile lo nse wa mu mi wa mu mi awon senator style lo niruru ti o duro rekete lara won ton ba ni ko se si agbada fi se sara aso won le ba ni te oruko sara fila pelu ise ara re eyin ile ise te fe se logo sara first ile ise yin won ba yin design re be se ti fe abi eyin te fe te oruko sara first yala to lo selu abi fa won osise yin e ma wule da mo jina mo e ma bo ni mass fashion studio won wa ni kajola junction nilu ondo eyin ile itura to fe te oruko abi logo sara to we mass fashion studio ni ke ma bo be la le deliver product wa kaakiri orilede nigeria a wa lawon ori social media instagram ati tiktok e le pe wa tabi ke whatsapp wa lori awon number yi 0913 795 2276 tabi 0706 952 6360 mass fashion studio edun wa wo loni e ri pe rere ntoluwa
5: gbogbo ti mo dupe le lori lo ku ye mi
6: agba agbara nlo olorun alaye tun ma rin ilu agbara nla to tayo agbara ile ni ajo odun 25
7: silver jubilee
6: 25th year
7: anniversary
6: ijo olorun alaye
7: riches in christ evangelical mission
6: which is
7: grace overflowing
6: ekunrere ori ofe
7: lapakori ajo odun
6: ojo 25
7: sojo 21
6: 2026 ta wa yi
7: lo
6: se ajo odun
7: monday to friday
6: lo wa ra ojo sojo fi ma ro
7: lago marun irole
6: ojojumo
7: sunday 31st
6: lo pe ajo odun
7: thanksgiving service
6: awon olumoke olorin emi
7: ma pelu
6: awon akorin riches in christ evangelical mission
7: lati fa olorun
6: bákan náà ni ẹ̀kan
7: tó tún jẹ́ gbajúgbajà olórin ẹ̀mí ni
6: bọ́
7: evangelist
6: ojú adé
7: guest minister
6: pastor dr taiwo
7: amọ́gbẹ́jayé
6: ẹ wá gba ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún lódìndí
7: látọwọ́ ọlọ́run àlàyé
6: ọjọ́ ayọ̀ ọjọ́ ọmọ ní gbàgbé
7: ló máa jẹ́ fún gbogbo wa
6: olóyè ìjọ richem ló ti máa wáyé
7: richem cathedral kilometer 7
6: road maker
7: ado ekiti road
6: akure
7: ondo state nigeria
6: bàbá wa nínú olúwa
7: pastor mk
6: adeniyi
7: ló máa bá gbogbo wa lálejò
6: ẹjẹ́ àjọ pàdé
7: ní may 25th to 31st 2026
6: nínú àjọ̀dún
7: ọdún 25
6: ti ìjọ richem
7: silver jubilee
8: láyé lọ sídìkẹ láyé lọ sàndí adìyẹ làwọn máa tún ṣe sídìkẹ láyé lọ ogun mata lọgbọ kó má ra láwìn ó padà ti dópin sọtagbára kásán yòókù létà sídìkẹ láyé lọ sọtagbára kásán yòókù létà sídìkẹ láyé lọ. kò tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances computer àti computer accessories wọ́n ta automobiles oríṣiríṣi nǹkan náà ń tà lọ bá sídìkẹ ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn àmà fún ọdún díẹ̀ díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ́bá tí wọ́n sọ dé dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín àmà sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ̀ o zero interest ni wọ́n fowó kan wọ́n ṣe lórí ẹ lè download app yìí

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Náwó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-A-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: òṣèlú alátakò àtàwọn agbẹjọ́rò wọ́n gbóríyìn fún ìdájọ́ eléyìí tó wáyé níbi tí ilé ẹjọ́ tí ó ti fagilé ìlànà ètò ìdìbò yìí tí àjọ elétò ìdìbò tó gbé ta. Lórí ọ̀rọ̀ ìpèníjà ètò ààbò, ìṣe ni ẹ wò ó. Ilẹ̀ Yorùbá, òun náà ni ààbò tó péye kò mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ àwọn ikọ̀ onísùnmọ̀mí. Òun náà mọ̀ tí ń sọ sí ẹbú ẹ wò eléyìí tó lè jẹ́ ọ̀nà àbáyọ rèé o. Ta ló sọ̀rọ̀ bẹ́ẹ̀, ta ló sọ̀nà àbáyọ? Ibà Gani Adams. Lórí bí wọ́n ṣe dí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n láwọn ikọ̀ onísùnmọ̀mí ọ̀hún wọ́n ti fààyè sílẹ̀ fún ìbásọ̀rọ̀ náà bá tún sọ pé in táwọn fẹ́ gbà rèé o. Kó tó di páwọn lè tọ́ àwọn mọ́lẹ̀. Ọkùnrin kan nílé ẹjọ́ ló ti ní kí wọ́n lọ ṣekú pa báyìí. Lórí bí ó ṣe ṣekú pa ìyá àgbà kan tó jẹ́ ẹni ọdún 82, ìpínlẹ̀ Ọ̀ṣun òun leléyìí ti ṣẹlẹ̀. Ọgbà bẹ́ẹ̀ ni ìròyìn eléyìí náà. Akẹ́kọ̀ọ́ kan ni wọ́n ti bẹ́ lórí báyìí ní ìpínlẹ̀ Imo. Iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀. Ọ̀sà nílé ìjọsìn, òun náà ti ní kí wọ́n lọ yẹgi fún báyìí lórí pé òun náà ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀. Ibo ló ti ṣẹlẹ̀? Ẹ kùkú gbọ́ láàárọ̀ tòní. Èyí àtàwọn kòkòrò ìmíì lẹ́gbọ́ láàárọ̀ òní, ẹ wá nǹkan kẹ́ fìdílé. Ẹ jẹ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀ mò ń bọ̀. Ẹ kú kalẹ̀.
1: Dádì Júnior Jọ̀ ọ́ jẹ́ ń sùn, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Júnior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fi mí lẹ̀ jàre.
3: Bíkọ́tà abákàtù ló tún ṣe kọ́.
1: Yéè, má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Bó ló ń sá lọ?
1: Rúnà Dádì Júnior, ọgbọ́n wo ló dá sí?
2: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ bíkọ́tà abákàtù ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajẹ́bí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kó ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Bíbó kábàbá capsule irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858. Lẹ́ẹ̀kan sí 0803-860-6858.

tó jẹ́ akọ̀wé ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà ló ti pè fún ìṣọ̀kan báyìí ní ìpínlẹ̀ Benue láàrin ẹgbẹ́ òṣèlú APC ṣáájú ètò ìdìbò abẹnu láti yan ẹni tí ó jẹ́ olùdíje fún ipò ààrẹ. Akọ̀wé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà George Akume ló jẹ́ pé ó ti pè fún ìṣọ̀kan báyìí nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Benue ṣáájú ètò ìdìbò ilé ìtọ́jẹ́ ti abẹ́nú èyí tí ó wáyé níṣe ni ìròyìn fi ẹni wípé àrọ̀wàyé oná wáyé látàrí bí wọ́n ṣe ní fanfan wáyé nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Benue ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ètò ìdìbò kò mẹ́sẹ̀yọ fún ètò ìdìbò abẹ́nú fún ipò gómìnà àti tọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà tó fi mọ́ tọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin. Èyí ló wá mú kí Akumi ọ̀hún kọ́ sọ di mímọ̀ wípé kò yẹ kí ẹ pín kó wà láàrin àwọn ikọ̀ ti gómìnà Yinni Iyashi Alia àti akọ̀wé ìjọba ọ̀hún nínú àtẹ̀jáde èyí tí Yomi Odunuga tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún lórí ọ̀rọ̀ ìpolongo ìbẹ̀ ni Akumi ọ̀hún ló ti rọ àwọn ọmọ ẹgbẹ́ kí wọ́n rí dájú wípé kí wọ́n fi òun sọ̀kan fún àǹfààní ẹgbẹ́ òṣèlú náà. Ìwé ìròyìn Premium Times ló gbé wá láàárọ̀ tòní. Tó jẹ́ onímọ̀ nípa òfin àtàwọn tó jẹ́ ìkàn nínú ẹgbẹ́ òṣèlú alátakò ló jẹ́ pé wọ́n ti gbóríyìn fún ìdájọ́ ilé ẹjọ́ gíga eléyìí tó jẹ́ pé ó fagilé ìlànà àgbéta àjọ elétò ìdìbò eléyìí fún ìlànà ètò ìdìbò abẹ́nú eléyìí tó jẹ́ pé ó wáyé pẹ̀lú fífi orúkọ olùdíje ṣọwọ́. Adájọ́ ilé ẹjọ́ náà nígbàtí ó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ Mohammed Umar ló darí ẹjọ́ ọ̀hún tó sì ní àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ó ní kò lè mú ọjọ́ àbí àsìkò gan eléyìí tó yẹ kí àwọn ẹgbẹ́ òṣèlú kí wọ́n ṣe ètò ìdìbò abẹ́nu wọn fún láti lè yan olùdíje eléyìí tí ó díje nínú ètò ìdìbò ọdún 2027 nígbà tó wá ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ onímọ̀ nípa òfin tó sì jẹ́ akọni níwájú adájọ́ Olú Dáramọ́lá ó ṣe àpèjúwe ìdájọ́ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó yẹ dáadáa tó sì ní í ṣe ni àjọ náà ná yẹ kí wọ́n tún ìgbésẹ̀ wọn ṣe báyìí kí wọ́n mọ ààyè wọn. Ìwé ìròyìn The Sun onúgbéjáde láàárọ̀ tòní. Orí ọ̀rọ̀ ètò ààbò òun lélẹ́yìí. Àwọn onísùmọ̀mí tí wọ́n ṣe ọṣẹ́ bú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni wọ́n ti sọ̀rọ̀ báyìí. Kí ni tí wọ́n sọ? Àwọn afurasí tí wọ́n jẹ́ onísùmọ̀mí tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọmọ kéékèèké àti àwọn olùkọ́ ní àwọn iléèwé mẹ́ta SLE Yamota àti Aláúsá níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ní wọ́n ti pè báyìí tí wọ́n sì ti pè ìjọba ìpínlẹ̀ náà yẹn ń ṣe ni àwọn ìròyìn fi ní pé àwọn àtìláwí ọ̀hún ni wọ́n kọ̀ láti sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹbí àwọn tí wọ́n jí gbé ọ̀hún. Ìròyìn wá fi ẹni wípé ìyẹn ṣe ni wọ́n ti ń bá àwọn tí ọ̀rọ̀ kàn kódà pé gómìnà gan ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀ àwọn tó jẹ́ aṣojú gómìnà lórí ọ̀rọ̀ gan náà fúnra wọn ni. Ìròyìn wá fi ẹni wípé ṣáájú òun náà ni wọ́n ti ní àwọn àtìláwí ọ̀hún ni wọ́n ń béèrè fún àwọn nǹkan kankan eléyìí tó jẹ́ pé wọ́n fi lè mọ́ ṣekúpa àwọn tí wọ́n jí gbé ọ̀hún. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ ètò ààbò Àbáyọ̀mí Fágbénro ló ti wá ní ohun ní ọ̀rọ̀ tóun tí ìfẹ́ sọ báyìí lórí ọ̀rọ̀ náà. Àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn ọmọ kéékèèké náà ló jẹ́ pé wọ́n jí gbé tọ́jọ́ orí wọn kò ju bí ọdún méjì sí ọdún mẹ́ta lọ. Òun náà jí gbé ní ilé ìwé náà ní ọjọ́ Jímọ̀ eléyìí tó jẹ́ pé ọkọjá lọ́hún ni àwọn èèyàn náà ló jẹ́ pé wọ́n ti lo odidi bí ọjọ́ mẹ́jọ báyìí lákàtà àwọn ajínigbé ọ̀hún. Ìwé ìròyìn Punch onúgbéjáde láàárọ̀ tòní.

ọkùnrin kan lọ́jọ́ pé ilé ẹjọ́ ló ti dájọ́ ọkú fún báyìí kí wọ́n lọ ṣekúpa látàrí bí ó ṣekúpa ìyá àgbàlagbà kan. Ilé ẹjọ́ gíga èyí tó wà nílùú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti dájọ́ ikú fún ọmọ ọgbọ̀n ọdún kan tí wọ́n pọ́kọ rẹ̀ ní Taiwo Agboola lórí bí ó ṣekúpa ìyá àgbàlagbà kan tó jẹ́ ẹni ọdún 82. Arábìnrin Jádeṣọlá Olúbáyọ̀ Agboola ọ̀hún ni ìròyìn fi ni pé wọ́n ní ó ṣekúpa olóògbé ọ̀hún lọ́dún 2023 nínú oko rẹ̀ eléyìí tó wà ní olókè méjì ní Ìfẹ́tẹ̀dó níjọba ìbílẹ̀ Gúúsù Ifẹ̀ nípínlẹ̀ náà. Ìṣe ni wọ́n wọ́ díẹ̀ lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn mẹ́ta dundo ìgbìyànjú àti fipá bánilòpọ̀ ìyàtí ọ̀rọ̀ ìṣekúpani èyí ló jẹ́ pé wọ́n fi kàn án. Agboola ọ̀hún ni wọ́n kọ́ káwọ́ rẹ̀ pọ̀n ìrojọ́ lọ́jọ́ keje ọjọ́ keje oṣù kọkàn lọ́dún 2024 èyí tí ọjọ́ pé wọ́n sì pé ẹlẹ́rìí mẹ́rin wà lèyí tí ọwọ́ jẹ́wọ́ tọ́wá jẹ́rìí sí ẹ̀sùn eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn náà. Gẹ́gẹ́ bí ìròyìn bó ti wá fi nígbà tó ń gbé ìdájọ́ rẹ kalẹ̀ onídàájọ́ Adédàpọ̀ Adéníjì ó ní àwọn olùfisùn wọn mú àwọn ẹ̀rí eléyìí tó dájú wa lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án lọ́ba lọ́jẹ̀bi ẹ̀sùn náà. ó ní kí wọ́n lọ sọ náà rọ̀ títí tẹ̀mí yóò fi bọ́ lẹ́nu rẹ̀. ìwé ìròyìn punch onúgbéjáde láàárọ̀ tòní. ìròyìn eléyìí tó tún fara pẹ́ òun náà lélẹ́yìí

ọmọbìnrin kan tó jẹ nọọsì òun jẹ pé wọn ti rí báyìí ní ilégbèé rẹ tó wà ní umuluho ní ìjọba ìbílẹ obowo nípínlẹ imo ìròyìn fi ni pé ọmọ ọhún ni wọn ní ọrẹkùnrin rẹ kan náà ni ó ṣekú pa tó jẹ pé ó sá lọ èyí wá fi yé ni wípé ọmọ ọhún náà pè ní wendy achumba tí wọn sì rí o tí wọn sì rí tí wọn ti bẹ orí ẹ ní inú ilé rẹ eléyìí tó jẹ pé ó ń gbé arábìnrin achumba ọhún náà lọ wá láti ìpínlẹ abia tó jẹ akẹkọọ ní ilé ìwé kọlẹẹjì ìmọ nọọsì èyí tó wà ní umuluho ọhún ní ìjọba ìbílẹ obowo nípínlẹ imo èyí fi yé ni wípé èyí ṣe ni àwọn tí ọjọ pé wọn jọ ń gbélé ni wọn já ilẹkùn náà wọlé nígbà tí ọjọ pé wọn rí wípé èyí ṣe ni kò jáde síta o tí wọn ò rí tó jẹ

0: gbogbo àwọn ajínigbé tí wọ́n tún ní gọ̀ọ̀sì pé gọ́vnọ̀ ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ rí i pé àwọn pípì wọn ti jọba ọlọ́run ò ní jẹ́ kí wọ́n jọba lé wa lórí lórúkọ jésù o
1: àmì ẹ̀ṣẹ̀un
0: káwọn àgbà yorùbá ẹ jọ ẹ jẹ́ ká múra ohunkóhun tá a bá mọ̀ ní ìlú sílùú ẹ jẹ́ ká fi kojú àwọn aṣepúpani ọlọ́run ní jẹ́ ká bọ́ sọ́wọ́ ajínigbé o
1: àmì ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un 08162549991 ẹ jẹ́ àtúnwẹ̀ lómi hello ẹ kú ojú ẹ káàárọ̀ ẹ ṣeun
2: orúkọ mi náà májẹ́ náà láti lọ́kọ̀ àkọ́kọ́
1: ọyà ń gbọ́ yín
2: ẹjọ́ irú ilé tó ṣe kó pa ọ̀rẹ́ bí ẹ̀rẹ́ tó wá tó wọ lọ sí ilé ìjọsìn náà irúwọ̀n ẹ̀ ó pé palẹ̀ bọ́n ṣe pààyàn ẹ̀ dáa oríyàn tó bá pààyàn pé paná pààyàn náà para àti àwọn ajínigbé tó jẹ́ ni gbé ẹ jọ ẹ bá wa bí àwọn ìjọba wa àwọn ló bá jẹ àgbẹkọyà ni àwọn ń ta àwọn àmọtẹkùn wọn sójà ọlọpàá kan kó gbogbo wọn láti lọ dojúkọ wọn.
1: ọ̀dọ̀ ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un adúpẹ́ tó wẹ̀ já máa lọ ìyókù yóò di ọ̀la ẹ̀ máa pàdé àwọn akẹgbẹ́ wa ọ̀pẹ́yẹmí jọ ọ̀dà náà ló kọ́ tèmi jẹ́ o a kú wíkẹ́ndì o. ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa níbikíbi tẹ́ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tún ti sún yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àbóríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní rà. àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. ilé iṣẹ́ kan wà tí a ń pè ní CDCare. kí ni wọ́n ń kí ẹ̀ fún gan kí ni wọ́n dúró lé lórí ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
3: ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare CDCARE application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé fóònù ni o laptop ni o mattress ni o kettle pot ni o
1: gas bẹ́ẹ̀ fẹ́ ra gan kan
3: bẹ́ẹ̀ fẹ́ ra aga ó wà nbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
3: kínní bẹ́ẹ̀ni kí wọ́n lọ láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá so àwọn kan tún àwọn àtàrí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks
1: ogójì ọ̀sẹ̀
3: ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
1: mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo ló ṣe.
3: ẹ ṣeun olóòtú ṣe rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ sàn yòókù fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tó má ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó yòókù ní oṣù míì tá a bọ̀ sí tó bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tó má ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
1: ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn.
3: ẹ ṣeun olóòtú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀ so ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
3: yóò lè máa sanwó lọ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
1: ṣé àwọn ni wọn lọ ná kinní ọni wọn lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn.
3: ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. ṣé wá rí tonímọ́tò dé a mọ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kan so fun awa awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin e gege bo se je niyan te fi lanfani lati ma sanwo re lai ni da yin laamu rarara
1: nibo ni office yin
3: office
1: number ti yan le pin yin si
4: e kan si wa ni Danco Plaza Ajilosun beside Olo Motors opposite Maria Asunta Catholic Hospital Ikere Road Ado Ekiti Ekiti State
3: Ululese wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko ben ni Olotu
5: number wa te le pe si ni 0707 484 3351 lekan si 0707 484 3351
3: e seun Olotu
1: oro le ti bo lati enu ogbeni Abdulhakim Okola te je asoju CDK iwa na magore loni o le bade ti oni dukia
6: ore wa kilo de to roju koko bayi
7: ore o su mi oje iya isese pe tan lori phone ni o gbogbo abo da na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
6: ara nta wo nu shop o gbo nipa CDK ni
7: CDK kini nje be
6: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele o si lele lori o iye oja to bara lo ma da wo e pada o le sanwo elu to bara fodi josu mejila tabi ogoji ose
7: iro ni o
6: toto han ni gbogbo awon kan ile onu ile mi ori cdk ani mo ti ra won koda iphone to wo lowo mi ni sanwo re tan
7: ah o si riru eyi o ti fi pa won fun mi lati jo yi
6: iwo lo bere sugbon ni bayi tete download cdk lori google play store ati ios app store ki wo na ma jaye cdk ni welemu ran to nilo ko ma sanwo were were lai ni ile kankan lori e ko si website wa cdk.app
8: cdk make life easy
9: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya e sipeli celery
10: S E L E R R I E salary
9: ah boda mi e si fe so sipeli lo di salary oya lopin igbiyanju e sipeli turmeric
11: T U R L E R I C turmeric
9: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
12: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo Oh.

0: awolu solu dero pese.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ọyá ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sálárì
0: bọ̀dá mi ẹ̀sípẹ́ sọ́sípẹ́ẹ̀lì náà di sálárì ọyá lọ́pìn ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Live it. My follow-up.
5: ADABA.
4: ADABA. 9. Adaba.

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Ní mo ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láì sí dààmú la àsìkò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sí san lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládẹ́dànrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Arakalẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀. Ẹ káàbọ̀ síkànnì àdàbà 88.9 FM. Mo kí yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà pé àkú àmójúbà weekend mi o. Bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa nílé-iṣẹ́ Emperor Yo Homes and Properties náà ni a kí yín pé ẹ káàbọ̀. Gbogbo ẹyin tẹ́ ẹ múra patí, ẹyin tẹ́ ẹ múra òde ní weekend yìí. Kó tó di pé ẹ lọ làṣẹ ní kátàrí kìíní ọ̀sìn yín kẹ́yìn náà lè gbọ́ bó ṣe ń lọ. Ilé-iṣẹ́ Emperor Yo Homes and Properties àwọn ni wọ́n ń talẹ̀ tí wọ́n sì ń bá ní kọ́lé. A ní ilẹ̀ tó pọ̀ sí ọ̀nà Ondo tẹ bá wà Lákùrẹ́ tẹ ń lọ sọ́nà Ondo. Àwọn ló ní Emperor Royal City and Park ti ń bẹ ní àpọnmú olókúta community. Bákan náà tẹ bá tún dé Emperor Hill City àwọn náà ló níbẹ̀ yẹn lọ́nà ọ̀dànrè nìyẹn wà ní aládẹ̀dànrè. Bákan náà Emperor Flourish City àwọn náà ló níbẹ̀. Ẹjẹ́ ń sáré fún yín ní ẹ̀rọ ìléwọlé tó wọlé sí ọ̀dọ̀ wọn kó tó di pé à ń tẹ̀síwájú lórí kinní ọ̀hún. 0813-065-9233 òun lè rọ tó wọlé sí ilé-iṣẹ́ Emperor Yo Homes and Properties. 0813-065-9233 bó sì ṣe 0813-065-9233 bákan náà ni gbogbo ẹ̀ rí. Tẹ́ bá dé lu Ado Èkìtì ní Airport Road ẹ máa gbọ́ King's Court àwọn ló ní ilẹ̀ tó wà ńbẹ̀ gbogbo ní Airport Road. Bákan náà Emperor Flourish City àwọn ló níbẹ̀ bó ṣe wà gangan nìyẹn. Emperor Royal City and Park ní Ondo Road àti Emperor Sun City nílùú Àkúrẹ́ ní Ondo Road àwọn ló níbẹ̀. Emperor Hill City àwọn ló níbẹ̀ lọ́nà ọ̀dànrè ní Àkúrẹ́ náà ní àpọ̀mú ní olókùúta ẹ̀dákun lólókùúta lọ́nà ọ̀dànrè. 0813-065-9233 ni ojú òpó tó wọlé sọ́dọ̀ wọn. Kó tó nípa mọ̀ ṣàlàyé bó ṣe ń lọ gangan fún yín. Bó lẹ̀ ṣe bá wọn pàdé, bó lẹ̀ ṣe ralẹ̀, bó gan ni gbogbo ẹ̀ ó ṣe rí. Ẹ jẹ́ kí n sáré dókítì kejì lọ́hùn-ún.

ni ko si bayo bayo loro ti won gbogbo eyan ololufe wa nta tin so lataro te n gbo wa na ni pe e darapo mo le se Empire Homes and Properties awon number ni ra le ti on ta le fun ni ti on si n ba ni kole irun lo ba de lodo won o le ma sanwo e die die bagbara re ba se ka bere latori 30,000 naira bowo ba se nwole fun omo fi de nkan mele moto nla nla moto lo boku boku to ngbe le me renti ko pon ole ko ye osi orisirisi ankara orisirisi lesi lo n ba won mu lo sose bowo ba reyan ba soro je abo so ìyàwó kan ló ní ìyàwó méjì ló ní o sì láwọn ọmọ rẹpẹtẹ kíni kan wọn fi rántí rẹ ń gbọ bá lọ tán pé bàbá wa ṣe nǹkan rẹ lẹkọ tó kú ìyá wa ṣe nǹkan dáadáa lẹkọ tó kú. Ayé tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń jẹ láyé ìsìn àwọn nǹkan tí bàbá àti ìyá wọn ti fi ilẹ̀ fún ọmọ ni. Emperor Royal City wọ́n bẹ lólòkúta community lọ́nà Ondo ìyẹn tó bá jẹ́ pé lu Àkúrẹ́ lẹ ti ń bọ̀ Empress One City ibẹ̀ náà ni wọ́n wà. Empress One City ló wà ní ọ̀nà ọ̀dọ̀rìn. King's Court ìyẹn la sọ pé wà ní Airport Road Lado Ekiti. Emperor Flourish City Ado Ekiti nìyẹn náà wà ní Airport Road. Ẹ bá wọn darapọ̀ lónìí lẹ́ẹ̀dúnlẹ́ẹ̀dúnlé ara yín 0813-065-9233 lójú òpó tó wọlé sí iléeṣẹ́ wọn 0813-065-9233. Bákan náà mo sọ̀rọ̀ nípa Luxurious Residence and Resort tó wà Londo Road. Ẹ fẹ́ ṣe fàájì, ẹ fẹ́ gbádùn ara yín ni. Ó ti ṣe wàhálà látàárọ̀ wá ń wá ibi tó dáa tí wọn náà lè forí ẹ sí kó jẹ nǹkan tó dáa kó mú nǹkan tó tutù sẹ́mi ara ibẹ̀ náà ló lè yà sí. Ìrọ̀rùn níléeṣẹ́ Empire Homes and Properties gbé kayí mọ́. A máa ṣiṣẹ́ ṣiṣẹ́ bí ẹrú ká má lè jẹ nǹkan tó dáa sẹ́nu ara ẹni. Ó tó gẹ́. Bẹ́lómi ṣe dá tó ń gbòòrò adá lóde mọ́ dánlé ni. Bọ́ bá wọlé ibi tẹ́lómi ń gbé gan ọ̀kánú ẹ̀. Tó bá rí ọmọ ẹlòmí gan wà á kánú ẹ̀. Túbú lẹ́jẹ̀rẹ́ òde. Ìwọ náà darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties lónìí. Ọmọ ìpínlẹ̀ Èkìtì ni ọ̀tọ̀ wà ń pinlẹ̀ Ondo tó sì nífẹ̀ẹ́ sí láti ralẹ̀. Ibi tó bá ń fẹ́ sí Lado Èkìtì yẹn gangan gan ní Airport Road. Wọ́n ṣáà ti pe nọ́mbà wọn. Ọmọ ìpínlẹ̀ Ondo ni ọ̀tọ̀ ń gbọ́ wa Lẹ́kìtì tí wọn náà nífẹ̀ẹ́ sí àti ralẹ̀ sílùú rẹ̀. Tó o bá ti pe nọ́mbà àwọn ìrọ̀rùn ló bá dé o ní Emperor Royal City and Park ní Emperor Sun City àti Emperor Hill City nílùú Àkúrẹ́. King's Court ni wọ́n wà ní Airport Road Lado Ekiti. Emperor Flourish City náà ń bẹ ní Airport Road ní ìlú Ado Ekiti. Nọ́mbà yìí ni ẹgbà kẹ́hẹ̀mú dání. Àwọn kan máa kọ ní pé owó Èkó Èkó ní gbé kì í ṣe owó Èkó nìkan ẹni tí ò bá ti fọpọ lọ sí ilé ayé ẹ ìlú bíi kódà kó máa gbé ní ọ̀gbẹ̀sẹ̀ tó bá rówó mbẹ̀ owó bẹ̀ ibẹ̀ náà ní ọ̀nà sí.
barbecue gigi ala lerai aso ala lerai saffron ala lerai o ti e ronu pe owo ti won na awon obi re lo sise re le ile oko ile gbogbo ti baba re fi le won na wa se bi eyan giri lo se bi okunrin o si ronu kilo le fi le fa awon omo ti e na oda na e gba number jo 08130659233 08130659233 o ra le tan o wa di pe kan ma so fun e pe sorry awon lo fun oni bo mi e pe aburo aba ti tabe gege be ti mo le se empire homes and properties ile ise to gboro fe gbon te ijoba ni awon ile ise po ti n ra le ti n ba ni tale ti n ba ni kole lakure nipinle odo nipinle ekiti ṣùgbọ́n ọ̀tọ̀n ti tọ́lú o ọ̀tọ̀n ti tọ́lú wò ọ̀tọ̀n tọ́lọ́tọ̀ tó kọ́ létí ẹ̀ sọ́tọ̀ gédé gbé ọ̀tọ̀n ti empire homes and properties tó bẹ ní number 34 ìrọ̀mù street ní opposite echo bank lára kalẹ̀ lákùrẹ́ bákan náà ni wọ́n bẹ ní number 2 ọbanla junction níbojúkojú iléepo mrs tá à ń pè ní texaco láyé àtijọ́ ẹ bá ti lọbẹ̀ ẹ bá wọn dúnàdúrà ìpé báyìí ni o 50,000 lágbára mi ká ìwọ ọlọ́kadà onímàrúwá ń taxi awakọ̀ èrò bó ṣe ń wọlé ìwọ náà máa fi ṣe nǹkan kan ẹlòmíràn bá ti dìrọ̀ lẹ́ báyìí yóò wá lọ yóò bọ̀rọ̀ alẹ́ yóò wá yọkù dendenrin sílé ọtí tó bá ti ṣe fàájì ẹ̀dágo mẹ́jọ àbọ̀ yóò mọ kẹ́jú pàpàpà kí ló ṣe ẹ̀ jẹ́ kó jẹ́ ká fún ẹ́ńgò kan sí a ní láńlọ́ọ̀dù wọn á tilẹ̀kùn aláìlójútì pẹ̀lú bó ṣe ń ṣiṣẹ́ tó yìí náà láńlọ́ọ̀dù tún pàpà ń yọ ẹlẹ́nu nípa ilé ọmọ ẹlòmíì ọkàn rẹ̀ balẹ̀ tí wọ́n bá ti rí láńlọ́ọ̀dù tàbí láńlẹ́dì wọn

0: gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Tí mo ní dúró ńlẹ̀ dúró ńlẹ̀ pẹ̀lú rọrùn. Láìsí ìdààmú ńlá àsìkò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ ń bẹ̀ ní kẹ́ ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé Ayọ̀.
1: Tí ẹ bá ti pé ra lẹ̀
2: tẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni bọ́dọ̀ bá ta tán ọdẹ amáhùnrelé o. Ìgbòǹgbò ọ̀nà bá ta wọn ayẹ̀bá.

emi adeniyi adebayo emi naa se tan mo rele baba temi niyan ṣugbọn ki n ti lọ jẹ mọran yin leti pe ileiṣẹ Empire Homes and Properties na n pe yin kẹ wa darapọ mọ wọn lati ralẹ kẹyin naa do nle. Emperor Royal City and Park ti n bẹ lọ́nà Ondo, Emperor Sun City ti n bẹ lọ́nà Ondo àti Emperor Hill City tó n bẹ lọ́nà Ọ̀dọ̀rẹ̀. Bákan náà King's Court tó n bẹ ní Airport Road Lado Ekiti, Emperor Flourish City náà ti n bẹ ní Airport Road Lado Ekiti. Address ileiṣẹ wọn n bẹ ní number 34 Iromu Street ní dojúkojú Echo Bank Larakalẹ Lakurẹ. Bákan náà nọmbẹ ní nọmba 2 Obanla Junction ní dojúkojú MRS Filling Station. Bákan náà ni wọ́n nílé ìgbafẹ́ tá a pè ní Luxia Residence and Resort tí ń bẹ Lọ́ndọ̀ Road Lákùrẹ́. Lọ́bẹ̀ kó gbádùn ara ẹ̀ kó fọkàn ara ẹ̀ balẹ̀. Nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Lórúkọ gbogbo àwọn aláṣẹ iléeṣẹ Empire Homes and Properties mo kí yín pé ẹ ṣeun. Ọ̀gá wa Martins Ayọ̀ọ́lá Bàbá. Azan, God bless you. Ọlájùmọ̀kẹ́ mo kí ẹ mẹ́ẹ̀. Ẹgba nọ́mbà wọn yẹn 08130659233. 08130659233. Lẹ́ẹ̀kan sí 08130659233. Títí di ọjọ́ mẹ́jọ tá a tún jọ pàdé lórí ètò yìí ní Yàrá Ìbàdàn lórúkọ tèmi, ó dàbọ̀.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURNERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
3: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: awolu solu dero pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìje yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

she mistake. Ètò àlùjò náà lẹ̀ ń gbọ́. Láti Adaba 88.9 FM. Èmi àti Olúwa Nífẹ̀mí Adébáyọ̀. Ó ń lájọ́ wà lórí ètò láàárọ̀ yìí. Lágbájá náà ni èmi pẹ̀lú ìyájọ púpọ̀ lórí ètò àlùjò lónìí. Gbogbo ẹ̀yin tí ẹ ń sọ lọ́tùn-ún tẹ ń ṣàríwísí lọ́sì. Tẹ́ni àwọn ìlú àgbà ni mo máa ń lò. Èmi náà ní kí n wá kí n lu àwọn ìlú àwọn àgbà middle age lónìí. A ní lùlù àwọn àgbà. A lùlù tí ẹ̀yin ọ̀dọ́ àti àwọn middle age people tí wọ́n máa láàrẹ̀. Adaba 88.9 FM náà lẹ̀ ń gbọ́. Pẹ̀lú ètò àlùjò. Pẹ̀lú ọ̀rẹ́ yín tèmi tọpẹ́ gentleman. Olódodo ọmọ olúmúyíwá. Àti ìyípadà. Ó ṣe kí a má wà lónìí ṣùgbọ́n Elédùmarè ó fún wa lókun. Wọ́n ní òdòdó ń ṣògùn ara ògùn òlè. Ṣògùn ògùn kọ̀ ògùn ní ohun òlè ṣe kó má dágbẹ̀dẹ̀. Níwọ̀n ìgbà ta bá sì lè gbà pátá sì lè gbẹ́sẹ̀ tá sì lè lanu tá ń sọ̀rọ̀. Kò sí kí a má dé ìdí microphone. Nítorí pé Yorùbá ní ọ̀nà kì ń dí kí títí títí kí adìyẹ má dé di ẹ̀yìn ẹ̀. Ọ̀nà ò lè dí títí títí kí adìyẹ má dé ibi tó sàbà sí. Torí náà lónìí èmi pẹ̀lú lágbájá ńlá jọ wà lórí ètò.

bẹ́ẹ̀ni gbogbo ẹ̀ wa àwa òbí pàápàá àwa ìyá ẹ jẹ́ ká tọ́jú ká kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe ṣiṣẹ́ ilé pàápàá àwọn obìnrin á kọ́ wọn bí wọ́n ṣe ń lọ́ta ká kọ́ wọn bí wọ́n ṣe ń sebẹ̀ torí tó bá di ọjọ́ iwájú kò pọn dandan kó dìgbà tí wọ́n bá lọ́kọ̀ kí wọ́n tó máa fi kí àwọn àṣírí wọ̀nyí tó tú àwọn fúnra wọn náà lè máa dágbé téèyàn bá dẹ̀ ń dágbé tí ò mú oúnjẹ sè ìyà ni ó jẹ pa mú bọ̀.

bẹ́ẹ̀ni ìwọ ọ̀rẹ́ mi ìwọ ńkọ ìwọ náà ní lágbájá ìwọ ní làkàṣègbè tí à ń bá wí láàárọ̀ yìí ẹ jẹ́ ká wà bí kíáfù ẹ jẹ́ ká bí kíáfù ẹ jẹ́ ká ṣọ́ra ṣe wíkẹ̀ndì yìí ẹ má já ṣe kọjá ààyè wa má jẹun jù má rìnde òru má kọjá ààyè just be careful.

ẹyin tí ẹ bá ti ka aláwòye rí ẹyin náà ó mọ̀ gbọ́ ìtàn ẹ gbọ́ ìtàn ìjàpá àti erin nígbà tí ìjàpá lọ fọgbọ́n mú erin ó ní àmìrìn ìjọba erin náà dẹ̀ ó ń jóbọ̀ ó ń jóbọ̀ ó ń jóbọ̀ láì mọ̀ pé inú kòtò ló ń jóbọ̀ kádúpẹ́ lọ́wọ́ bàbá tí ó kọ ìwé yìí tí ó sì gbé orin ìtàn yìí jáde ìyẹn náà ni jf ọdúnjọ bàbá jf ọdúnjọ wọ́n ti dolóògbé lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wọn ṣì wà títí di sìn aláwòye apá kìíní apá kejì apá kẹta wọ́n rántí ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń ka aláwòye wọn pẹ̀lẹ́ gba a ṣàka tàbá tó máa bí dígbà náà pẹ̀lẹ́ gba ni ṣùgbọ́n nísìnyí a for apple b for ball c for gbogbo ẹ̀ o fọ ògòlò gbogbo ẹ wá ṣáàtì dá gbogbo ẹ papọ̀ kò láwọn ọmọ sí i ó níbi tán gbọ́mọ torí náà bí bá ṣe ń lọ lénìí erin ni yín ẹ kíyè sára kí ọ̀rọ̀ yín má lọ di ọ̀rọ̀ erin àti ìjàpá tó di àwọn mìíràn ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀ lẹ́ẹ̀.

orí ètò àlùjọ náà ni a wà láti àdàbà 88.9 fm torí jàbá ń gbọ́ ti rédíò lọ lọ́tún tó ń lọ ló sì tó sẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ṣe ń gbádùn àdàbà gbogbo wa náà là ń gbádùn àdàbà ó yá nọ́ḿbẹ̀.

wọn ní kẹ́ lómi ò fara nísinmi lóòótọ́ á sùn sórí bẹ́ẹ̀dì mo kún ṣáàtì fara nísinmi ṣùgbọ́n nǹkan tó ń fi ọpọlọ rò ó ń dara yẹn láàmú kọ́lọ́n gbà wá ń bẹ̀ ni.

kí lẹ̀yìn fi ń jayé ń bẹ̀ ọtí lẹ fi ń jayé àbí obìnrin lẹ lérò pé fi ń jayé ẹ yóò nu ọlọ́run bọ́dẹ̀ yín nìyẹn mú bọ̀.

bẹ́ẹ̀ni àánú olúwa nú ayé wa kò ṣe é kà kò ṣe é sọ kò ṣe é ròyìn tán torí gbogbo rẹ lórí wa náà èsì èyí tá a máa sanwó fún ta ló fẹ́ sàn owó ṣòwò lówó tó fẹ́ sàn ni. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ olódùmọ̀rẹ́ ọba àwọn ọba ìmẹ́rẹ́ tí ń jẹ́ èmi ní ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ́ kan ọba tó jẹ́ àlọ́ ní ọ̀sẹ̀ tó kọjá tó tún jẹ́ àwà ní ayé tá a wà láàyè àwa rẹ̀ ọ́ a tún wà láàyè ara wa kì mọ́ ṣe mímọ́ ṣe wa kì í ṣe nípa ipá wa kì í ṣe wípé a mọ̀ ṣe àmọ̀rán sọ àdúnwò ṣùgbọ́n ohun nínú àánú rẹ ohun nínú bó ti ń di ọlọ́run ohun nínú agbára rẹ ohun nínú bàbá bó ṣe jẹ́ bàbá fún wa òun náà lójó dá wa sí lójó túzíká wà láyé lọ́sàn-án tòní ọ ẹjẹ́ mọ́ kí yín ní kánná abi tèmi wà ń bí ní apá abi tí mo wà nínú àgbàlá mi tó tọ́ọ̀tù tó ṣe kiri àgbàlá tó pọ̀ṣ tó tì yẹ. àwọn pẹ́wọ́ lọ́sàn-án tòní gbogbo àwọn tó wà grateful nìkan ni kó jọ èmi ní àgbàlá ìlọ́sàn-án tòní ìwọ tó o bá ti mọ̀ wípé ungrateful so ní ẹ dákun ẹ wọ́n ṣe kí ni góréwé. gbogbo àwa tá a wà grateful tó jẹ́ wípé a mọ́pẹ́ wa wá tá a fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni kó darapọ̀ mọ́ mi lọ́sàn-án tòní nítorí ọpẹ́ náà láwọn ọdún náà lọ́wọ́ ọlọ́run láti january títí di oṣù tá a wà yìí gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ iná oṣù náà mọ̀ tí ń lọ náà náà a mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ tó dá wa sí tó jẹ́ àwà láàyè tó jẹ́ àwà láàyè ara wa. ẹjẹ ma fi style kí n lápá àbí kí n tún já yín tán kí n já yín ṣe kí n rẹ yín ṣe kí n jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ lápá àbí tá a wà yìí wípé àlùjọ yín gbogbo ẹ̀ bó ṣe mọ́ ń lọ lórí àlùjọ tá a mọ̀ bẹ́ àwọn bí àwọn àlùjọ yẹn fún yèmí ti bẹ̀rẹ̀ pẹ̀lú àlùjọ lọ́dọ̀ fẹmi sọ́là náà nà òun ló ọṣẹ mi in ṣe mọ tíyẹn bá ti wọ ní church àwọn ọṣẹ àmà ní dáàdì mọmì ìbí ni kẹ jókòó sí ẹ fẹmi ní pé kémi náà ṣe gíní kí n gborí wọlé lápá àbí báyìí. ẹ jẹ́ mọ kí eyín kàsán ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi lọ́sàn-án tòní o sórí ètò yín ètò owó ètò gbogbo ènìyàn kódà ètò oyún náà ni ká máa fèèlì ẹ lórí ìkànnì yìí àdàbà 88.9 FM náà ni àdàbà tèmi náà ti wù yẹ àdàbà mi ti gbéra àwọn kan mọ sọ wípé ẹ dákun ìbò lànìkẹ lọgọ ẹ wẹ mi wà pẹlú yín both flesh and spirit and the body and the soul. ẹ bá wá mi dénú ọkàn yín ẹ bá mi ń bẹ kí n ṣe nú ọkọ ọkàn your heart. gbogbo bíi tẹ́ ẹ bá lọ lèmi náà ń wà pẹ̀lú yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé mo wà pẹ̀lú yín ní digbí mo dúró tán pẹ̀lú yín náà ni ẹ jẹ́ mọ kí n kàbọ̀ sórí ètò yín ò jèrè nítorí pé kí ni àròjọ mú solókùn ẹ ní òtòkàn ògò tí ì sí àkókò wa ti ń lọ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ náà ná a jẹ́ máa dúpẹ́ kí mọ̀ kí gbogbo yín lápá àbí tẹ́ ẹ ti wà bó o ní ṣàlàáfíà mo bá dédé yín ẹ mọ̀ ká a sàn líbi tẹ́ ẹ wà o báyìí sí líbẹ̀ yẹn o ẹ jẹ́ mọ kí n kàbọ̀ sórí ètò yìí ká máa fi ilẹ̀ ní ìkànnì yìí náà ní àdàbà 88.9 FM bẹ́ẹ̀ náà nìkan lẹ́tì mọ́ gbọ́ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olúwa nífẹ̀ẹ́ mi àdébáyọ̀ lórúkọ tèmi èmi lọmọ ṣíláre ọmọ ṣìlá mẹ́sàn-án ọmọ olóbì mẹ́wàá gba èmi ní gbogbo èèyàn ń pè ní àníkí ọmọ ẹ̀gbá àníkí ọmọ ẹ̀gbá yín ti di lọ́sàn-án tòní náà ni mo ti dé bí wọ́n ṣe ń dẹ́ gègé mo ti lẹ́ bí wọ́n ṣe ń dẹ́ mo ti dé bí wọ́n ṣe ń dẹ́ mo ti dé ẹ mọ̀ sọ pé ìbò wọn tún gbà lọ lọ́sàn-án èmi gan-an mọ̀ ṣùgbọ́n èmi mọ̀ wípé ibi tá a jọ wà nínú ọkọ̀ tèmi àti yín jọ wà tèmi jẹ́ driver tí mo jẹ́ dẹ́rẹ́bà yín destination tá a mọ̀ já sí èbúté ayọ̀ lájà sí láṣẹ ìdùmarè ẹ jẹ́ mọ kí n kàbọ̀ sórí ètò lẹ́ǹkan sí ní gbogbo bí tí ẹ bá ti ń gbọ́ wa bóyá ọ́fíìsì lẹ́yìn wà àwọn kan mọ́ ń ṣiṣẹ́ lọ́fíìsì lọ́jọ́ sátidé ìbí èmi náà rèébọ̀ ọ́fíìsì mọ́ àyè bí àmú wọ́kìn náà ni àwọn kan náà wà tí jẹ́ pé sátidé bẹ́yìn ọmọ ṣe kí ni ọmọ ń ṣiṣẹ́ náà ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní gbogbo bí tí ẹ wà bóyá náà ọjà lẹ́yìn wà ní ìyá lọ́jà ìyá lájẹ́ bàbá lọ́jà bàbá lájẹ́ ní gbogbo bí tí ẹ ti ń gbọ́ mi ó sì jẹ́ ilé lẹ́yìn náà wà tábí inú ṣọ́ọ̀bù yín lẹ̀ wà ní tẹ́ ẹ ti ń gbádùn ẹ̀ tẹ́ ẹ ti ń fìlì ẹ̀ bí èmi ṣe ń fìlì ẹ̀ lápá bí èmi náà mọ̀ jù sí yín àmọ̀ jù sí ra tí n bá ti ń jù sí yẹn inú ọ̀hún ṣe kí ni àìmọ̀ hàn náà ni gbogbo tí n bá ti jù sí yín lọ́sàn-án tòní òun ni kẹ́yìn náà mọ̀ hàn ní pàpà ní pàpà pápápápápá bí wọ́n ṣe ń ṣe nílé pápá gẹ́gẹ́ bí mo ti sọ fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé wọn ò kí ń dọ̀lú ẹ̀ ní pápá o gbogbo ẹ̀ máa ń ṣe kọ́mọ́nkébé ni ẹ jẹ́ àsáré bọ́ sí abala kìíní gẹ́gẹ́ kí n fi ṣe mọ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ náà gbogbo wa pátápátá ẹ mọ̀ wípé.
ipele bi meji si meta na ni eto yi te je nsare ja awon to je ri pe newcomer ni won won mo bo se nlo lapa bi ba ki nsare ja awon ton ki re won si ipele meji si meta na la mo se lori eto yi ipele akoko ni bi sati ma bere bere lowo ara wa en to ba ti gba ibere na yo ni anfani lati je ebun owo ipe iyen airtime apa bi keji yen na lati ma wole ta ma bere bi ose wa se lo e mo pe opin ose la wa yi a ma bere bi ose wa se lo shock ose ti yin daada e se feel ose yi be ba se feel ose yi si eyan ma express e fun mi ni ninu oro ninu ratings ni pe okay o ka wo ose yi la bi pe ose yi o daada o dun mo mi mo feel e gangan 10 of 10 elomi gan le ni 100 of 100 i mean 100 of 10 yen mo pe o dun gan ni ose yen se kinu latsa o tata mita do mi do do kode kere mo pe wo gba na ko lo dun an every day is not christmas ba se ri lodo ti o na ni keje ka gbo abala keta ni abala shoko yo koto lele ti ati bere ni vi osu kan seyin ata ma fi asiko yen ko ra wa ni awon obe ata ma se ni ile wa nbi ile yoruba ni o abi ni ile abusa mi go wen jo ko mi lo bi abusa bayi a mo je tuwo ki safa abi ki ka fe won de ti so gbogbo awon alaje ati awon ameria to gbo ko ba ni kina ti yeso it's not my fault. I'm not from the north. Choti ye nyam from Abeokuta. Proudly, egba girl. Egba lisha biya bumbu akala. Bawa. Ọrọ ẹsẹ jẹ sáré ja yin si kí n ṣí ojú òpó kí àwọn tèmi kó tẹ̀lé pé mo ṣi gan àwọn kan ti ń pè mí pé àríkà mọ wẹ́ máa ń gbóhùn rẹ èmi kan fẹ́ máa gbóhùn ẹni wọ́n ṣe wà níbí ọ ní every saturday wọ́n fẹ́ máa gbóhùn yín àìfàṣà ni wọ́n ṣe wà níbí. 0816251991 ní nọ́mbà tó wọnú àgbàlá wa ẹ mọ́ gbàgbé pípẹ́ àgbàlá wa tó posh tó tush tẹ́ ẹ bá ti ń gbọ́ la tush la posh èmi náà ni mo posh èmi náà ni mo tush tẹ́ ẹ bá ti ń béèrè ọgbà ìdé díẹ̀ bẹ́ẹ̀ ń béèrè beauty ìdé díẹ̀ bẹ́ẹ̀ ń béèrè posh ìdé díẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ ọgbà dé ibi tú ìdé everything join together iná kólábò kòlábò lámọ̀ sí 0816251991 ẹ máa dúpà gbé pé náà jalẹ wà jẹ bá sì ń fi ẹsẹ ìrajó ẹ mọ jẹ kí ìròyìn ó tú o ẹ jẹ sáré jó kéékèèké àpadàbọ ẹ mọ yìí kò ń bẹ ọ mo ti dé ṣùgbọn ẹyìn tí ì dé tán.

0: Hello, ẹ kàn sàn o.
1: Ẹ kàn sàn mọ.
0: Ẹ kàn sàn, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Joshua ní láti Àkúrẹ́.
0: Joshua láti Àkúrẹ́. Ó dá mo fẹ́ fún yín ní àyàn ògbófọ̀. Ṣé ẹ̀ ń gbọ́ mi?
1: Bẹ́ẹ̀.
0: Má fún yín láyàn ògbófọ̀, má sọ ní èdè òyìnbó, ẹ máa ní àǹfààní láti interpret ẹ̀ ní èdè Yorùbá, ṣó ti yá.
1: Bẹ́ẹ̀.
0: Today is the presidential primary election. Bọ̀dá Joshua.
1: Ma.
0: Mo ti sọ story ẹ̀ interpret ẹ̀. Today is the presidential primary election.
1: Èní ni ọjọ́ ìdìbò abẹ́lé ààrẹ wa.
0: Ààrẹ ẹ̀yin mélòó? Ẹ tún mú ẹ tún ẹ ń gbà ṣùgbọ́n ẹ.

0: Ibere Kejin, Adaba FM is located at Ilaramoke in Ondo State.
1: Ikoni Igbohunsafẹ́fẹ́ Adaba ó wà ní Ilaramoke. Ẹjọ́ sẹ́lẹ̀ tún pè ní èdè Gẹ̀ẹ́sì.
0: Adaba FM is located at Ilaramoke in Ondo State.
1: Ikoni Igbohunsafẹ́fẹ́ Adaba wà ní Ilaramoke ní ìpínlẹ̀ Ondo.
0: Oda, ẹgbà yẹn. I woke up today feeling excited to see my parents.
1: Mo jí lénìí, inú mi sì dùn láti rí àwọn òbí mi.
0: Okay, máa fi eléyìí kún. Tẹ bá ti wá gba eléyìí ló máa jẹ́ kí a mọ̀ bóyá mo máa fún yín ní káàdì àbí mi ò ní fún yín. The last question now. The president of the United States of America is Donald Trump.
1: Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ni Donald Trump.
0: Ó dàbí bọ̀dá ẹ múra mi wá àbí. Ẹ múra mi wá like you are so ready. No problem. Oh yeah, congratulations. Please call your number.
1: 070 63 57
0: 57, 5 and 7.
1: Yes, ma'am.
0: Okay.
1: 44.
0: Yeah.
1: 35.
0: Thank you so much. But then there wo mi lori sha. O de je ko ri mi wu. O wa di orin mi wo. Ever see on lagimo lori edakun. Bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ tèmi ní gbogbo ayé àwọn gan ṣe kí ni wọ́n ń gbádùn ètò yìí wọ́n ń fìlì ẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ ká mọ́ fìlì ẹ̀ gbogbo tẹ́ ẹ̀ bá sì wà ẹ̀ mọ́ fìlì ẹ̀ ọmọ máa wọ akínyẹmí ara yín á máa dùn mọ́ yín ọ̀rẹ́ pé oṣù ti yẹ yín mẹ́rin. Mo dẹ̀ lérò wípé ẹ̀yin náà ti ń fìlì ẹ̀ níbi tẹ́ ẹ wà bóyá lélẹ̀ wà ní bóyá inú ṣọ́ọ̀bù ni o bóyá ta ni àzẹ̀ ní gbogbo ayé bóyá ó wà ń bẹ̀ lẹ́yìn wá gẹ́ mi gbọ́dọ̀ má gbètò àríkẹ́ ẹ má fìlì ẹ̀ náà ni ó ṣe dandan wà very important. Abala àkọ́kọ́ náà ni a ṣe wà lórí ètò Kamafilia ní ìkànnì yìí Adaba 88.9 FM. Bẹ́ẹ̀ níbi tá ti máa bẹ̀rẹ̀ ìbéèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ ara wa tá ṣe tásẹ̀ ní àǹfààní láti jẹ ẹ̀bùn owó ìpè. Ẹlẹ́kàsán báyìí sí líbẹ̀ yẹn o.
2: Ọmọ ìgbà tó ṣú ọ.
0: Yẹmí rẹ yẹn o. Ẹ tún wọlé lé ní o, mọ̀mí Margaret. Ẹ bá bá fóònù jẹ́ ẹ dákun ìlera fóònù o. Ẹ kásán mọ́mí, ẹ kásán máa. Ẹ kábọ̀ sórí ètò ẹ̀rọ máa.
2: Ẹ kú jọ mẹ́ta.
0: Àwa nìyẹn ẹjọ́ kan pẹ̀lú. Àmì àmì àmì ẹ ṣeun. Ó dáa, mọ̀mí Margaret, ẹ jẹ́ fún yín ní alfabẹ́tì mi M in English mi ní Yorùbá ṣé ti yá.
2: Okay.
0: Ẹ dárúkọ orúkọ obìnrin márùn tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfabẹ́tì mi.
2: Bùrẹ́nìkẹ́.
0: Ení.
2: Bùrádékẹ́.
0: Ẹ ṣàmà kẹ́kẹ́kẹ́ odi méjì.
2: Muibat.
0: Muibat odi mẹ́ta.
2: Moyọ̀sọ́lá.
0: Moyọ̀sọ́lá mẹ́rin.
2: Mobolaji
0: odi márùn lórí alfábẹ́tì mi yẹn òun náà ni a ṣe wà. Ẹ dárúkọ nǹkan tí ẹnu ń jẹ mẹ́ta tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì mi.
2: Mango.
0: Mango èso nìyẹn ìyẹn fọ́ sábẹ́ èso ṣùgbọ́n a máa ń jẹ náà ni. Ó de ní.
2: Mọ́ín-mọ́ín.
0: Mọ́ín-mọ́ín odi méjì.
2: Mọ́sà.
0: Mọ́ kí lẹ pé.
2: Mọ́sà tó máa ń ṣe yẹ.
0: Mọ́sà mo mọ mọ́sà ó dà. Ìbéèrè lórí alfábẹ́tì mi òun náà ni a ṣe wà. Mo fẹ́ kí ẹ wo àyíká yín. Ẹ dárúkọ nǹkan méjì tí ẹ lè rí tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì mi. Kí lẹ rí?
2: Mọ́tò.
0: Mọ́tò.
2: Orí mírọ̀.
0: Ẹ tún rí mírọ̀. Ìbéèrè tó gbẹ̀yìn lórí alfábẹ́tì mi ti àwàyẹ náà ni kí ni àwọn nǹkan mẹ́ta tí a lè rí ní ilé ìdáná tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì mi?
2: Ilé
0: ìdáná nínú kitchen, yeah.
2: Maggi.
0: Maggi, eni.
2: Mop.
0: Mop, eji.

0: àwọn tó bá ti ń wá dá fún ọlùwọ́ mọ̀ ṣe kí ni they'll be doing wàhálà lórí afsan náà ni wọ́n ṣe ṣe kò ní jọra bẹ́ẹ̀ ni 08162519991 ni nọ́mbà tó wọnú àgbàláwa tó posh the tuesday bangbọ́ láti usla posh èmi náà mo wà ń bíbà yìí pẹ̀lú yín a ní kí ọmọ ẹ̀gbá ni a ṣe ń fi ilé lápá bíbà yìí ẹ̀lọ́ ẹ̀ka san o.
1: ẹ̀ka
0: san máa o orúkọ yín àti bí tẹ̀sí ń pè wá.
1: mercy
0: láti bo.
1: Ugbe
0: akoko ẹka bọ̀ sórí ètò àǹtí mercy ó dára mo máa dárúkọ àwọn èso yìí àti àwọn ewébẹ̀ that is àwọn fruits àti àwọn vegetables tá a máa ń jẹ tí bá ti dárúkọ ẹ̀ ní èdè òyìnbó ẹ máa sàn kọ́ tá à ń pè wọ́n fún mi ní èdè yorùbá ṣó ti yá àǹtí mercy.
1: eléyìí
0: mo ti máa ń sọ dáadáa bọ̀ mo rí pé àwọn èèyàn kì í gẹ̀tẹ̀ ẹ jọ ẹ bá mi pa rédíò yín tàbí kẹ́ ẹ yìí lọlẹ̀ mo ń gbóhùn ara mi. ẹ ṣe àǹtí mercy kí ni à ń pe spring onion ní yorùbá a máa fi ń se fried rice tó máa ń gùn yẹn spring onions kí la máa ń pè ní yorùbá. àmọ̀ pálùbọ́sà wà ń bẹ́ àbí so báwo la ṣe máa ń pè é gangan irú àlùbọ́sà wo ni spring onions. so bá ṣe máa ṣe bá ti dé wa sọ pé a fẹ́ di àlùbọ́sà tó máa fi ń ṣe fried rice ṣé kò tẹ́ bá sọ tẹ́ bá dọ́jà nìyẹn. àlùbọ́sà eléwé ni wọ́n máa ń pè é mo ti jẹ ayé tán bẹ́ẹ̀ yẹn ìbéèrè kejì kí ni à ń pe bell pepper ní yorùbá. màá tún jẹ ayé ní kékeré a máa ní lọ́pọ̀ ìgbà torí pé kí ọbẹ̀ wa lè pọ́n kó lè rẹ̀ a máa ń lo dáadáa láti fi se ọbẹ̀ tàbí a fẹ́ se mọ́í mọ́í a máa ń lo dáadáa bell pepper kí ni à ń pè ní yorùbá.
1: ẹ mo ní ṣọ̀bọ̀n ṣọ̀bọ̀n.
0: ìké tí ò bá ń ṣe ṣọ̀bọ̀n kọ́. ẹ sọ mí nǹkan méjì ni a máa ń lo kó tó di pé ṣọ̀bọ̀n làwọn èèyàn wá ń lò ń sìn tẹ́lẹ̀ òun lọ máa ń lò kó tó di pé a wá ń lo ṣọ̀bọ̀n sìn. mo ti sọ tán àǹtí mercy.
1: atarodo.
0: atarodo kọ ata gbígbẹ ni tata ṣe kọ ni mo ń sọ ni. ìbéèrè kẹta kí ni à ń pe chili pepper ó ti jẹ́ pátá náà ni mo ń kó fún yín láàárọ̀ yìí kí ni chili pepper ẹ ti sọ o kí ni chili pepper ìgbà míì a máa ń pè ní chili pepper a máa ń pè ní bonnet nígbà mi.
1: ata
0: ewo.
1: atarodo.
0: atarodo ṣe mọ̀ pé atarodo jọ bonnet ta máa ń dé sórí ẹ mọ̀ àbí ẹyọ kọ́ntẹ́ẹ̀sì gbà nìyẹn o. so kí ni a máa ń pe grape ní yorùbá grape that's the last question grape. kí lẹ pé.
1: ọsàn.
0: ọsàn.
1: agoyin.
0: ọsàn agoyin. lẹ máa ń pè ní ugbe àkókò.
1: ní
0: kàrẹ́. ok bọ èmi báyìí sí mo ṣe ń gbọ ọsàn agoyin ni but generally tí àwọn èèyàn máa ń pè tí àwọn èèyàn mọ èso àjàrà ni wọn máa ń pè tí ó ti yẹ yín bẹyẹn. your time have gone àǹtí mercy àwa lọ thank you for coming ire o. ẹ jẹ́ ń gbé yín wọlé pẹ̀lú bàbá yìí orin yìí láti ọwọ́ kingsoni ade tí ó ti yẹ yín bẹyẹn wọ́n yìí kò bẹ̀rù ń padà bọ̀.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.
1: Báwo ma ti ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí, tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ oje. Ayé òun ti ẹ̀ wá sú mi.
3: Olùgbọ́ adẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí, a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́ máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lèèyàn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be lo mi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won o dupe fọlohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati e na ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
4: Eshun baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode ari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 bele lomi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 àláfíà ara wa ò ní di fi àfíà orí gbà.
6: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
8: Àgbọ̀nyìn ìṣe ló sì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070 64 60 6419 070 64 60 64 19 Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
9: Ẹ̀lọ́ ṣe ìgbọ́dọ̀ ìgbà.

0: offices dey for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State, or Green Green House on top 0707-484-3351.
1: Pentecost Alive, you are like Pentecost City 2023. And you use Bagbara, I need that here, me more bad. I am Ìjọ Anglican ti orílẹ̀-èdè Nàìjíríà ẹkùn àkókò. Àwọn ìdarí ọlọ́run látọwọ́ bíṣọ̀bù wa ní ọ̀wọ̀ jẹ́ OB ìbàdàn jẹ́ P. Bíṣọ̀bù wa ní ìjọ Anglican ilẹ̀ àkókò. Àti lórúkọ ọba àlùfáà ní àpò ọgbẹ́ èèyàn síbi ìsọjí ìwàláyé Pentecost ìjọ bí. Monday 18th to Sunday 24th of May 2026. Pẹ̀lú àkòrí tí ó wí pé. Ìrírí Pentecost experience. Iṣẹ́ àwọn apostolic oríkejì ẹsẹ̀ kínní wọ ìkẹ́rin. Monday 18th yóò wáyé ní gbogbo ìjọ Anglican ilẹ̀ àkókò. Sọ́jọ́ bíi 23rd May 2026. Ìdíje aago mẹ́sàn-án àárọ̀ ni gbogbo wa yóò péjọ sí. St. Thomas Anglican Church ṣe ìkàrí àkókò. Ibi tí a ti ní ìmọ̀lára Pentecost látọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alàyè. Ìjọba ìbú Dr. O.O. Falana. Sunday 21st May 2026. Exchange of pulpit in diocese of Akoko. Olùgbàlejò àgbà ni Jésù Kristì nípasẹ̀. The Rev. Jacob O.B. Ibadan J.P. Bishop of Akoko. Olùkéde ni Venerable J.A. Adéyẹmọ lórúkọ ìgbìmọ̀ ìsọjí Pentecost Alive 2026.
2: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóònù tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062 6253 0916062 6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
4: Òṣùpá sì di kẹ̀ láyé ń lọ, sì di kẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe, sì di kẹ̀ láyé ń lọ. Ogun mátà lọ́pọ̀ kó má ra láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kẹ̀ láyé ń lọ. Kọ́ntù bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories. Wọ́n ta automobiles, oríṣi nǹkan náà ń tà lọ bá sí di kẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọlọ́wọ́ díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wàá máa sọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn kò wọ́n sí lórí. Ẹ lè download app yìí lórí App Store.

0: keep it locked on Adaba FM.
1: Bàbá wa pàtàkì kan ti lọ nílẹ̀ yóò di gbére. Engineer Albert Ọlọ́run Ṣọlá Akínsanmílẹ̀ mi wí o. Former Permanent Secretary nípínlẹ̀ Ondo. Akọni tó jẹ́ oníwàrere ó ti lọ. 85 years ló sì lò láyé ló bá juwọ́ síta yatọmọ tẹbí rẹ̀ kó dìgbà. Lọ́jọ́ Wednesday ogúnjọ́ oṣù May la ṣe service of songs. Thursday rẹ̀ la ṣe Christian Week. Friday rẹ̀ la ṣe short service pẹ̀lú reception. Gbogbo ìkéde wọ̀nyí ni láti ṣe kọjá. Ṣùgbọ́n akọ̀ wa lo ìkéde eléyìí láti fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá ni o. Gbogbo tẹbí tara tọ̀rẹ́ tojú lù mọ́. Àtàwọn former and present permanent secretaries Londo State. Títí torí gbogbo ìjọ Ọlọ́run tá a jọ ṣètò ìsẹ̀yìndé bàbá. Bàbá wa Engineer Albert Ọlọ́run Ṣọlá Akínsanmí máa ṣẹ́ ni rere nígbà ayé rẹ̀ o. Gbogbo àwọn colleagues àtàwọn tó bá a ṣiṣẹ́ pọ̀ ló ń ròyìn rẹ̀ títí dòní. Tó ó máa dárọ̀ o. Ọmọ Adéfọlákẹ́ ọmọ Ṣàwù Lákúrẹ́ òye. Ọmọ àgùntàn mẹ́ta ọ̀ọ́dúnrún ó yẹ ẹ bá mi dá sí.
2: Lẹ oyin nọla. Lẹ́sùsù lẹlẹ n'oyì. Lẹ́sùsù abẹ̀mṣẹ̀ dùn.
1: Bẹ́ẹ̀ni.
2: Lẹ́sùsù abẹ̀mṣẹ̀ yẹ.
1: Ẹ̀yin náà ẹ sọ sí.
3: Wòlá ni o, ọmọ kan ó léde mi.
1: O ṣe o.
3: Ìyáàdì mi lókun. Ọmọ Lisa kan yẹn dé. Mẹ́rin yẹn wẹ́sẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
3: Ọmọ ilé-ìwẹ̀ kan ládìbò méjì.
1: Ọ̀kárẹ́.
3: Ọ̀rìn aṣọ yẹn ò yí
1: náà. Tó gbogbo àwọn ọmọ bàbá ló ní akéde pé gbogbo ẹ̀yin tẹ́ wá bá wa ṣe é, ẹ máa ṣe o.
4: Iléeṣẹ́ tó ṣẹ́. Ó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM. Iléeṣẹ́ tó ṣẹ́. Ó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
0: Pumping it up on Adaba.

àti ìjẹ̀bú òde. King of Food Music. Alhaji Wasiu Ayinde Masha. Ọmọ wọn ní Ìjẹ̀bú òde èèyàn wọn Lẹ́kìtì. Olú ayé ganu sí.

ilé iṣẹ́ tó ṣáájú táwọn tó kù ń tẹ̀lé. Nínú ọ̀rọ̀ mi mo máa ń wí fún yín wípé ẹwo kíkẹ́ àrọ̀ ni ẹwo tọ̀pẹ́ rẹ ẹwo tìbáàkà. Ẹ̀yin gan lè ṣe comparison láàrin gbogbo wọn.

ọ̀pọ̀lọpọ̀ àgbò àti màálù tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Fún àjọ̀dún àti ayọ̀ ọmọ ènìyàn kínú tiwa kó lè dùn káyọ̀ wá sì lè kún kẹ́kẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbò ni ó rèlé wàlẹ̀ àṣà tí wọn ò sì ní sàárè.

látàrí ìlérí tó ti ṣe fún Olúwa nígbà tí ojú ọmọ ń pọn ojú ọmọ bíbí ń pọn ó wá ṣe ìlérí wípé ọ̀dà gbogbo ẹ̀yin náà tẹ́ mọ́ sọ wípé tẹ́ jí àgàn tẹ́ ti ìbímọ mo gbàdúrà wípé ọlọ́run ọba mi nu omi jẹ́ ojú yín nù ọlọ́run ó sì fún yín lọ́mọ pẹ̀lú ògo ọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yóò tiẹ̀ ní ká máa pè yàn ní ìyá lágbájá bí ò tiẹ̀ sí mọ́ kó tiẹ̀ ti kú kóhùn òbí láàárọ̀ kó sì kú lálẹ́ ìbámọ̀ tẹ́ ń lọ́rùn ọlọ́mọ fóun lọ́mọ irú ìpọ́njú tó mú ànábìwá ibrahim aleyhi salatu wa salam òun náà leléyìí tó náà sọ wípé ọ̀dà ṣé o rí tó o bá tiẹ̀ wá fún lọ́mọ gan nígbà tí èèyàn ti dọjọ́ ogbó tó ti wọ 90 something gẹ́gẹ́ bí tàn ti wí wípé tí ò wá bímọ ó wá wò pé ọ̀dà náà gbà náà bó o bá tiẹ̀ wá kú fún mi lọ́mọ ìwọ náà ni wọ́n padà lọ fi rúbọ fún ma fi ṣe sacrifice fún ẹni ẹsẹ àmọ tán bá tọ pọn fẹẹ fìyàn rúbọ kéèyàn pa nǹkan fún nǹkan pé òun ọpa ọmọ ìfọlọ ni ó sì sàdé ìfọlọ bẹẹ.

ó ṣe àdéhùn torí ipò wà nínú ìpọ́njú wípé bọ́mọ yìí bá dàgbà bọ́ ọ bá fún mi lọ́mọ yìí ọmọ yìí ń ó padà lọ fi ń ó fi ṣètùtù fún wọn ọlọ́run náà ni. kọ̀pẹ́ kò jìnà. ìkan nínú àwọn ìyàwó ẹ̀ sara àti agai agai finú soyún ó finú soyún. eléyìí tó jẹ́ ìyàwó kékeré. Ó finú soyún. Nígbà náà ló bí ànábì wa Ismail. Nígbà tó bí ànábì Ismail. Gẹ́gẹ́ bí ọmọ kan ṣoṣo tó ní tó ti sọ wípé òun ó fi ṣètùtù fún ẹlẹ́dàá ọlọ́run ọba àwọn. Ọmọ yìí ń dàgbà ó ń tẹ́ni à ń ránṣẹ́. Kama kọmọ ó dàgbà débi pé ká mọ ránṣẹ́ lágbájá táyọ̀ lọ́ bá ń rayọ̀ wá lọ ra magi wá kó di wípé a ti ń wo ọmọ inú wa ti ń dùn wípé èmi náà bímọ èmi náà ti ń rọmọ ránṣẹ́ èmi náà dọlọ́mọ láyé. Ẹ̀rí nígbà tí ti ń ṣe bẹ́ẹ̀ tó ti wípé ọmọ yìí ó ti wá di ọmọ tá à ń pè ránṣẹ́.

ìdásìkò tó yẹ kí òbí ọmọ gbádùn ọmọ. Ó dàsìkò tóbi máa ń wo ọmọ tínú ẹ̀ máa ń dùn wípé mi náà mo bímọ yìí. Àwọn àgàn lẹ́lẹ̀ bí léèrè àgàn tó ti padà rọ́mọ bí bọ́mọ ṣe máa ń jọ wọn lójú tó. Ọlọ́run á ràn màláíkà wá wípé ìrẹ́ Ibrahim. Ó ti gbàgbé ìlérí tó ṣe fáwọ̀ Ọlọ́run ni tó ti gbàgbé ni. Ìlérí ìwonu àárán létí ó sọ fáwọ̀ Ọlọ́run wípé ká fún ọlọ́mọ pé tá a bá fún ọlọ́mọ ọ padà ó fi ṣètùtù fáwọ̀ Ọlọ́run ó ti gbàgbé ni. Ọ̀rọ̀ yìí lágbára.

ẹ̀gbọ́n tí mò ń wí dáadáa ni. Ó tàsìkò tó yẹ kọ́ mọ́ rọ́mọ pè ránṣẹ́. Wọ́n ní kọ́ wá múlẹ̀ rí ọjọ́ ṣiṣẹ́. Ọ̀rọ̀ ìdí nǹkan lára bí a mọ̀ wípé bó ni ó ṣe rí báyìí. Ẹgẹ́ ń gẹ̀tàn ìkékèké torí pé ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. Gẹ́gẹ́ bá a ti ń pe bàbá wa Ànábì Ibrahim tí a tún mọ̀ sí Abraham tá ń pè ní àpẹẹrẹ ìgbàgbọ́. Ọmọ kan ṣoṣo tó bì yìí ó mú ọmọ yìí ó ń gba àyè kan lọ. Àyè tá ń pè ní àrọ́fà tá ń pè lára fà lónìí. Níbẹ̀ ni ń gbà á lọ láti jẹ́ wípé kó lọ mú ìlérí ẹsẹ̀. Ẹ̀rí nígbà tí ó wà á fi débẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ lọ́nà. Tí ọ̀gbẹ́ni tí wọ́n porúkọ ẹ̀ ní sàtáàni yẹn ti ń yọjú tí wọ́n ṣàìtàn. Láti jẹ́ wípé kó lè máa kọ̀nfíù sí àwọn wọ̀nyí lẹ́yìn ìgbà tí Ànábì Ibrahim tó ti sọ fún ìyàwó ẹ̀ ó sì ti sọ fọ́mọ wọ́n ti ṣàlàyé fún un ó ti ní wípé tó bá ti jẹ́ pé ẹlẹ́dàá rẹ tó jẹ́ ẹlẹ́dàá mi tó yọ̀ǹda rẹ fún mi òun náà ló ní wípé kó o ṣe mí báyìí ọ̀dà àbúṣẹ́bùṣe. Ọmọ yìí ti gbà fọ́lọ́run ó ti gbà fún bàbá ẹ̀. Ìyàwó náà ti gbà wípé tó ọ̀rọ̀ dọwọ́ Ọlọ́run. Ọlọ́run tó ṣe yìí ebi yóò tún ṣe mí. Ṣùgbọ́n ngbà tí wọ́n ń lọ láti lọ ṣe ìgbésẹ̀ ta wí yìí tí wọ́n gbéra láti ìlú Mọ́kà ńjọ́ náà. Wọ́n ń lọ láti ìlú Mọ́kà láti lọ sí àyè kan tá ń pè ní Arọ́fà láti lọ ṣe ìgbésẹ̀ yìí. Ìgbà ń dá àyè kan tá a pe ibẹ̀ yẹn ní Jamra ibẹ̀ ni Sàtáàni ti bẹ̀rẹ̀ sí ní yọjú sí wọn. Láti jẹ́ wípé kó lè convince ìyàwó kó lè convince ọmọ kó lè convince bàbá fún rẹ̀. Wípé ìwọ ọmọ yẹn ó dàbí ẹni pé nǹkan ń sí ọ ọmọ tí bàbá rẹ fẹ́ lọ fi ọ ṣe ni. Yọ́mọ̀ fẹ́ fi ọ rúbọ mọ̀ ni yọ́mọ̀ pọ́ fọ́lọ́ ni. Ọjẹ́ takú mọ́ lọ́wọ́ pò ò ṣe mọ́. Ìyẹn gan làṣírí òkò tí wọ́n ń sọ lónìí ọmọ yẹn bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ọ wá mú òkò ọ lẹ̀ ó ní àwùsù bí láì mí náà ṣàìtọ́ ni ọ̀rọ̀ jì. Padà kú ò lẹ́yìn mi Sàtáàni ẹni ẹ̀kọ́ ẹni ègbé. Ó tún rìn wájú díẹ̀ ó tún lọ bá ìyá ọmọ kan ṣoṣo tó o bí òun náà mà ni wọ́n fẹ́ pààyè. Òun náà tún mú òkò ó tún ṣe àwùsù bí láì mí náà ṣètọ́ ni ọ̀rọ̀ jì mí ìyẹn náà tún ju òkò. Gbogbo àwọn tí

àràfá olóle ròyìn bínú àwọn alálàájì ṣe máa ń dùn. Ìdùnnú ọjọ́ náà kò parẹ́ títí dòní, ogunlọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n sì máa ń rántí ìṣẹ̀lẹ̀ yìí. Ọlọ́run fi àgbò rọ́pò fún ànábì wa Ibrahim. Wọ́n bá ẹ̀dùn ọkàn lọ sí Arọ́fà, wọ́n bá ìbànújẹ́ lọ síbẹ̀, ṣùgbọ́n wọ́n bá ìdùnnú ọkàn àti ayọ̀ tó kún kẹ́kẹ́.

0: láti ìgbà náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa ẹran fún ọdún iléyá. Kó tó di wípé abí ànábì òun náà ni àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ń gbà náà àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀.
1: Iléyá bá dẹ̀rọ ọdún dé.
0: Ṣùgbọ́n nígbà tá bí àná ti bì tán a wá sọ ìrìn àjò yìí àsọ di mímọ́ wọ́n yọ àwọn nǹkan kan kúrò ńbẹ̀ wọ́n fi àwọn nǹkan kan kún. Ó di ìjọsìn mímọ́ fún gbogbo èèyàn ọlọ́run pa ànábì láṣẹ wípé ìwọ ànábì ó yá pé àwọn èèyàn káàkiri àgbà ńlá ayé wípé kí wọ́n máa bọ̀ nílé olúwa kí wọ́n wá jọ́sìn. Ó jẹ́ kàyéfì ń tọ́ka ànábì láyà wípé bóun lòun ó ṣe sọ fún gbogbo àgbà ńlá ayé kí wọ́n máa bọ̀ láàyè yìí láàyè ibi tó jẹ́ pé bẹ́ẹ̀ bá débẹ̀ báwọn èèbó bí wọ́n ṣe tún ibẹ̀ ṣe tó lónìí ìnira lèèyàn fi máa ń kọjá ńbẹ̀ téèyàn fi máa ń rìn ńbẹ̀. Bóun lòun ó ṣe sọ fún gbogbo àgbáyé kí wọ́n wá máa jọ́sìn bíi ọlọ́run sọ fún ànábì àwa la ràn ọ́ àwa ọlọ́run àwa la ràn ọ́. Ìwọ sá kéde fáwọn èèyàn pé ẹ máa bọ̀ ẹ wá ẹja lọ lé olúwa. Bánàbí ṣe sọ̀rọ̀ yìí ogunlọ́gùn àwọn èèyàn wọ́n ń yà wá ní gbogbo àgbà ńlá ayé láti wá jọ́sìn. Débi wípé wọ́n tún máa rìjẹ́ẹ̀tì pásítọ̀tù àwọn èèyàn wọ́n máa rìjẹ́ẹ̀tì àwọn olùjọ́sìn wípé ẹ ti pọ̀jù lọ́dún yìí iye tá a fẹ́ ni ibẹ̀ wá di ìlú tó jẹ́ wípé gbogbo èèyàn ní sọ wípé òun fẹ́ lọ. Ẹ̀kọ́ ń bẹ nínú ìtàn tá a gbọ́ yìí. Ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tèmi ọkọ̀ọ̀kọ́ rí yọ ńbẹ ọ̀dà ẹjẹ́ iṣẹ́ báyìí ná ẹ̀ẹ̀mejì láti ojú òpó lẹ̀ lónìí nítorí ọdún iléyá ẹ̀kọ́ òwo ní ńbẹ nù tàn tá a kọ yìí 08162519991. Ẹ rí 08162519991 nínú tàn tá a gbọ́ yìí irú ẹ̀kọ́ òwo gan o náà ló wà ńbẹ láàrin ìṣẹ́jú márùn-ún kó tó di pé a lọ sí abala tá a pè ń serious matter mò ń bọ̀.
2: Ó yá

0: 24/7
1: Ocean Jare Kingston Yade 08162519991
2: Eleka
1: Sam. Salam aleikum. Wa salam wa rahmatullahi wa barakatuh.
2: Oruko temi na din bola falati.
1: Ta ba npo mo lodun. Omo lodun inada.
2: Awa na ri o.
1: Eyin na ri o.
2: Awa ba le vete to ku. Olojo se je mi ati eyin ati titin gbo wa.
1: Ami.
2: Olorun abi lodun lo ba.
1: Sallallahu alaihi wasallam.
2: E ku eyo kan ti mo ri to so je pataki. O si ni agbara ju laye. Ene wi pe adehun. Nkan meji adehun. Lo eyan ba ko ma sa adehun. Ti ba tin ba je na ko ma si adehun. To di kini adehun ni agbara.
1: Hello.
2: Eka san
1: kilo ko yin bo le tin pe wa.
2: Oruko Joseph Baranja yo ni ba ni oruko Joseph Baba.
1: Ami.
2: Oruko mi ni Walid Ibrahim Solomon. Emi n be lati lo akoko.
1: Eseun pupo.
2: Se ri oro ke so ni ofan yo je dankogbin. Baba wa Walid lati lo re. O di so opolopo oro. O de gba lada pe emi opolo emi ogbon Olorun to bo ma fun.
1: Ami.
2: Sara de wi ta n so yi. O ko mo mi na ti ri ogbon e ko be. O ase de wa lora won sa. O ti ba de so ni mi deadly yen. Ase ti gun o. Mo ba ni da ma je mo pe te ba ko lori eto. Pe ma se card si yin.
1: Eseun.
2: Tori pe wa lori eto ni o di mo ka so ni o. O wa ni pe ko lori eto ton. Mi o wa se ba pe tori pe mo pe yin pe gbe yin mo ti sade fun yin
1: la. Beeni.
2: Ẹni akini lẹ́yìn ni pé màá ṣe tí n bá wá ṣe èmi yẹn gangan mo ṣe kíni mo ti jẹ ló yẹ pé mo ti jẹ ní ẹ̀tàn nítorí yẹn kan àdéhùn tí a bá ṣe àdéhùn mo mú ṣe mo gbà lórúkọ Jésù bá ń jáyọ̀ ní báyìí.
1: Ami.
2: Bíbí ti Solomon
1: ẹnu bẹ
2: láti lọ́ba.
1: Ẹṣẹ̀ púpọ̀. Lóòótọ́ o ni wípé àdéhùn ó ṣe pàtàkì ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ míì tó ń bẹ yàtọ̀ fún àdéhùn tààrí kan bẹ. Hello, ẹ káàsán.
3: Salamu alaikum.
1: Wa alaikum salam.
3: Naam, ẹ káàsán.
1: Ẹ ṣeun.
3: Ẹ kú ètò.
1: Ẹ ṣeun bàbá mi.
3: Ọlọ́run ṣàlẹ̀ kún mọ́ ni wa.
1: Ami.
3: Ọdún ilé Ọlọ́run ni kí láti mọ fún wa.
1: Ami.
3: Ọ̀pọ̀lọpọ̀ ìlàyé.
1: Ami.
3: Ẹ̀kọ́ tó kọ̀ ni ẹ̀kọ́ tó pọ̀ ni a rí kọ́ nínú ìrìn àjò náà.
1: Alákọ̀ọ́kọ́.
3: Ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé Iman. Iman ẹ̀dá ó yẹ kó dúró
1: sí. Kí ni ìtumọ̀ Iman yẹn torí pé àti Mùsùlùmí àti Kírísítẹ́nì àtẹ́ntọ́ gbọ́ Lárúbáwá àtẹ́ntí ọ̀gbọ́ ní ń gbọ́ yín kí ni ìtumọ̀ Iman.
3: Iman ni pé ogun tá a bá ní táwọn ọ̀pọ̀ ọlọ́run ló ní. Àtàwà àti nǹkan tá a ní ọlọ́run ló ní. Ìpín náà dàbí adìẹ tá a ń sìn tá a ní tata ọlọ́run tí adìẹ yìí bá dàgbà ọ̀pá ìmọ̀ fẹ́ fi ṣe. Ní wá dàgbà tán ni wọ́n wá wò wá lójú àwa fẹ́ fi ṣe nǹkan mọ́. Imọ̀ nìyẹn wàá sọ fún àmọ́ ti dámọ̀jẹ̀ mo pé mo fẹ́ ṣe kí ni mo fẹ́ fi ṣe lélẹ̀. Tó tọ́ wa rí pé ìròyìn tí ó ti dẹ́ ìgbà tó wa wò. Ṣé n ta fẹ́ fún ọ̀pẹ́ tá a bá ṣe ó lè jẹ́ ìbànújẹ́ fún wa. Àbò ó lè pé ayérayé ń ta mọ máa tẹ̀lé lọ nìyẹn. Ó lè jẹ́ ìnira fáwọn ìran wa tó ń bọ̀ ní
1: sẹ́yìn. Ẹṣọ ìyẹn jẹ alákọọkọ ẹlẹẹkejì.
3: Ó ti kọ́ dẹ́gbà gbogbo wa wò. Ẹlẹ́ẹ̀kejì ni pé ohun gbogbo láyé náà fẹ́ ń gbọ́
1: mi. Ohun
3: gbogbo láyé tó wà láyé ká mọ̀ pé àlìkíámọ̀ tá a ń lé. Bí a bá bí kìrìsẹ́ náà àlìkáwọ̀ náà là ń lé. Bá bí mùsùlùmí àlìkíámọ̀ náà là ń lé. Tó nígbà wọn á ń lé yẹn bí ò sì ní bọ́ mọ́ wa lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kejì. Ẹnu wa dé ìgbésẹ̀ lágbè.
1: Ẹṣọ.
3: Ọlọ́run pa kó wọ́n wọ́n pa ìmọ̀ ìwà náà jẹ.
1: Ami. Ẹṣọ púpọ̀. Ẹ rí ẹṣẹun àwọn ẹgẹ́ ń gbẹ nìkan láàyè sí lábala. won so fun wa ki won so fun wa en to wa loju opo to pe wa tan ko ba wa court e ko tori olo elu e ka san o
4: e ka san sa
1: ki lo ko yin bulletin pe wa
4: yaya lati costin
1: yaya lati costin
4: e ni
1: e ba da se to
4: o gba ti a ri ko ni benin pe ti a ba sadeun ka ma mu se
1: ka ma mu se Ẹ ṣeun púpọ̀.
4: Ọgbọ́n gidi tí mo rí lórí àríkọ́ ń bẹ̀rẹ̀ ńdó tó ọgbọ́n pọ̀ níbẹ̀ àmọ́.
1: N tó ṣe pàtàkì tẹ rí gbọ́ nìyẹn.
4: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣe. Torí pa ní àwọn abala mi. Ẹ jẹ́ kí n sọ ojú tèmi fi wò ó. Alákọ̀ọ́kọ́ òní wípé tá a bá ṣe àdéhùn ká máa musẹ. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn èèyàn ṣe wí ìyẹn ló jẹ́ kápítà ọgbọ́n tá a rí kọ́ńbẹ̀. N tó tún tẹ̀lé gẹ́gẹ́ bí Bólẹ́sì ṣe wí láti ọ̀rẹ́ òní pé ká wà fẹ́ rí kíáfù ní ìgbà tí a bá wà nínú ìpọ́njú láti máa ṣe àdéhùn fún èèyàn ni àbí fún Ọlọ́run. Ó tún wá fi fún kún wípé tá a bá wà nínú ìdùnnú náà ká mọ̀ ṣe àdéhùn torí pé tá a bá ti ṣe àdéhùn ó ti di ká mọ̀ ṣe. Ẹlẹ́ẹ̀kẹta òní wípé ká kó ẹ̀kọ́ láti ara wa ìyá wa Ajara eléyìí tó jẹ́ bàbá tó jẹ́ ìyá Ismail látàrí wípé nígbà tó wí fún wípé Ọlọ́run ọba òun sọ báyìí ó sọ báyìí wípé kó lọ pa ọmọ yìí láti fi jọ́sìn fọlọ́run gẹ́gẹ́ bóun ti ṣàdéhùn. Obìnrin yóò yí lẹ́nu padà ẹ dákun torí Ọlọ́run bọ́ bá jí àwọn obìnrin ayé òde òní ńkọ́ irú ọkùnrin bẹ́ẹ̀ wọ gà.
5: Ilé àti dé múmi náà.
1: Ọmọ yìí náà ó jẹ́ ọmọ tó tẹríba fún bàbá ẹ̀ nígbà tí bàbá ẹ̀ wí fún un ó náà kò yí bàbá ẹ̀ lẹ́nu padà tó bá ṣe pé àwọn ọmọ ayé òde òní wọn ó ti pa bàbá yìí kó tó di pé bàbá gòṣè tó bẹ́ẹ̀ ṣe. Ẹ ṣeun púpọ̀ ẹ jẹ́ ká lọ sí abala tá a pè ní Serious Matter. Kí la wá jọ gbélé yẹ̀wò ń Serious Matter fún tòní ẹyin tẹ́ ẹ̀ tí ráàyè pè mí ẹ sì lè ráàyè pè mí. Sìnmí ká lọ ẹjẹ́ àjọ lọ sí abala tá a pè ní Serious Matter. Ìtàn kékeré kan ní Fẹ́rẹ́ńjógí ni wọ́n mú wa fún yín ọ̀sọ̀ wọ́n ọ̀tàn lọ́sàn-án yìí. Àwọn mẹ́ta kan àwọn ni wọ́n dá ọ̀ràn kan tó lágbára. Ọkùnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún wọ́n kó wọn déwájú kábíyèsí tá a wí. Ó ṣe ìdájọ́ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta wípé kí wọ́n lọ mú orí wọn kúrò lọ́rùn wọn. Ó dá ìjọ ikú fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n lọ pa wọ́n ní wàràǹsesà. Ṣùgbọ́n látàrí wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta àánú ni wọ́n ṣe tó di nǹkan mọ́ wọn lọ́wọ́ látàrí pé wọ́n mara wọn rí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ké ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún. Gbogbo wọn ariwo ń sọ èè láàrin ìlú àánú wọn ń ṣe wọ́n pé ọlọ́mọjà sìnrìn ọlọ́mọjà ara kò bá. Ọ̀pọ̀ èèyàn ń sunkún àwọn ọkùnrin ń sunkún obìnrin ń sunkún. Orí ìjòkó tí kábíyèsí tó ṣèdájọ́ ẹ̀ wà ọ wá ń wo obìnrin kan lọ́ọ̀ọ́kán wípé àwọn èèyàn ń sunkún lóòótọ́ ẹkún obìnrin eléyìí tí ń sunkún yìí ó ṣe wá pọ̀ jù nínú ẹkún táwọn èèyàn ń sun ó sunkún débi wípé ó ń la orí rẹ̀ mọ́lẹ̀ ó sì tó ń kó yẹ̀pẹ́ lérí pẹ̀lú omijé lójú ó ní ó ti ká obìnrin lára jù bóun tiẹ̀ ṣe jẹ́. Kábíyèsí wá ní kí wọ́n lọ pe obìnrin yìí wá wípé kí ló dé tí o barajẹ́ tó báyìí bó lọ̀rọ̀ ṣe kàn ọ́ tó bẹ́ẹ̀. Obìnrin yìí wá ní wípé ẹ ṣeun ṣé ẹ rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dúró yìí wọ́n kàn ń gbàngbàngbàn. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ó ní ọmọ ìyá àwọn ni ọkùnrin kan tí ìyá àwọn bí onítọ́jú ìyá àwọn àìsàn tí ń bẹ lára ìyá àwọn onítọ́jú ẹ̀ onísanwó hospital bóun náà ṣe wà yìí òun náà ní ń tọ́jú òun. Ó lọ jẹ́ kan lára àwọn tẹ́ ẹ dájọ́ kú fún yìí. Ṣé ń gbọ́ mi dáadáa. Ẹlẹ́ẹ̀kejì ó ní wípé èkejì tẹ rí yìí ó ní ọkọ òun ni ọkọ òun tóun wà nílé ọkọ tóun wà nílé ẹ̀ gangan ó ní ẹlẹ́ẹ̀kejì lára wọn tó jẹ́ wípé òun ló sanwó orí òun. Wọ́n lẹ́lẹ́ẹ̀kẹta ń kọ́ ọlọ́mọ bíbí inú òun ni ọ̀rọ̀ ìyàbò mi. Nǹkan mẹ́ta ló ṣẹlẹ̀ sí obìnrin yìí. kábíyèsí ọba ìlú náà wá wò pé áádá náà kí ìbànújẹ́ yìí kó lè lọlẹ̀ díẹ̀ lára rẹ̀. Nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí fọwọ́ mú ẹnìkan kó dúró tì ọ́ kápa àwọn méjì tó kù torí pé a lè mọ́ pa wọ́n ní tí òfin ilẹ̀ wa sọ ni pé ìdájọ́ ọkù ni. Ṣùgbọ́n mo yọ̀ǹda ẹ̀mí kan fún ọ, mú ẹ̀mí kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀mí kan yẹn láàbà obìnrin yìí mú lọ́sàn-án yìí o. Nínú ọmọ ìyá ẹ̀ ọmọkùnrin kan tuntun tí ìyá ẹ̀ bí tí ń tọ́jú ìyá àwọn tí ń tọ́jú náà àtọmọ tó náà bí ọmọ bíbí inú ẹ̀ ọkùnrin àti ọkọ ẹ̀ inú ọkọ ti ń dùn wípé àbẹ̀kẹ́ olólùfẹ́ mi èmi ni ó mu. Obìnrin yìí níbi tó náà ń wà ó náà ń ro oríṣiríṣi ó rò wípé bóun ọba mú ọmọ òun ṣe bóun ó tún padà bímọ mi òun lè bímọ. Ó tún wá wò wípé tóun ọba rọmọ bí ń kọ́ obìnrin yìí tó kúrò lórí ẹ̀ ó ní tóun bá mú ọkọ òun pé àwọn ó sì jọ lọ bímọ mi. Obìnrin yìí tó wò wípé bóun ò bá mọ́kọ òun ebó ọkùnrin pọ̀ ń ta òun ó tún lọ fi ọkọ mi. Obìnrin yìí tó wò wípé kíni kóun ò ṣe o. Ó ní tóun bá mú ọmọ ìyá òun ó mọ̀ dà ṣùgbọ́n ṣé bí ọmọ ìyá òun òun sì jọ ọmọ ìyá fún ṣùgbọ́n ò ní ń tọ́jú ìyá wọn. Ó ń rò lọ́kàn ẹ̀ bẹ́ẹ̀ làwọn ìyókù náà ń rò ọmọ ẹ̀ ń sọ wípé ìyá mi èmi ọmọ rẹ̀ kan ṣoṣo tó bí èmi ní ọmọ oje. Bẹ́ẹ̀ náà lọmọ ìyá rẹ̀ ń wò wípé ikú ti yẹ̀ lórí mi lọ́sàn-án èmi tí mò ń tọ́jú gbogbo ẹbí tí mò ń tọ́jú gbogbo ara ìfẹ́ sì pọ̀ láàrin èmi àti ẹ̀ ó sì mọ̀ wípé gbogbo ibi tó ń dé láyé èmi ni mo gbó ń débẹ̀ èmi mò ń tọ́jú ìyá wa. Èrò ń bẹ nínú àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dáa kó tó di wípé wọ́n wàá sọ ìtàn yìí níbi tí mo sọ́dẹ̀ yìí ẹ wàá mọ láǹfààní láti pè mí wípé bó bá ṣe ẹ̀yin ni èwo lẹ́ fọwọ́ mú nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mò ń bọ̀ ná ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sí iléeṣẹ́ Blue Sky Mall mò ń bọ̀.

0: ẹni tó jẹ́ ọ̀kan nínú òṣìṣẹ́ Blue Sky Mall, ó ti ń bẹ ní ojú òpó, ìyẹn arábìnrin Zainab Ọmọnigbẹ̀yìn. Ẹ mọ̀ káàsán.
1: Ẹ káàsán olóòtú.
0: Ẹ ṣeun púpọ̀. A kú ìmọ̀ra ọdún.
1: Yẹ̀sà Abáwọn láyé àtàlàáfíà.
0: Àmì àmì àmì àmì. Ọyá o, ẹ nípa ẹ ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ fún àwọn aráàlú, àwọn mùsùlùmí tí wọ́n múra ọdún àti gbogbo aráàlú lápapọ̀. Ọyá, ẹ jẹ́ wọn máa gbọ́, ẹ máa ṣàlàyé ẹ.
1: Bẹ́ẹ̀ni, lákọ̀ọ́kọ́, a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń bá ara ọjà, a dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ṣeun, wọ́n kó ìnáwó, Ọlọ́run a máa pèsè fún wọn. Wọn ò ní náà pátápátá torí kan.
0: Àmì àmì àmì àmì àmì.
1: Bákan náà, àjẹ̀tún kù múra ọdún. Bí a ṣojú wa pẹ̀lú ògùn ọlọ́run, àtúnwáṣe ọ̀pọ̀lọpọ̀ láyé.
0: Àmì àmì àmì.
1: Pẹ̀lú ìmúra ọdún yìí náà, a tún wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò kalẹ̀ fún àwọn tó máa wá sí ọ̀dọ̀ wa, tó máa wá bá ara ọjà. Lọ́pọ̀lọpọ̀ ètò látorí aṣọ ọdún. Àwọn àbáyà olóríṣiríṣi, àwọn àbáyà eléyìí tí kò ga jara lọ.
0: Ìyẹn fáwọn obìnrin àbáyà.
1: Bẹ́ẹ̀ni, àbáyà fún àwọn obìnrin eléyìí tí kò ga jara lọ. Tí agbára ká. Àtẹ̀lẹ́yìn náà tó yẹ pé àwọn ìyàwó gómìnà, àwọn ìyàwó sẹ́nítọ̀, àwọn big madam tó ń wọ̀ gbogbo ẹ̀ láti kó wá.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Lóríṣiríṣi.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ní sáyẹ̀sì lóríṣiríṣi. Kò sí lè tẹ̀fẹ́ ní kọ́lọ̀ tẹ̀fẹ́ tẹ́ pé a ní. Bẹ́ẹ̀ kan náà, a tún wá kó báàgì náà tó tún wá lè bá a lọ.
0: Àwọn báàgì tó bá àwọn àbáyà yẹn lọ.
1: Tó bá àwọn àbáyà yẹn lọ ní báàgì tí kì í ṣe olówó kékeré, bá ṣe ní low budget náà la ní tẹ́lẹ̀ tó jẹ́ pé ó gara.
0: Tó tún jẹ́ tàwọn ìyàwó gómìnà, àwọn ìyàwó sẹ́nẹ́tọ̀.
1: Àwọn sàbí sísítà, àwọn ríṣà ìsìn lóríṣiríṣi.
0: Kábíyèsí Ọlọ́run. Àwọn sísítà tó mọ orú ẹ̀.
1: Tọmọ orú ẹ̀ tó já sí, tọmọkan tó ń lọ nígboro. Láwọn kan tó ń pòsì sí Instagram, tó ń pòsì sí TikTok, tí wọn ò rí, wọ́n máa rí lọ́dọ̀ wa.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Bákan náà la tún wá ní àwọn bàtà. Ṣé slippers lè fẹ́ ni? Ṣé heels lè fẹ́ ni? Ṣé àwọn fit shoe lè fẹ́ ni? Ilé tẹ bá fẹ́ kàn dárúkọ ẹ̀ ń bẹ̀ gbogbo ẹ̀ láti ní ní ọ̀dọ̀ wa.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Gbogbo ẹ̀ láti kó wọlé. Kò sí lè tẹ fẹ́ ní sizes ní kọ́lọ̀. Kò sí lè tẹ fẹ́ tí kò tí sí ní ọ̀dọ̀ wa. Bákan náà fáwọn ọkùnrin ní táwọn ọkùnrin máa fi mọ̀ pé ààyò àwọn sílẹ̀. Àwọn Jàràmíà tó wá from Saudi Direct ó ti wà nílé ìtajà wa.
0: Saudi Direct.
1: From Saudi Direct. Saudi gangan láti kó wá. Báwo ilé tó ń yọ̀ bọ̀lọ̀bọ̀lọ̀. Ṣé pé bá ṣe rà bẹ́ẹ̀ náà ló ṣe máa bá kú.
0: Kábíyèsí.
1: Àròfin kalẹ̀ ni kì í ṣe ilé tẹ́ pé ẹ̀wọ̀n máa fọ̀ tó máa wáyé sá. Láwọn Jàràmíà tó wà òkè bẹ́ẹ̀ náà la ní àwọn corporate shoe, àwọn shoe lóríṣiríṣi. Tí wọ́n bá ra Jàràmíà yẹn tán, àwọn fìlà tán tún lè lò fún Jàràmíà yẹn ó tún wà.
0: Ó tún wà lọ́dọ̀ yín.
1: Àwọn Tajia cap, àwọn Cairo cap. Cap lóríṣiríṣi, àníkò sẹ́kọ̀ tẹ̀fẹ́ tẹ̀ ní rí lọ́dọ̀ wọn olóòtú. Tọ́ba tún wá kúrò níbi yẹn náà. Aṣọ àwọn ọmọdé lóríṣiríṣi. Jean, skirt, top lóríṣiríṣi tó wà òkè, tó wà òdẹ̀ kọjá agbára, ó wà ní ọ̀dọ̀ wa. Bẹ́ẹ̀ náà tún la níbàtà àwọn ọmọdé náà. Àwọn sneakers, àwọn shoe lóríṣiríṣi fáwọn ọmọdé gbogbo ẹ̀ ló ti wà. A ní jewelries, alágo, àwọn ago, confirm ago. Àwọn tẹ́pẹ́tẹ́ bá wọ̀ báyìí, wọ́n mọ̀ pé èèyàn wọ nǹkan gbogbo ẹ̀ ló ti wà lọ́dọ̀ wa. A ní toys náà. A ní toys tẹ́ pẹ̀lú rà fáwọn ọmọ tá fi máa gbádùn ara wọn lásìkò ọdún yìí. Lóríṣiríṣi ló wà. Bákan náà, àwọn èèyàn wa tí wọ́n lọ lé ọdún, tó ti kúrò ní láti bí ọdún kan sẹ́yìn tó fẹ́ ra àwọn kitchen utensils, àwọn pot lóríṣiríṣi, àti kó lóríṣiríṣi wá air fryer tí ò ní dà yín láàmú pé fẹ́ dín ẹran. Ẹ̀kọ́ kò sínú ẹ̀ ní. Ẹ̀ràn yín ó máa ti bá yíyan, ó ti dín. Láwọn oríṣiríṣi, àwọn pot lóríṣiríṣi, gbogbo nǹkan tẹ fẹ́ lò nílé, gbogbo ẹ̀ ló wà. Bákan náà, a tún ti ní àwọn drinks lóríṣiríṣi. Ẹ fẹ́ ra bottle water ni, ẹ fẹ́ ra drinks ni, canned drinks, malt lóríṣiríṣi, gbogbo ẹ̀ láti kó wọlé. Gbogbo ẹ̀ ló ti wà.
0: Àti wine lóníranran.
1: Àti wine lóníranran. Gbogbo ẹ̀ ló ti wà. Bákan náà ni oúnjẹ, ẹ fẹ́ ra rice mi, ẹ fẹ́ rẹwà. Gbogbo nǹkan tẹ́lẹ̀ fi ṣọdún, gbogbo ẹ̀ ló ti wà. Bákan náà, àwọn àwa tí àbá tún lágbára pa fẹ́ pẹ̀rọ tá bá tún wá fẹ́ ẹran, ẹran náà wà.
0: Ẹ ní àwọn spices.
1: Spices gbogbo ẹ̀ náà ló wà, gbogbo nǹkan tó máa fi ṣe jollof rice, tó máa fi ṣe fried rice, tó fi ń bu ẹran, everything gbogbo ẹ̀ ló ti wà. Gbogbo ẹ̀ ló wà.

0: kan sin tomato ororo se ke glefera ni abi 5 liter gbogbo e ni sizes by sizes lati ko wole
1: hmm
0: ona lati wa lati wa ni awon frozen food awon seafood shrimp
1: order tori asiko won ni awon ti won ba fe ra oja lodo yin won ni o ni ebun te fun awon ta pa pa julo awon ta ba wa ra abaya jalamia bata ati
0: awon to ba ra aso lodo wa won tun lebun aso tan ma gba
1: tan da so bi meji tan da so bi meta
0: meta
1: so ke
0: lebun aso tan tun ma gba
1: se lo to ni
0: te ba tun raja lodo o ni iye oja tele ata ma fi fun yin ni free delivery a ma gbe wa fun yin
1: to je pe yin le ba won ko lo
0: be ni awa la se to bu oda
1: e juwe bi ti ile ise yin wa tori asiko
0: Ile
1: se awa ni
0: taja
1: awa ni isikoranda about.
0: Ni ilu Akure.
1: Ni ilu Akure. Bo ni perfume section yin ati awon cream section yin se yen na wa nbe. Awon to fe sodun.
0: Ko si nkan ti won fe ra ti o sise. Se cream no fe ra ni perf ni everything. Gbogbo e lo ti wa.
1: Okay.
0: Bakan na awon milo awon provision gbogbo e lo ti
1: order tori asiko e pe telephone number yin kawon eyan ma pe yin bayi ki won to ma bere address dada e pe o ye ma pe
0: 0 0 8 1 4 8 4 8 8 1 8 1 9 2
1: mhm
0: Three.
1: Lekan si.
0: Bakan na, lekeji. 0 8 1 4 8 8 1 9 2 6 3 Bakan na etu leko aski ori 070.
1: Okay.
0: 40. 40. 25. 51. 64
1: Lekan si papapa
0: 070 40 25 51 64
1: Ese pupo nigba tawon eyan ma pade yin be ese pupo o na le ti gbohun o le ti gbohun
2: Olorun ja sodun ayo ka ma sodun banuje
1: Oya gbogbo eyin ti e fe gbo obinrin ni mara ta ni ko munu awon meteta hello
3: Eka san
1: o kilo ko yin
3: Eba kweto
1: eyin tun ni e kaabo
3: Woli de Solomon ni be lati lo kana ni
1: e seun e ja se papapa
3: se ri amedeta yen oni agbara
1: asa
3: to se ogoji lo se oduro e to se abayo de gbogbo ara lo nse
1: gbogbo
3: e ta ti owulo sugbon omo eni lo la eni omo eni ko se kini ko dibu fun lo to oko da malebi da sugbon to ti ara jade malebi le de omo na le dabo to omo eniyan gogo ti won ba fomo sile fun to ba pe to ba ya omo ma san fo ma se oko fun o ma se malebi fun e ku eto
1: e se pupo hello e ka san
4: orúkọ mi ni pastor babatunde olagunloye atausin idanre
1: e se pupo
4: ẹni tó wà useful sí jù ní ẹni tó ń tọ́jú ìyá ẹ̀
1: àti òkúra
4: ẹ̀ tẹ́ ẹ̀mí èèyàn méjì ló depend lórí ẹni yẹn ẹni tó tọ́jú ìyá ẹ̀ ẹni tó dẹ̀ ń tọ́jú òkúra ẹ̀ gan àtẹ̀mí ẹ̀ gan tó bá ti tí ẹ̀mí tẹ́mi ẹ̀ lè lọ tó yẹ kó náà lápá. So ko mu awon eni yen gan
1: ko mu omo iya e
4: omo iya e yen to toju iya e to de toju ohun funra e
1: oni ko mu e seun pupo pastor e ri pe oro yi n to koju se nikan eyin loko selo
2: mama lo so di ni re
1: elo e ka san o kilo ko yin bo le tin pe wa
3: elo e ka san
1: kilo ko yin o
3: alaji tele mo la tore
1: e ka bo
3: ọ̀rọ̀ yẹn lè díẹ̀
1: o. O lè pọ̀.
3: Ọba rẹ̀ ní sí odò bá kó ni.
1: Iṣẹ́ ọba rẹ̀ kò ṣeé mọ̀ jẹ́.
3: Ọlágbára.
1: Ó dún ọba rẹ̀ kò sì ṣeé rọ́lù.
3: Tẹ rí bó ṣe wà yẹn, ìyá ẹ̀ ni kó mú.
1: Ìyá ò sí láàrin wọn.
3: ìyá òsì láàrin wọn.
1: Ẹ ọmọ ìyá ẹ lọ ọmọ ìyá ẹ lọ wà láàrin wọn.
3: Kó mú ọmọ ìyá rẹ o.
1: Kó mú ọmọ ìyá ẹ.
3: Fúrò ló ń tọ́jú rẹ o.
1: Kó fi kó fi ọkọ rẹ lẹ kó fi ọmọ bíbí inú ẹ kó fi ọmọ bíbí inú ẹ náà lẹ.
3: Ọmọ ìyá rẹ ti ń tọ́jú rẹ.
1: Okun ọmọ ìyá mọ̀ yìí o. Kó mú ọmọ ìyá ẹ.
3: Aláàjì tẹ́lẹ̀ múra tó rẹ̀.
1: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun
3: ẹ ṣeun ẹ ṣeun
1: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Okun ọmọ ìyá yìí ó di méjì tí wọ́n ní ọmọ ọmọ ìyá. Àwọn ọkùnrin kí ni fẹ́ẹ̀tì wa kí ni ìgbàgbọ́ wa wọ́n ní ọmọ mu ọkọ ẹ. Hello. Ẹ bá wa kú òbí rédíò yín ẹ kú òrè bí rédíò yín tàbí ká gbẹlòmíì láàyè. Hello.
5: Àdìkú mi rédíò
1: ẹ̀ ló mọ̀ ẹ́ ta. Ta ni kọkùnrin òmú.
5: Ẹ kú ètò.
1: Ẹ ṣeun.
5: Orúkọ yín.

0: Raymond don't land it there. For Akure, Munda de Como, all your household needs, for man, woman, youth, adult, begin then. All on our quality. For the supermarket, Mother Eatery DDO, where they provide delicious food or totoro totoro. If not take away, you need them, no problem.
1: Say you don't hear them?
0: Say Blue Sky Bread. Now the latest Okrikri giant bread, oh, with 10 years begin no fit carry. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone, don't they, oh? Now 24/7, they hope on. You fit visit Blue Sky Mall anytime, any day. Now number 49B, second. It's a roundabout, then Tanda for Akure on those states. Telephone 070-40-255-164.
2: Blue Sky.
0: Blue Sky Mall. Buy what you want. Satisfy yourself.
3: Emmanuel.
4: Ami baba mi.
3: Ẹni yóò jù lágbọ́ lọ́wọ́.
4: Ami. Pápá.
3: Bẹ́ẹ̀ kí oníṣẹ́ náà kìí ṣe é ṣáàtì màmá tẹ̀síwájú.
4: Ami.
3: Ọkàn yà bà lágbọ́ lọ́wọ́.
4: Ami.
3: Tó gẹ̀rú pé láti fi tàgbù lábẹ́ ìjànú.
4: Bàbá mi pápá.
3: Ẹ jẹ́ kó mọ ọmọ ìyá ẹ̀.
4: Kó mọ ọmọ ìyá ẹ̀.
3: Bẹ́ẹ̀ni, ó nípọn.
4: Okun
3: le ya ni, yawo le ya ni, okun mo ya, o ma duro ni, e je ko mo mo ya e.
4: Ko mo mo ya e, e se pupo. Hello, e ka san o. Kilo ko yin ibo le tin pe wa?
5: Hello, e lasan.
4: Kilo ko yin ibo le tin pe wa?
5: Alabodi ni lati jo
4: re. E se pupo.
5: Ọ̀rọ̀ yẹn ó tó sí mi lẹ́nu ògùn yẹn sí
4: o. Ó ga.
5: Lójúwò yé ti ní. Ọmọ ẹ̀ ní kó mú o. Ọmọ ẹ̀ dùnmú ti ní ọmọ yẹn.
4: Ọmọ ẹ̀ ní kó mú. Ọ da ẹ̀ṣẹ̀n púpọ̀ Mr. Bọ̀dé látọ̀rẹ̀. A ti rí ọ. A rí ọmọ méjì. A rí ọkọ kan. Ọmọ ìyá mẹ́ta. Ọ da ẹja iṣẹ́ báyìí náà kí n tó sọ pé òdìjọ́ mẹ́jọ. Ẹ lọ ẹ káàsán o.
5: Ẹlú ẹ káàsán.
4: Kí ló kọ yín? Ẹ pọ̀ ní rédíò yẹn dákun.
5: Alájà Adésínà látọ̀rẹ̀.
4: Alájì.
5: Adésínà látọ̀rẹ̀.
4: Adésínà látọ̀rẹ̀. Ta ni kó mú?
5: Ọmọ ìyá ẹ̀ ni kó mú o.
4: Ọmọ ìyá ni kó mú?
5: Ọmọ ìyá ẹ̀ ni o, torí ìyá lágbára, o ní tọ́jú ìyá.
4: Ó kún ọmọ ìyá mọ̀ yí o.
5: Ọmọ ìyá ẹ̀ ni kó mú o.
4: Ẹ̀ṣẹ̀ ń púpọ̀ Alájì, ẹ̀ṣẹ̀ ń púpọ̀, ẹ̀ṣẹ̀ ń púpọ̀, ẹ̀ṣẹ̀ ń púpọ̀. Ọmọ ìyá, ó kún ọmọ ìyá yí pọ̀ o. Hello, ẹ káàsán o, kí ló kọ yín ibo lẹ ti ń pè wá?
6: Ẹ káàsán o, Kẹ́hìndé látọ̀wọ̀.
4: Kẹ́hìndé látọ̀wọ̀, ta ni kó mú? Àjọ ti lọ.
6: Ọmọ ẹni o, ọmọ ẹni lọmọ ẹni.
4: Ọmọ ẹni lẹni, ọmọ ẹni lọmọ ẹni.
6: Bẹ́ẹ̀ ni o,
4: ọmọ ẹni lọlá.
6: Ọmọ ẹni máa mú.
4: Ọmọ lẹ máa mú. Ọ̀dà ẹ ṣeun. Hello, ẹ káàsán o. Wale
7: kun.
4: Ẹ ṣeun bàbá mi.
7: Ọmọ ọba Kàdúrà Ọlọ́run ṣèbí láti jẹ̀bú ọ̀wọ̀.
4: Ẹ ṣeun púpọ̀ ojú òní
7: tí. Kẹ́ni tàbá ní káwo mẹ́tẹ̀ẹ̀ta. Kò sí lè tí o da àdánwò ló dé.
4: Àdánwò ló dé, ṣùgbọ́n èwo ni kò mú.
7: Àdánwò ló dé, ṣùgbọ́n o tó bá jẹ́ mi. Ṣẹ́rí máa bẹ kábíyèsí yẹn.
4: Irọ́
7: pé kó yọ̀ǹda ọmọ yẹn.
4: Ẹyọ kan ni kó mú.
7: Ẹyọ kan ni kó mú ẹ. Màá wá bẹ kábíyèsí yẹn pé kó yọ̀ǹda èmi sọ́dọ̀ àwọn yẹn. Kó yọ̀ǹda ọmọ yẹn pé mi kí n join àwọn yẹn kó parapapọ̀.
4: Ọ̀dà. Àní rí jù báyìí lọ lórí ètò tòní. Ṣùgbọ́n pẹ̀lú àwọn èèyàn ẹ mọ̀ wípé tá a bá gbé bòólẹ̀ àwọn kò mú kan àwọn kò mí léyìí n táwọn èèyàn mú jù ní wípé ọmọ ìyá ẹ̀ ni kò mú. Yorùbá nínú ọ̀rọ̀ wọn tí wọ́n ní okun ọmọ ìyá yìí ó lágbára pọ̀. Ṣùgbọ́n nínú ipò burúkú tóbìnrin yìí wà mo ṣẹ́ ládùá wípé ọlọ́run ò ní já wà nbẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Káyọ̀dé ọmọ Fọlárìn tó jẹ́ wípé òun ló jẹ́ kẹ́ ẹ máa gbádùn mi dáadáa lórí ètò ìtòní.

0: 64 60 64 19. Oh, Samu, oh, 64 60 64 19.
1: Esho, Baba, mo fe bere bere kan lowo yin. Se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsakoba fun agu ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni won Bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode a ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti wona ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu ise ara wa be la ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oye mẹkun grammar school nílu àkúrẹ ń bẹ la wa a ní fara nira wa báyọ fẹ bèrè ọ̀nẹ tàbí onímọ̀ràn kan tó fẹ bèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí o 7 64 60 64 19 o 7 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yọ ọ máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹyọ ìnira lòun fi ń ṣe ẹyọ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ. Nàmbà 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ tó o bá fẹ bẹrẹ ọ̀nẹ tàbí onímọ̀ràn tó.

0: ebere lowo mi pe mi sori ero bani soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba.
1: Àwọn máa tẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

0: Eku dede oye yen yen wa mo kin pe ka bo sori to kotu mekunu lati le se radio adaba 88.9 fm akure ni la ramoke lati ngbon safefe mo kin pe ka bo sori eto yi adeyemi la wa loruko temi e ri pe lori eto yi okan jo kan awon nkan to ba nsele lawojo ti o nsele laarin awon eyan meji ni a ma n fi eto binu bi afiyanju lori eto yi le ni a tun soro lori awon ti won ti fi esun sun lori eto koto mekunu ati a si tun pe awon ti won fesun kan pe ki won ba wa tana si gbogbo ede ayede na te ba gbagbe ni jejo a soro nipa eto ejo ti arabirin ba mi gbele Grace ti o fi sun to fi afi esun kan ogbeni Benga Laiwo Latin Jesobio lati gba yen ani boya o leni ti o gbo eto na kan ba so fun oni Benga Laiwola sugbon awon kan si wa pelu go Olorun a pe won lori eto leni tori won ti send number won si mi pe ki a pe won lori eto ki a bere bi nkan ba se ri lodo won nipa oro ole na sugbon ko to di pe a lo si eto na ani ki a so fun yin pe gbogbo eni yo wo ti o ba ni kankan ti o fe fe sun sun boya o fe fe jo enikan sun ni lori eto yi number te pe si 08028948992 08028948992 yen leyin eto sugbon to ba je ko lasiko ta n seto yi lo le fe fi ejo enikan sun 08162519991 08162519991 akin pe kabo sori eto kotu mekun de kan se ja lo si nkan ti arabirin ba gbele Grace ti won so ni jejo nipa oro ogbeni Benga Laiwo lati won o ba gbongba na ki a tuntun te bi won se fe sun kan won lasiko ohun je ki a lo si eto na bi oro bagbele grace bo se ri ni ijejo ni asi gbianju pe ki won send number si wa ngba itori ka ni won send ni ijejo ati pe ogbeni ti won ba soro yen so bi o ogbinga olayiwola sugbon le ngba yen ni won send number yen si wa e je ki a pe so bi ona ki a gbo tenu
1: o ba so you are not allowed to call this number
0: oh Oya number ti won send si wa boya ko correct
1: you are not allowed to call this number
0: oda ha ti gbo te ba ni ar to sovio gbenga olayiwola e fi asiko yi a fi pe yin pe ki e gbianju ki e try lati pe wa ti e ba le pe wa sori eto loni inu wa ibadun pupo tori ki a le gbo tenu yin tori ogbejo enikan da agba osika mani o e je ki a te ba le pe wa loni pelu ogo olohun a le ma bi oro na se ri e je ki a gbianju le kan si boya network ni boya ki se network
1: not allowed to call this number
0: agbianju number ti won send ti wa na ni ile ti akoye o sugbon o dabi pe number na ko lo arabirin bambele grace gbianju lati tun wo number ti e send si wa yen ke gbianju lati wo boya correct boya ko correct ti o ba correct ke ti pada send e si wa tori ati gbianju e nisin e ti n gbo pe number ti a send pe ko lo tori number ti e send si wa na lele ti a pe yi e send number ti yin e send number ti awon na ti a ba si wo number ti e send si wa ati ti yin ati ti won lo wa lori iwaju mi nisin sugbon number na la pe nisin to ni a le pe number yin boya ki se number ti won ni e si send sugbon ti sovio gbenga olayiwola ti won ba n gbo bi a se n se eto yi ki won gbiyanju lati pe si 08162519991 ba se n so eto iseto yi lo ba se n seto yi lo number te le pe si lati fi yanju e lati le clear orukọ yin ninu ẹsun ti won fi kan yin o na ni 08162519991 epe number na lati fi le yanju oro ti ẹsun ti bami gbele chris ti o fi kan yin lori oro ile ni abasakin ni ilu abo ti won ni family adeloye family ni ilu abo ti won ni awon na ni ile na ke si je ki a ma bi o se ri gbogbo eyin ti e si je eyin baba wa ti eyin agbalagba te wa ninu survey sinu egbe awon survey te ba ma gbenga olayiwola e da kwa eba sofu pe wan fè sun kan lori eto koto mekono le se radio adaba ki awon na ki won pe wa ti wa le pe wa lasiko eto yi number ti won ku ati mo ti so le kan ni 08162519991 08162519991 sugba to ba je pe won ri wa pe lasiko eto lasiko teto ifi lo lowo number ti won tun le pe wa si a pe nigba ta ba fe pari eto yi sugba lasiko yi won le pe number yen ki won si wa ba yanju oro na ki oruko won ki o ba le mo ni ninu esun ti won fi kan won ti e ba pe lasiko ya le gbe oyin a le gbo alaye lati enu yin. Hello,
2: e ka so alaye,
0: e ka so o
2: gba na gba ni ba na jori ba ni o ko ji so.
0: E seun,
2: e ri anu gba o.
0: E seun,
2: oruko mi ni Wolid Idris Solomon
0: anbo yin
2: emi n be lati lo kakoko mo kan afẹ dúró ní ká má ṣe balagba wí ó ní ká gba wọn ní ìmọ̀ràn ó dẹ̀ tó pípẹ́ kú iṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ tí ẹ gbé wá ní ọ̀sán yìí mo rí pé.
0: Hello, hello, Wòlíì David Solomon à ń gbọ́ yín o. Hello, tọ́ ti hello hello ẹyí rédíò yìí sísàlẹ̀ dákun ká lè gbọ́ yín dáadáa. Hello, hello, tọ gbogbo ẹni yòówù tí ẹ bá fẹ́ pè sórí ètò ẹ jẹ́ kí a máa yí rédíò wa sísàlẹ̀ kí a bá lè gbọ́ nǹkan tí ẹni sọ àfitún wa fi àsìkò ilé-ẹ̀kan sí àfihàn rọ engineer Sọ́víọ́ Gbẹ̀ngà Ọláyíwọlá àbí ẹ̀yin tí ẹ jẹ́gbẹ́ Sọ́víọ́ torí àwọn epo olódodo ní gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ alága ẹgbẹ́ Sọ́víọ́ àbí ẹ̀yin tí ẹ jẹ́ Sọ́víọ́ tí ẹ mọ Sọ́víọ́ Gbẹ̀ngà Ọláyíwọlá ẹ ní kí wọ́n pè wá kí wọ́n lè clear orúkọ wọn nínú ẹ̀sùn tí Bamigbélé Grace tí wọ́n fi kàn wọ́n lórí ọ̀rọ̀ ilẹ̀ èyí tí ń bẹ nílùú Àbò ní Àbáṣakin tí wọ́n bá lè pè wá lásìkò ètò yìí inú wa ó dùn tí wọ́n bá sì pè wá lásìkò ètò tó bá dẹ́yìn ètò wọ́n tún lè pè mí bákan náà èyí ni bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí a lọ sí ètò ilé tí ó kàn wọ́n náà ní ti ẹjọ́ kan tí arákùnrin náà fi sọ wá lórí ọ̀rọ̀ ilẹ̀ náà. Jẹ́ kí a ṣọ́ra lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ gbogbo ẹ̀yìn tí ẹ̀sìn bá yàn talẹ̀ àbí tí ẹ̀yìn bá yàn sọ̀ bẹ́ẹ̀ lẹ̀ tí ẹ̀sìn ń talẹ̀ fáwọn èèyàn ẹ jẹ́ kí a bẹ̀rù ọlọ́run lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ o ẹ jẹ́ abẹ̀rù ọlọ́run lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ gbogbo wa náà ẹsẹ̀ mẹ́fà máa ni nínú ilẹ̀ náà ni ó jẹ́ wa padà kí ló dé tá à ń fi lẹ̀ lu jìbìtì tó bá ti sọ pé àwọn tí wọ́n ń fẹ̀sùn kàn yín pé wọ́n fi lu jìbìtì o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló fi ń lu jìbìtì à ń gbọ́ nígbòmíì tó jẹ́ pé wọ́n talẹ̀ ẹyọ kan fẹ́yàn mẹ́ta agbóngbòmíì tó jẹ́ pé wọ́n talẹ̀ kan wọ́n á tún gbà wọ́n tún gbé fẹ́lòmíì wọ́n á tún ṣe kinní oríṣiríṣi ẹ̀sùn ni a máa ń gbọ́ níbi ẹlòmíì ò ti kọ́ lé tiẹ̀ yóò ti kọ́ débì kan wọ́n ó sì wo wọ́n ní kí ṣòun lónílẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ẹ jẹ́ kí a máa bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run tọ́ Sọ́víọ́ Nicholas Ọ̀gbẹ́ni Káyọ̀dé Ìdòwú wọ́n fẹjọ́ yín sùn lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ Ọ̀gbẹ́ni Káyọ̀dé Ìdòwú náà adẹnìkan sẹ́ndì nọ́mbà wọn àti nọ́mbà Sọ́víọ́ yẹn sí wa láti gbà yẹn wọ̀ sẹ́ndì ẹ̀ wọ́n kàn fẹ̀sùn sùn gbogbo ẹni yòówù tó bá fi ẹ̀sùn kan yàn o ye ko na le lero pe a ma bere lowo eni a le dede ma so pe nikan je bi nkan la je pa bere nkan ti o fa ati nkan ti o je kiru e ori be o ya latodo yin te fesun sun gan ni wahala ti wa abi latodo awon ti won fesun yin ton fesun kan gbogbo nkan won yi e je ki a mojuto ani ki owo ni ka de do kan send number so bi o kini Nicholas wa o send the number na di sin ṣùgbọ́n a kan ni ki a mention ni lati le ri pe ti Sofio Nicholas ba si n gbọ won ni won ti gbe ore lo si joko ọjọgbọn gba kan won ni eyan do e won la awon gan lo si to ba won se survey tan ba won se plan ile ti won ta fun won ti Sofio Nicholas na ba n gbọ e je ki e kan si wa e je ka mo bi o se ri latodo yin tori pe ogbejo enikan da agba osika ni o a fe gbọ tenu yin bo se ri be si na ni Sofio Sofio Gbenga Alayiwola edakun gbogbo eyin ti eje Sofio ten tale na eje ka beru Olorun eje ka na ti pe gbogbo nkan ta nilo ninu le na patapata gbogbo nkan wo wu te ba gba nbe gbogbo nkan ta nilo na oju 6 feet o ese mefa pere ni njo kan a lo a jabo lodo Olorun gbogbo eyin te sin rale na e ma sora e ma sora e ma se wadi ile te fe ra ise pe te owo ti wa lowo yin ke je girigiri e lo ra le kan ta ma ni ile kan wa ni lodo family kan e wa die dada ke to ma do ko wo yin kale lori oro le be awon Sofio na pa awon kan ta pe ra awon ni Sofio ti won ise Sofio na won po ngboro na ti o je pe won ta le kaakiri to je pe ile Egypt ni opolopo won si nta sugbon eleyi ari poju lowo Sofio ni won won le paro nitori won ma gwa ninu egbe awon Sofio to Sofio Gbenga Olayiwola ati Sofio Nicholas won fesun kan yi o e pe sori eto ikeje ki a mo bo se ri 08162519991 number te de pe si lasiko yi sugbon to ba ti di leye eto number te pe si a pe nigba to ba ya eyin na te si je baba wa awon yen te je loye wa ninu egbe awon Sofio to ba je lododo na ni awon yi wa ninu egbe yin e ba wa pe won ki won pe wa abi ki e ba pe won abi ke pe wa ke je ka mo boya won o sinu egbe yin boya won furuko egbe yin lo jibiti ni e je ki a mo 08162519991 ni number ti eyin yan fi le da sawon ejo meji ta mu wale ni 08162 hello oruko yin o
2: so bi o gbe ngan sa number lo sa o le jibiti ni mai bo se ma lo jibiti kire ni sa number lo lo lo ba sa o 8233 the same thing lo se fa wa na sa number lo lo lo ba se so sa o 8233 56 1255 no ni number o de lo
0: 1025
2: no 1255
0: 08162519991 ni number ti elifidaseto le ni o eje ki ki adaseto na ki a ma bi a se fe se gbogbo awon ta le so pe ki won pe wa eje ki won pe wa nitori kan ba le clear oruko won a le so pe enikan ju ni jibiti tori ko seri lowo wa tori ko seri lowo wa to so bi Gbenga ti e ba n gbo wa egbiyanju lati pe wa tori eni mi ti tun soro ni isin a ma bi ti ohun ti tun soro boya o ni kankan te ise fe niyan na ni a mo e pe wa se gbo bi o se ri niyan awon to de je gbe Sofio na eyin na e se mu won pe ni ma ni awon ilana te gbudo tele ninu ofin namba Sofio Gbenga Olayiwola yan na mo tun pe ni isin
2: alo ka so sa
0: e ka so
2: ẹmí bẹ láti lọ ọkà kókó ló padà pé padà.
0: Ok ok.
2: Sẹ́rí mo.
0: Hello. Hello. Ó dàbí ibi tẹ́ wà yín bá nẹ́tọ́ọ̀kì yóò da wọ́n ní yóò ti cut. Tí ẹ bá láǹfààní láti pè wá ẹ lè padà pè wá tí ó bá lọ àbíkẹ́ dúró síbi tí ó dá láti pè wá à ń gbìyànjú láti pè Sofio Gbenga Olayiwola òun náà lè rí pé nọ́mbà wọn drop tó ń drop yẹn. Tí wọ́n bá sì ń gbọ́ wa ẹ jẹ́ kí wọ́n pè wá kan ṣàlàyé bó ṣe rí lọ́rùn lọ́yìn because tí orúkọ wọn tí a bá ń dárúkọ wọn tí wọ́n bá dá sí ọ̀rọ̀ yìí táwọn èèyàn tó ń gbọ́ náà wọn ò ní fẹ́ bá wọn dòwò pọ̀ a dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀ òun la ṣe ní kí wọ́n á ṣàlàyé ti bí ó bá ṣe rí bẹ́ẹ̀ náà ni sọ fún ọkùnrin Nicholas náà ẹ̀rọ pé nọ́mbà wọn lọ bẹ́ẹ̀ mo ti ń gbìyànjú ẹ̀ 08162519991. Fáyọ̀n.
3: Hello, sir. Ẹ̀ka sọ, sir.
0: Ẹ̀ka sọ orúkọ yín.
3: Ẹ̀ sà, Peter ni láti Italy.
0: Peter láti.
3: Bẹ́ẹ̀ sà,
0: láti
3: Peter.
0: Bo... Eh? Hello? Peter? Hello? O dàbí kí network yẹn dàbí pé o ṣe bákan lé ni o. Peter acha agbo Peter ṣùgbọ́n agbo nkan mi ti ẹsọ lẹ́yìn ẹ̀ 08162519991 08162519991 number ti ẹ fi dá sí tó lé nínú

0: Àjọ ṣẹ́yìn ni Sọfẹ́ Gbẹ̀ngà Láyíwọlá. Ẹnìkan lọ́lọ́run jẹ́ Bámi Gbélé Grace, ó ní ẹ̀ta ilẹ̀ fún ní Àbàṣàkí nílùú Àbò. Ó ní láti gbà yín, olóhùn pé nọ́mbà yín, ó ní ẹ̀gbẹ́ nọ́mbà yín ẹ̀ẹ̀dẹ̀ fún ní Street Family Receipt. Olúfẹ́jọ́ yín sùn lórí ètò kòtùmẹ̀kúnnù rédíò Àdàbà. So a ní ká gbọ́ tẹnu yín, ó ní ẹ̀ fún ní Family Receipt.
1: Ilé tí mo kọ́ sí oríta ọ̀bẹ̀lẹ̀ níbí ẹnìkan ní tẹ́nàtì kan kú síbẹ̀ ó da sínápà mu wàhálà ilẹ̀ àbáka kiri ṣùgbọ́n tí bá mi sọ̀rọ̀ tó bá ti da ẹsìn friday
0: máa
1: gbá ẹsìn friday máa gbà ìṣẹ̀yẹ fún ọ̀dọ̀ family
0: ọ̀dà ẹ ṣe tẹ bá ti fún ní rìsíìtì yẹn pé èmi náà kẹ pé nọmbà ni kẹ sọ fún mi. Ok ẹ ṣe ọ̀tọ̀ fẹ́ gbẹ̀ngà Láyíwọlá ẹ ṣe rí nǹkan bẹ́yẹn tí Abá Azeem pé òkè o wọ́n ti ṣe bá wọ́n ti ṣàwó wọ́n ti ṣe kókó bá a ṣàsùn pé oní jìbìtì ni wọ́n gẹ́gẹ́ bí arákùnrin yẹn sísọ wọ́n ti dá wa lóhùn báyìí wọ́n ní tó bá dijọ́ Friday àwọn ó pé ó fún ní Family Receipt yẹn ìyẹn arábìnrin Bámi Gbélé Grace tí ó bá dijọ́ Friday tí wọn ò bá dẹ̀ fún yẹn tún pè wá padà náà kí Ọlọ́run bá kí ó má jẹ́ ajẹ̀bi nǹkan tí ó yẹ ká jẹ̀bi Sọfẹ́ Gbẹ̀ngà Láyíwọlá wọn ti dá wa lóhùn gbogbo ẹ̀yin ẹgbẹ́ Sọfẹ́ Gbẹ̀ngà Láyíwọlá wọn ti dá wa lóhùn wọ́n sì ti pinnu pé níjọ́ Friday wọn ó fún ẹni ní Family Receipt yóò lè máa ṣiṣẹ́ lórí ilẹ̀ tí sọ pé wọ́n tà fún wọn. So Sọfẹ́ Nicholas àrètí yín o bó tiẹ̀ jẹ́ pé ọ̀gbẹ́ni Káyọ̀dé Ìdòwú fi nọ́mbà yẹn ṣọwọ́ sí mi tí ọ̀gbẹ́ni Ìdòwú náà bá ń gbọ́ ẹ̀fi nọ́mbà wọn kẹsẹ́ǹdẹ̀ sí mi àti nọ́mbà tẹ̀yìn náà kẹsẹ́ǹdẹ̀ sí mi kí n bá lè mọ̀. Fún fáwọn tí wọ́n fẹ́ dá sí tò lé ní 08162519991 abẹ́ first fear sùn kan sùn torí pé àsìkò ti ń lọ ìṣẹ́jú bíi mélòó kan ni a ní lórí ètò yìí 08162519991. Hello.
2: Ọládéjì ni rẹ láti Èkó.
0: Hello. Ẹ dákun gbogbo ẹyin tí ẹ bá ní fóònù ẹ má máa jẹ́ káwọn ọmọ yẹn fi fóònù yín ṣeré nítorí pé wọ́n lè sọ nǹkan tí kò yẹ kó sọ ní. Hello. Ẹ ká sọ orúkọ yín.
3: Wòlíì David Solomon ẹ̀mí lẹ́lú padà sí padà.
0: Bẹ́ẹ̀ni à ń gbọ́ yín bẹ́yẹn.
3: So ẹ jọ̀wọ́ àwọn ètò yìí kì í ṣe ètò ọmọ kékeré ni.
0: Bẹ́ẹ̀ni.
3: Kí kálukú kìlọ̀ fún ọmọ ẹ̀ kì í ṣ nípasẹ̀ ọ̀rọ̀ ẹni tí ó fi ẹ̀sùn sùn nípa tọ̀rọ̀ ilẹ̀ yẹn Ọláyíwọlá tẹ sọ lẹ́ẹ̀kan yẹn bákan ni wípé tí ẹni yẹn bá máa ṣàmàmì wọn ní Odò State
0: wọ́n ti dá wa lóhùn
3: ó jẹ́ kí wọ́n gbọ́
0: wọ́n ti dá wa lóhùn
3: pé kú sá.
0: Sọfẹ́ Gbẹ̀ngà Ọláyíwọlá ti dá wa lóhùn wọ́n sì pinnu Friday pé kó àgbà Family Receipt yẹn wọ́n ti dá wa
3: lóhùn. Ó dẹ̀ mọ̀ ọmọlúwàbí náà nìyẹn káwọn náà dẹ̀ ṣe ọmọlúwàbí tó tọ́délẹ̀ orúkọ Jésù ni jábọ́ dáàdì mẹ́kú
0: ètò sá. Ẹ ṣe fún àwọn tí wọ́n bá fẹ́ pè lẹ́yìn ètò tí ẹ bá fẹ́ pè lẹ́yìn ètò tẹ́fẹ́fẹ́ ẹjọ́ ẹnìkan sùn àbí ẹni kankan tẹ́fẹ́ sọ 08028948992 08028948992 fún àwọn tó fẹ́ jọ́sùn lẹ́yìn ètò nù o 08028948992 ṣùgbọ́n fún àwọn tó wá fẹ́ dá sí tò ní ìsìn 08162519991. Hello.
4: Hello.
0: Ẹ̀ka san. Yes.
4: Túndé láti Àkúrẹ́ ló ń sọ̀rọ̀.
0: À ń gbọ́ yín Túndé láti Àkúrẹ́.
4: Ẹjọ́ mo nídìí assist ní ẹjọ́ sà. Téèyàn bá ṣe sọ̀fíọ̀ ilẹ̀ ó máa ń tó oṣù mélòó kó tó jáde. Torí mo ṣe kan ẹnìyẹn ṣáà ń sọ fún mi pé sọ̀fíọ̀ general ti sign. So ẹjọ́ ẹ fún mi ní òye lórí ẹjọ́ sà.
0: Àwọn tó bá pè àwọn tó jẹ́ sọ̀fíọ̀ àwọn náà lè mọ time tí survey ti máa ń jáde tí ẹ bá sọ a pé àwọn tó wọ́n jẹ́ sọ̀fíọ̀ àjẹkánmọ́ à ń bè lọ́wọ́ wọn àsìkò mélòó ni wọ́n máa ń lò ní sọ̀fíọ̀ general kó tó jáde. Ó ti tó àsìkò tẹ́tí ṣe sọ̀fíọ̀ yẹn.
4: Ó ti ń lọ sóṣù méjì báyìí.
0: Oṣù méjì kò tí ì pẹ́ ju ẹni sọ̀rọ̀ yìí ó jáde ṣe gbọ́ kò tá a béèrè ṣe ti gbọ́.
4: Ẹ ṣeun gan sa.
0: Ẹ ṣe.
4: Ẹ̀dẹ̀kù gbà wá là.
0: Ẹ ṣeun.
4: Yes.
0: T So mo dupe lowo Wole David Solomon, mo dupe lowo Tunde lati Akure, mo dupe lowo Peter na bakana asiko ti lo lori eto leni pelu ogo Olorun ijo mejo la ma pade lori eto koto mekunu titi dojo mejo na Adeyemi la wa lo kin pe Olorun wo mo yin o. God bless Nigeria.

0: ma bolode mi fe mi alagbo kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa kilode awon baba to wa laye ojo yen to je pe wa ni yawo merin marun mefa kan de sojuse won laarin won iwo ma bo lodo femi alagbo iwo to mo ngba bi ronaldo tabi messi ma bo ko wa gba ogun to pojo won lodo femi alagbo awon miran won ma jade ni oru lo to bi emeta emerin emarun emefa oru eleyi o da fun ago ara wa e ma bo ke wa gba ogun to pojo won lodo emi femi alagbo number wa re lekan si 070 65 32 6 8 4 3 iwa kunrin to le gba po lori papa dara dara ah kilode mo kole mo ra moto inu lo si papa dun si mi ah ah oruko bayi o le je kinu obirin dun ti wo ba le gba po lori papa dara dara pelu aya re nile ah pa lo se munu e ma se dun inu lo jesu o dara iwo ma bo lodo emi fe mi alagbo awon miran ati yagbe ni ni problem won to je pa wo mo tutu fe yagbe bayi ah kini yan ti jade ah kinu jade kí ló ń gbà lẹrù láti yàgbẹ àbà ọlọrun ni pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ sì ṣe kíni ká sì yàgbẹ wọn máa bọ lọdọ fẹmi alágbo wọn tó ń fún ọ ní ìbẹrù láti ọjọ pípẹ máa bọ lọdọ fẹmi alágbo tàbí wọn tó jẹ pé wọn sọ pé ọ kíni yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọdọ ọlọrun ọba wọn máa bọ lọdọ fẹmi alágbo ṣàbàbọ lágbára ọlọrun ọlọrun yóò dá sọrọ gbogbo ayé wa o ìyá ìwọ tó jẹ pé òtí ẹmọkọ tó ń ṣe ọlá agbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọkànbalẹ kí ló dé máa bọ lọdọ fẹmi alágbo lágbára ọlọrun ọlọrun yóò fún ọ níwòsàn ní ọdọ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn o àti gbéra àwọn ọrọ ọrọ mi àwọn ẹyin mi kí ló ṣe é lẹyìn máa bọ lọdọ èmi fẹmi alágbo nípasẹ elédùnmarè ìwọ yóò rí ìwòsàn nọmba wa rè lẹẹkan sí 070 65 32 6 8 4 3 ọfíìsì wa wà ní ìsọlọ road níwájú democracy park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí central mosque.
1: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ọkàn ń já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣe Elédùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
2: Ẹ kú dédé ìwòyí o, èmi Ayafẹ́mi Alágbo ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
3: A máa balẹ̀ sí ìlú Adó-Èkìtì ní on the 27 títí di on the 30.
2: Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó o réyàn pè ràn níṣẹ́ máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ nílé iṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo tí o lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sí yìí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi ẹ ò bọkọ mi ní ilé iṣẹ́ à ń retí yín.
0: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ ọ̀pẹ́ ẹ̀yin obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o àwa ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
4: Ní ọ̀dẹ 27 di ọ̀dẹ 30 ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawẹ Road ní Adó-Èkìtì.
0: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wá jà fani Fẹ́mi Alágbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ dúpọ̀ lọ́kàn tẹ́ni pé Fẹ́mi Alágbo aṣẹ́ o ògùn tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbo kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè gbogbo ohun tó ń jẹ́ ìṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbo. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o àmì o.
5: Keep it locked on Adaba FM.
6: Àsìkò ti tó.
7: Ìṣẹ̀dá gbogbo fẹ́ gbà túnṣe.
6: Ìdí fẹ́ já.
7: Gbogbo fẹ́ padà bọ̀ sípò.
6: Ogun àìfojúrí tayé ń gbé ti
7: ni. Sọni sínú òkùnkùn bírímù bírímù.
6: Ìyẹn láti park and go.
7: Nínú ìsọjí ọlọ́jọ́ mọ́kànlélógún.
6: Tí ó rú Ọlọ́run kò ṣeun ti gbé kalẹ̀.
7: Láti fàánú gba gbogbo ìṣẹ̀dá pátápátá.
6: Èyí tí a pe àkọlé rẹ̀ ni.
7: Ìdásí Ọlọ́run láàrin làásìgbò.
6: Àfiyèsí láàrin àríyànjiyàn.
7: Attention and miscontention.
6: Now it's your turn for
7: opposite Oyemeku Grammar School.
6: Àkúrẹ́ Ondo State, Nigeria.
7: Níbi tí òbítíbitì àwọn ikọ̀ àtìríjú ọlọ́run aláyé.
6: Ọlọ́run wọn bá mi Èdùmàrè mí sí.
7: Yóò ti máa fà sọtẹ́lẹ̀ jáde ìwọlé ìṣùpalẹ̀ yẹn yẹn.
6: His Royal Majesty.
7: Ọmọ Adébànjẹ́ Ajíbọ́lá.
6: Ilé ìṣúrẹ́ Ọ̀fẹ́ ìṣúrẹ́ Kingdom.
7: Prophet Paul Olúyẹmí.
6: Àtàwọn ìránṣẹ́ ọlọ́run kàrìnkàrìn
7: mí. Yóò ti máa fà sọtẹ́lẹ̀ sí fèrè sí ọ̀run ayé ti aran si iran isisi
6: pastor dr paul o ba tare
7: ti o ti ma pa si agbara fun imuse ileri
6: ni isoju olojo mokanlelogun yi
7: mo salaisi nbe o
6: nbe

gbẹ̀yàn mẹgbẹ́ APC Ondo Central Senatorial District fún jíjáde tẹ jáde láti dìbò fún òun lásìkò ìbò abẹ́lé tó kọjá yìí. Ó ní òun mọ̀ pé nífẹ̀ẹ́ òun gidigidi. Bó ti jẹ́ pé àwọn èèyàn kan wá síbi ibùdó ìdìbò pẹ̀lú àwọn nǹkan ìjà olóró láti wá da nǹkan rú ńbẹ̀. Lẹ́yìn tó dẹ̀ lòdì sí òfin ẹgbẹ́ àti òfin Nàìjíríà. Ọ̀rọ̀ yìí jẹ́ ohun tó yí àyàn lẹ́nu púpọ̀ tí kò sì mú iye àti ẹ̀yẹ bá ètò democracy rárá. A rò wí pé ó yẹ ká ti develop kọjá irú àwọn nǹkan wọ̀nyí. Anyway, kò bàná ni ká dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yẹ ni rere ìlú.

0: resofo.
1: Má fowó resofo.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ oníṣòwò wa tí ó súnmọ́ Regina.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: má ṣe fo ìrẹsòfò.
1: Má fowó ìrẹsòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
1: Rìn jìnà.
0: Náwó díẹ̀.
1: Fún àlàyé sí,
0: kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: Awa lẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ikari Akoko, ní ìlú Ọ̀wọ̀. Awa ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lọ́kìtì Pupa. Ní ìlú Ondo, awa ní PKM2, Ife Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Ado Ekiti, awa lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ, awa ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Ekiti.
1: Ní ìlú Àkúrẹ́, awa ní Futa Road, Ọlọ́kọ̀ Junction. A tún wà ní Shoprite Shopping Mall, Ọ̀dà Road, Àkúrẹ́. Olúléṣẹ́ wa wà ní Alágbàká ní ìlú Àkúrẹ́. Lẹ́kùnrẹ́rẹ́ àlàyé, ẹ pẹ nọ́mbà wọ̀nyí 08150643082 tàbí 08079791679. Iléeṣẹ́ Mikmaki Nigeria Limited. Bàbá ni wá.
2: Manager, ẹ káàbọ̀ padà.
3: Àwọn bí tẹ́sí lè rí búrẹ́dì ó yàtọ̀ rà ní agbè ọ̀wọ̀ náà ni Ùṣò, Emùré, Ọ̀tàpẹ̀tẹ́, Òtútù, Rainbow, Òkè Dọ́gbọ̀n, Achievers, Ìlọ́rọ̀, Clark Quarters, Ìyẹ̀rẹ́, GRA, Ìpele, Ọgbọ́mọ. Ẹ máa pe Ògúnrìndé, kẹ́ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí

0: sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08038118560. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní agbègbè Adémúlẹ̀gún sí Olúyẹmí sí Akínfọlárìn sí GTB sí Àkúrẹ́ Garage ní agbègbè Ondo sí Odò Ayọ̀, ẹ pé Bétíkú sórí nọ́mbà yìí 08068677977. Ní agbègbè Ilẹ̀ Olújì àti Àkúrẹ́ Garage ńbẹ̀, ẹ mọ̀ pé Pasma sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08140466822 ní Àkúrẹ́ Garage bákan náà sí ìpẹ̀tù onípanu ẹ lè mọ̀ pé Damsam sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08089954319. Ní agbègbè Iléṣà náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lè pe nọ́mbà yìí 08130968872. Ní agbègbè Ọlọ́dẹ Etí-Òní Ifẹ̀tẹ̀dó Oṣù àti Ifẹ̀ ẹpẹ Dúpẹ́ Ifẹ̀ sórí nọ́mbà yìí 07036373878. Ní agbègbè Ifẹ̀ Garage Gani Junction àti Ayéyẹmí ẹpẹ Bùsáyọ̀ sórí nọ́mbà yìí 08038380061. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ọ̀kadà Axis ẹ máa pe Victoria sórí nọ́mbà yìí 08060191025. Bákan náà ní agbègbè Ọlọ́dẹ àti agbègbè rẹ̀ ẹ pé Ọ̀pálẹ́yẹ sórí nọ́mbà yìí 08038305208. Ní Ifẹ̀ Garage Fagun Jolako àti Olúgbenga ẹ pé Ọ̀jí sórí nọ́mbà yìí 08139391717. Ní agbègbè Harmony South City Lipakala ẹ pé Adéyẹmí sórí nọ́mbà yìí 08038560249. Àwọn tí wọ́n tún jẹ́ distributọ̀ wa Tẹlẹ̀bá Búrẹ́dì ó yàtọ̀ lọ́dọ̀ wọn náà ni Adéyẹmọ bí pé Lẹ́yẹ Grace Ọpẹyẹmí àti Fífò.
1: Manager, ẹ kú atótónu láti ẹ̀kan.
0: Ẹ ṣeun gan.
1: Káwa bọ́ sílùú Àkúrẹ́, àwọn bo láti lè rí búrẹ́dì ó yàtọ̀ nílùú Àkúrẹ́ tá a bá ti ẹ̀ka polówó ọjà dé.
2: Oníròyìn wa ti dé o. Ẹ bá mi ṣe alápẹ́, ẹ bá mi ṣe alápẹ́.
3: Lẹ́yìn atótónu gbogbo àwa ìwé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbààgbà lọ́kùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi, a wá rí gbangba gbangba pé búrẹ́dì ó yàtọ̀ òun ló gbégbá orókè. Ọ̀kin lọ́bẹ ẹyẹ olóògbòjò ní babẹ egungun, búrẹ́dì ó yàtọ̀ ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì. Búrẹ́dì tí ń ṣara lóore tí ń mára ají pépé àjẹbọ́kọ dọ̀wẹ́kẹ̀,
4: kò sírò oúnjẹ tí ò bá rẹ́,
3: ọ̀rẹ́ mọ́ínmọ́í,
4: ọ̀rẹ́ ìwà ríro,
3: alábàárin ọbẹ̀ ata,
4: olùdámọ̀ràn ẹyin àti àkàrà,
3: ọkọ̀ àfẹ́sọ́nà ti òyìnbó. Búrẹ́dì ó yàtọ̀ ó tún lọ lórí gbogbo ohun mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore. Àwà lẹ́yìn Chicken Republic Jubilee Road Ìkàrí Àkókò nílùú Ọ̀wọ̀, àwà ní dojúkojú Baptist Church Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lókìtì Pupa nílùú Ondo, àwà ní PKM2 Ifẹ̀ Road lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station nílùú Ondo. Nílùú Àkúrẹ́, àwà lẹ́yìn Chicken Republic Lálágbàká. Nílùú Adó Èkìtì, àwà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic Bank Road. Nílùú Ọyẹ́, àwà ní dojúkojú St. Peter and Paul Primary School Ọyẹ́ Èkìtì. Búrẹ́dì ó yàtọ̀, àjẹ pọnula oúnjẹ, àjẹ márají pépé, àjẹ ló bá.
1: Ẹ káàbọ̀ padà, manager, ibo la ti lè rí búrẹ́dì ó yàtọ̀ nílùú Àkúrẹ́?
0: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ẹ pé Ìdànrè nílùú Ìdànrè gangan sórí nọ́mbà yìí 08146881143. Ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Ṣàgàrí àti Ìjàpò sórí nọ́mbà yìí 08063278836. Ní agbègbè Alágbàká Síjú Adé Òkè Àró New Town Ìjàpò Plaza Ṣàgàrí àti Ọba Ilé ẹ pé Pastor sórí nọ́mbà yìí 08030704649. Ní agbègbè Powerline Ìjọ̀ka Light and Life Car Wash Falodu Commercial Mother and Child ẹ pé Mommy George sórí nọ́mbà yìí 08104675338. Ní ChopRite Nepa Oluwatuye Idanre Garage Prayer Center Ijo Mimo Oke Aro Oke Obere ẹ pé Popoola sórí nọ́mbà yìí 07034711111. Ní ChopRite bákan náà Ìyọmà Alágbàká Ọ̀dà Road Oke Jebu Edo Lodge Ìgbàtòrò Ìjìgbà Kájọlà Ajípowó Awulẹ̀ àti Iléṣà Garage ẹ pé Success sórí nọ́mbà yìí 08144101918. 82 ni gbogbo awon popo na kakiri ni owo ipele ati iyere e pe mommy ju won so number yi 08105795196 ni gbogbo awon popo na kakiri bakan na express old garage barracks ondo road isinkan idore garage oshinle e pe olukayode so number yi 08161647920 ni oda town emi loro town unity estate oda e pe mommy ni oluwa sori number yi 08034399187 ni isinigbo abusoro estate alagbaka oba ile danjuma e pe taye taiwo sori number yi 08166944368 ni ondo road ajipowo okiaro aratunsi gaga housing prayer center e pe pasma twins sori number yi 08035058596 ni St. Luke Oshinle St. Michael Ijomimo Ijoka Road Davog Alakure KCM Emma Pe Divine sorry number yi 08035667977 ni agbegbe Igoba Isinigbo Odudu Iju Ita Ogbolu one side ni Obaile Mumidara na ni ke mo pe Ala Road, Okejebu, Edo Lodge, Shiduade, Welly Welly 1 and 2, ati Oda Town. Ekpe Messi, sorry number yi, 08064838847. Ni Nepal, Ijomu, Old Garage, Shagari, Onigari, Ikpisha, Okeodu, Igoba Police College. Ekpe Pasma, sorry number yi, 08037880703. Ni Obaile Oshinle High School, Futa, South, Graceland, Isolo. Igbatoro Road, Okejebu, Igoba, ati awon agbegbe to yi won ka e pe dupe sori number yi 08063030383 ni Ijapo Extension, Afunbiowo Estate, e pe Eso sori number yi 08033801354 ni Osi Police College ati ilu Aboluwa, e pe Mommy Remide sori number yi 07013289903 Olanre Waju 08030836702 Great Grace 08037040798 Glorious 08034733814

Ọláyọ̀ láti òtútùn bí ọ̀sùn. Ẹ wá sọ̀lú tó jẹ́ o, àmọ̀tútù bí ọ̀sùn, bóyá Takurẹ́ ni, bóyá ti Òǹdó ni o. Ó lóun kọ̀wé láti òtútù bí ọ̀sùn. Ó ní olóòtú ẹ kò ṣe ọpọlọ. Olóòtú ó ní ẹ sọ fún arákùnrin. Ó ní tí ìyàwó ẹ bá lọ Àbújá, tó náà bá wà nílùú Àkúrẹ́, ó ní kò sí nǹkan tó burú. Ó lóun tó le jù ń bẹ̀ ni pé ìjà wọn méjèèjì ǹjẹ́ wọn finú tanra wọn. Ó ní ta bá ti finú tanra wa, ó ní ilé ìta ń sọ yìí kọ́ la máa sọ. Bangbe òkè.

orí àtẹ̀jíṣẹ́ gbà láti ọ̀dọ̀ Tokunbo láti ìlú Iléṣà. Ó ní olóòtú, ó ní ẹ sọ fún arábìnrin pé tí ohun tí ọkọ ẹ̀ bá ti sọ fún òun ni kò ṣe. Gbàǹgbé òkè.

mo rí àtẹ̀jíṣẹ́ gbà láti ọ̀dọ̀ Kafayat láti òde ìrèlè ó ní olóòtú ó lẹ kú iṣẹ́ ọpọlọ ó ní ọkọ ó ní olórí aya ó ní kí arábìnrin òun rọ̀ kí òun àti ọkọ ẹ̀ kó má fi ṣe ìjà nítorí pé ọkọ wọn lóde aya wọn lóde ó ní kí àwọn méjèèjì kó jọ fi ṣe ọ̀rọ̀ ìtùnbí-nùbí ó ní àbí kó tọ àwọn onímọ̀ lọ láti la àwọn méjèèjì lọ́yẹ̀ ó ní ọ̀rọ̀ wọn ò jẹ́lẹ̀ ẹ̀ ṣeun bá ń gbé òkè.

0: Adama FM, I like it forever.
1: Bàbá kẹrin wa dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kàn lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ bàbá kẹrin wa ni ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrin wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrin wa wà pé mi débẹ̀.
2: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrin wa, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wà lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà, kàn sí mi.
3: Nílé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
2: Fóònù nọmba mi 08164122777.
4: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀ mi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ́ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
2: Bàbá Kẹrin wa,
3: kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
2: 08164122777.
4: Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì, ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, òun ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
2: Babangana, Bàbá Kẹrin wa.
3: Kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Fóònù nọmba mi 08164122777.
4: Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
3: Kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Babangana, Bàbá Kẹrin wa. Fóònù nọmba mi 08164
5: 0800-227-77-081-64-12-27-77.
6: Ago méjì ti lò.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ekale oyin ni akojopo iroyin asale oni bi o se ma de city boyin lati le se radio Adaba 88.9 FM akure. Aramoke lati oyin latenu Adeyemi Lawal Sajo Koko no oyin na. Are Tinubu yonbo eto idibo abele ti won se to si saraye re keke bi ikogoja fun joba ti wan to abele toko taya kan so nkan toju won ri nigbati leyin ti won gba won lowo awon ajinigbe nipinle Ondo o to adorun awon eyan etuku ninu ibugbamu kan eto sele ni ile iwakusa edu ni China.
2: Adaba 88.9 FM lẹ́gbọ́.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lọ́jọ́ Sátidé iná ṣe ètò ìdìbò abẹ́lé sípò tí ẹni tí ó ṣojú wọn sípò ààrẹ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ iná jáde láwọn wọ́ọ̀dù wa láti dìbò fún olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà pẹ̀lú ètò ìdìbò títò sẹ́yìn ẹni tí wọ́n bá fẹ́. Ètò náà ìlú wáyé lálàáfíà lọ́pọ̀lọpọ̀ àwọn àpínlẹ̀ táwọn aláàbò tí wọ́n sì lọ́bẹ̀ láti mójútó ọ̀rọ̀ ààbò lásìkò ètò ìdìbò ọ̀hún. Ààrẹ Tinubu fi ìtẹ́lọ́rùn hàn fi bí àwọn èèyàn ṣe jáde àti àbájáde ètò ìdìbò abẹ́lé náà. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn alátìlẹyìn tó jáde lábẹ́ òòrùn láti kópa nínú ètò ìdìbò ọ̀hún. Àwọn gómìnà, àwọn aṣòfin, àwọn aṣáájú ẹgbẹ́ ni wọ́n sì tún mójútó ètò náà láwọn àpínlẹ̀ wọn. Àwọn aṣáájú ẹgbẹ́ náà sọ pé ètò ìdìbò à ń tò sẹ́yìn ẹni tí wọ́n bá fẹ́ náà ni wọ́n lò láti bá lè mú kí àwọn ọmọ ẹgbẹ́ tó pọ̀ kan lè kópa nínú ètò ìdìbò. Ní báyìí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti ń bẹ nípínlẹ̀ Èkìtì lọ́jọ́ Sátidé náà jáde lọ́pọ̀ láti dìbò nínú ètò ìdìbò abẹ́lé láti yan olùdíje wọn sípò ààrẹ. Ètò náà iná wáyé pẹ̀lú títò sẹ́yìn ẹni tí wọ́n bá nífẹ̀ẹ́ sí tó sì jẹ́ pé àwọn èèyàn pọ̀ tí wọ́n jáde ní àwọn wọ́ọ̀dù tí ń bẹ nípínlẹ̀ ọ̀hún. Gómìnà Abiodun Yebanji ló darapọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ náà ní wọ́ọ̀dù rẹ̀ ní Kọ̀gùsì níbi tó ti dìbò pẹ̀lú àwọn alátìlẹyìn àtàwọn tó ní ṣe nu ẹgbẹ́ òṣèlú APC. Gómìnà náà ṣàlàyé ètò òun gẹ́gẹ́ bí àfihàn ìjọba tiwantiwa abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ṣàlàyé pé ètò ìdìbò à ń tò sẹ́yìn ẹni tí a bá fẹ́ ìdó fún àwọn ọmọ ẹgbẹ́ láǹfààní láti yan olùdíje ààrẹ tí wọ́n nífẹ̀ẹ́ sí. Ó wá ṣàlàyé pé èyí ni ìgbà àkọ́kọ́ tí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ò ní àǹfààní láwọn wọ́ọ̀dù wọn láti kópa nínú ètò àti yan ẹni tí yóò ṣojú wọn sípò ààrẹ. Gómìnà Oyèbáńjì ló tún rọ àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún láti gbàlàáfíà láàyè kí wọ́n sì sowọ́pọ̀ láì fi àbájáde ètò ìdìbò abẹ́lé náà ṣe. Nípínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú All Progressives Congress náà ṣe ètò ìdìbò yan ààrẹ tí yóò ṣojú wọn nínú ẹgbẹ́ lásìkò ètò ìdìbò ọdún 2027. Ètò náà ló wáyé ní àwọn bíi wọ́ọ̀dù 62 èyí ti ń bẹ ní ìpínlẹ̀ náà tí wọ́n sì lo ìlànà à ń tò sẹ́yìn ẹni tí a bá fẹ́. Àwọn ọmọ ẹgbẹ́ náà ná jáde lọ́pọ̀ láti dìbò fẹ́ni tí wọ́n bá nífẹ̀ẹ́ sí. Àwọn aláṣẹ ètò ìdìbò ọ̀hún iná mójútó ètò ìbẹ̀ náà láti bá rí pé àlàáfíà àti òótọ́ ni ó jẹyọ nínú ètò náà. Mínísítà fún àlùmánì inú omi ìyẹn Gbóyèga Oyetola ló fi ìtẹ́lọ́rùn hàn sí bí wọ́n ṣe ṣe ètò ìdìbò náà. Oyetola yọ̀ǹbọ àwọn ọmọ ẹgbẹ́ fún gbígba àlàáfíà láàyè tó sì ṣàlàyé ètò ìdìbò abẹ́lé náà gẹ́gẹ́ bí èyí tí wọ́n ṣe lọ́nà tó tọ́. Olùdarí ilé ẹ̀kọ́ àwọn ológun ojú òfurufú yìí ti ń bẹ nígbàrà òkè ọ̀gágun Abdullateef Adébáyò Abioye ló ti tẹnumọ́ bó ṣe wúlò tó kí ìṣọ̀kan wáyé láàrin àwọn ọmọ Nàìjíríà láti bá lè gbógun ti ọ̀rọ̀ ìdìtẹ̀sórílẹ̀-èdè ni àti ìṣerúbani. Ọ̀gágun Abioye ló pàrọwà náà níbi ayẹyẹ àkọ́kọ́ ti ọ̀rọ̀ àṣà ilé ẹ̀kọ́ náà tó wáyé lọ́gbà ilé ẹ̀kọ́ náà ti ń bẹ nígbàrà òkè lọ́jọ́ Sátidé. ari onise ati ari awon ari ibile ni o waye nibe ti awon asoju iwo orun gusu orile ede yi gusu ilarun ariwa ati arin gbogbo ariwa orile ede se kopa nbe awon akeko ati awon ose ile eko na na safihan opolopo asa orile ede Nigeria nipase aso ibile ati isesi ti won se nbe ninu oro oludari ile eko na o so pe asi chokan laarin omo ile ede Nigeria ilo n fa awon aseruba ni atawon odaran mi ni iwori lati tesiwaju ise won o tenu mo bo se wulo to ka omo ile ede Nigeria ki a wo tayo eya ati ese oluko kan ni ile eko na Emmanuel Adebayo so pe ayeye asa na ina gbe kale lati ba le ran awon akeko leti pataki oro asa ninu oro orilede yi lopin idije na ekun iwo orun gusu orilede yi ni o se ipo kini ti ekun ariwa arin gbogbo ariwa ti se ipo keje ajo amotekun ipinle ondo ti salaye pe won ti mu awon eyan 80 to je odaran eyi ti awon were ayederu were kan be lara awon ti won ma lowo si oro ijinigbe ati digun jale nipinle yi o dari amotekun iyan Adetunji Adeleye lo soro na lasiko ti safia awon ohun ni oriko ajo na nilu Akure Adeleye salaye pe awon ti won fura si ohun ina mu lasiko ti won sise atako awon ajinigbe ti won si mu awon yoku fun ole jija nilu ogun oloro ati awon ese mi to tun je mo o wa salaye pe bi 100 awon ti won fura si ni won ti jejo bayi to si je pe 32 mi ni won ti seto anfikoloko lati fi yanju iyanju oro na ga amotekun na wa salaye pe awon odaran kan ni won ma nse bi were lati ba le se alami samwa ilu lati ba le ran awon tin jinigbe lowo Adeleye wa fi da awon olugbe na agbolojo pe ise ajumo se amotekun pelu awon ajo alabo mi ilu n tesiwaju lawon agbo ipinle yi ati awon ilu lati ba ri pe alaafia nbe ni bayi tokotaya kan ogbeni ati arabinrin Sanusi Kehinde ina won ti salaye nkan toju won ri lasiko lẹyin ti won gba won sile lọwọ awon ajinigbe latọwọ awon ikọ amotekun nipinle Ondo ogbeni Kehinde salaye pe isele naa waye nibi aago 6 ale lasiko ti won de si ile won nilu Abo ti awon agbeba kan ti won si ti sapamọ de wa ti won si yabo wa wa salaye pe awon ajinigbe naa ni won fa won wo inu ogbo lẹyin ti won lu wa daadaa o si fi kun pe won oun gba fi ara gba ogbe ada ninu akọlu ọhun Kehinde wayan bo ikọ amotekun fun tete dahun si ọrọ naa to salaye pe iyawo ohun inu won gba sile ni kete lẹyin ti won ji gbe ni asiko naa aya Kehinde so pe awon agbebọn mẹrin ina yi ọkọ wọn po lẹyin ti won de si na de lati ilu ọba ile ti won si je pe won fagbara ku won wọnu gbo lẹyin ti won ti gba awon dukia lọwọ won aya Kehinde wa dupe lọwọ amotekun awon ọdẹ ati awon ọba alaye ati pẹlu ijọba ipinle Ondo fun akitiyan lati gba awon sile awon ologun orilede Nigeria ti Adenkaye ni won ti gba omodun bejo kan sile eyi ti awon aserubani ti won jigbe ninu akolu kan ti won se losu keta ni ilu Goshe nipinle Borno awon ologun naa so pe ise igbala emi naa waye lẹyin ise ajumose ti won se laka ilarun ariwa orilede yi labẹ eto Desert Sanity lasiko ise naa awon ologun naa ni won doju ibon ko awon omo egbe Boko Haram ati ajo ISWAP ti won si pa opolopo awon olodi oba naa tawon kan si salo awon ologun naa ina si to gba omo ogun odun kan si ti won jigbe sile lona Gusa de Mankara lẹyin ti o sa kuro lọwọ awọn ajinigbe naa ni lasiko ti awọn ati awọn ologun ja awọn ọta abọn ati awọn nkan ija lọkan ọjọkan eyi ti awọn aserubani naa ko dalẹ ni wọn gba pa lọwọ wọn to si jẹ pe awọn to to n di ma po pelu wa ati awon adigun jale kan ni won tun mu ni inu ise mi awon ologun na so pe awon ologun won ni oro ati ri pe won bori awon aseruba ni je logun ati lati ri pe alaafia ajoba ni ilaorun ariwa orilede yi olori ologun ojo mi ogagun idi abbas ti salaye pe adiku ti o ba oro wàhálà lórí omi Gulf of Guinea àti àwọn orí omi orílẹ̀-èdè Nàìjíríà ló wáyé nítorí ìtẹpámọ́ṣe àwọn ológun ojú omi orílẹ̀-èdè yìí ó sọ̀rọ̀ yìí lásìkò ìsìn Jumà kan èyí tí wọ́n ṣe láti fi ṣàmì sí ayẹyẹ 70 ọdún àjọ ológun ojú omi orílẹ̀-èdè Nàìjíríà ọ̀gágun Abbas ṣàlàyé pé àwọn ológun ojú omi nínú ìdàgbàsókè ti bá tó sì jẹ́ kó jẹ́ ọ̀kan pàtàkì lára ìlànà ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ṣàlàyé pé orí omi orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe pàtàkì sí ọ̀rọ̀ iṣẹ́ epo àti gáàsì àti òwò láàrin orílẹ̀-èdè sórílẹ̀-èdè pẹ̀lú àwọn ìlànà ọrọ̀ ajé míì olórí ogun ojú omi náà wá rọ àwọn ológun ojú omi lọ́kàn òjọ̀kan láti kújú wọn kí wọ́n sì múra sí iṣẹ́ wọn láti rí pé wọ́n dáàbò bo orí omi orílẹ̀-èdè Nàìjíríà ó tún ṣàlàyé lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe rántí gbogbo àwọn ológun tó ti ṣubú lójú ogun àti láti tó sì pe àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti tẹ̀síwájú àti ṣàtìlẹ́yìn àti láti gbàdúrà fáwọn àjọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣiṣẹ́ láwọn oríṣiríṣi ààyè. Nàìjíríà ti sọ pé àwọn yóò mú kí ìbáṣepọ̀ wọn pẹ̀lú orílẹ̀-èdè Poland kí ó yí sí láti bá lè mú kí ìgbéga ọba ọ̀rọ̀ ìmọ̀ gbogbo ìṣe òwò àti àwọn ẹ̀ka ọrọ̀ ajé míì. Mínísítà fọ̀rọ̀ òkèrè Bianca Odumegwu Ojukwu ló sọ̀rọ̀ yìí lásìkò tí ń gbàlejò igbákejì olóòtú ìjọba orílẹ̀-èdè Poland àti mínísítà fún ọrọ̀ ajé tó bá gbà mú Christoph Gawłowski nílùú Abuja. Ó ṣàlàyé pé àwọn orílẹ̀-èdè méjèèjì inú wọn ń ṣiṣẹ́ lójúnà ìbáṣepọ̀ lórí ọ̀rọ̀ ìmọ̀ artificial intelligence ìmọ̀ ìgbéga lórí ọ̀rọ̀ cybersecurity ọ̀rọ̀ ààbò ojú omi ọ̀rọ̀ ààbò àti mú gbéga bá àwọn àkè ìlú ètò ẹ̀kọ́ àti ibi àbẹ̀wò. Odumegwu Ojukwu ló ṣàlàyé pé Nàìjíríà àti Poland ni wọ́n ní ìbáṣepọ̀ tó yáyè látọ̀dún 1962 pẹ̀lú ètò ẹ̀kọ́ tó jẹ́ agbègbè tí sọ pọ̀ ti pọ̀ jù láàrin orílẹ̀-èdè méjèèjì. Ó sì tún yòǹbo orílẹ̀-èdè Poland fún ṣàtìlẹ́yìn àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà èyí tí ọ̀rọ̀ ogun tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Ukraine tí ó kàn tó sì sọ pé bí 6,000 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà iná gbé ní Poland báyìí. Igbákejì olótú ìjọba orílẹ̀-èdè Poland náà ó ṣàlàyé Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn aṣáájú nínú ọrọ̀ ajé Áfíríkà àti lórí ìmọ̀ gbogbo ìṣe tó sì fi ìfẹ́ hàn láti rí pé orílẹ̀-èdè Poland ni ó pọ̀ àdókòwò sí lórí ìmọ̀ ìgbọ́ gbogbo ìṣe àti àwọn kèèlò amúnúdùn lórílẹ̀-èdè yìí. Ìlara mọ̀kẹ́lá àti ròyìn láti lè ṣe rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́. Nínú ròyìn lẹ́ti gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn láti ilẹ̀ àgbà eré ìdárayá àti ti àgbà amúlùdùn.
3: Welcome to Great Prince International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
4: I'm in love.
5: So
4: Sonia tomato sachet.
5: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: Emi omo yin na ni o jolly jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esi pelli celery
7: s e l e r r I e salary
6: ah boda mi esi fe so si pelli na di salary oya lopin gbiyanju esi pelli turmeric
8: t u r n e r I c turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo

Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: Resofo.
1: Má fowó Resofo.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Náwó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
3: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C turmeric.
3: Ẹ káre, fálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà.

0: àwọn abala yẹn máa mú wá abala lába abala ta lọ́lọ́run níjẹjọ. láwọn àní àti gbà o lábala ta lọ́lọ́run yẹn lẹ́nìí mọ̀mọ̀ pé ẹ ti lọ sí rìsáàjì àbí ẹ gbọ́dọ̀ ti ṣe ẹ ní láti gbà lálẹ́ òní. ókè èmi nìkan kọ́ mọ wà nílé agbára ọ̀wẹ́ ni joseph ọyà ẹgbẹ́ àwọn ará ilé gan wà jọ wà ń bí ni.
1: gbogbo àwọn ará ilé pátápátá kíyìn pé kalẹ̀ o àdẹ̀kù weekend o.
0: àkú weekend.
1: weekend ní kẹjí aṣẹ má jà weekend
0: ara wa. gbọ́dọ̀ weekend ara wa.
1: ọ̀la ti kó dé bíbá lórí ètò yìí àtúmájọ́ máa gbádùn ara wa ní àṣálẹ́ yìí ẹ ṣe púpọ̀.

0: Ẹ̀lẹ́ ẹ̀kalẹ́ o.
1: Ẹ̀kalẹ́ o.
0: Ó kọ yín ibẹ̀ tí ń pè wá.
1: Ẹ̀sán ẹlẹ́rọ ló sọ̀rọ̀ láti ìrọ̀ àkókò.
0: Ẹ̀sán ẹlẹ́rọ láti ìrọ̀ àkókò.
1: Ẹ mà kalẹ̀.
0: Ẹ ṣeun. Kí ló ń ṣẹlẹ̀ gángan?
1: Ó máa ṣẹlẹ̀ ní ọjọ́ Wednesday. Níbi ẹ̀gbẹ́ ibi ilé wọn àbèbá ẹ̀.
0: Ok.
1: Máa kan ó ń ṣiṣẹ́ bí awo ní ibẹ̀.
0: Ok.
1: So máa kan wá láti bí ìlú kejì ni ìfẹ́ dárúkọ ìlú kejì tó ti wá.
0: Ok.
1: Ló wá ṣe ó wá ẹnìyẹn wá ṣe ìrànlọ́wọ́ iṣẹ́ nǹkan fún pé ọmọ ẹ̀kan fẹ́ lọ ìlú òyìnbó ọmọ yẹn wá lọ ìlú òyìnbó. So ó dẹ̀ wá bá ẹnìyẹn ṣe ìlérí pé tíṣẹ́ bá ti bọ́ sí òpé òun á mọ́pẹ́ wá o láti wá san ọpẹ́.
0: Òun ọmọpẹ́ wá.
1: Pọ̀ òun á mọ́pẹ́ wá. So bó ṣe wá jẹ ọjọ́ Wednesday nìyẹn. Bó ṣe wá sí ọ̀dọ̀ babaláwo nìyẹn ó wá mú ọmọ ẹ̀ kan dání ọmọ yẹn dẹ̀ ń jẹ́
0: ọmọ yẹn jẹ́ ọpẹ́.
1: So bó ṣe débi ọ̀dọ̀ babaláwo pé ó mà ṣe o iṣẹ́ ẹ̀ máa bọ́ sí o ọmọ mi máa lọ ìlú òyìnbó o.
0: Mo mọ́pẹ́ wá
1: o. Èmi máa mọ́pẹ́ wá o. Ọmọ ẹ̀ ṣe ságáde nìyẹn pé ẹgbàá mi o ará àdúgbò
0: babaláwo
1: mi wá o pé mo
0: wá o. Ẹ̀sẹ̀ ẹl ọlágbára oní ìlàdí gbé fún
2: mo gbé fún
0: yín
2: ẹkùn bàbá o.
0: Hello, ta ló wà ń bẹ̀? Hello, ẹ kalẹ́ o.
3: Ẹ kalẹ́.
0: Yes sir, ó kọ yín bẹ tí pè.
3: Ọmọtọ́lá láti oṣù tó pupa.
0: Ẹ jọ sí Ọlọ́run ṣe ìsọpẹ́ ọ̀rọ̀ jẹ́ iná mú lọ. Ó yá kí ló ṣẹlẹ̀ Ọmọtọ́lá?
3: Àní ọjọ́ kan ni mo ti ọjà dé nù. Wa gbé omi kaná sórí gáàsì.
0: Ẹ gbé omi kaná sórí gáàsì.
3: Bẹ́ẹ̀ni.
0: Ok.
3: Wa ni pé kí n sáré lọ wẹ̀.
0: Ok.
3: Wa gba ariwo gbogbo àdúgbò ti dàrú pé wọ́n ti ń jà ìjà o.
0: Ìjà wọn wo ni ń jà?
3: Mi mọ̀ pé omi tí mo gbé sí gáàsì àti gáàsì ló ń jà ariwo omi ni mo
0: ta. Nọ́bà ń jà ní bá ń ṣe pọ̀rọ̀
3: gbogbo àdúgbò ṣà dàrú. Ìtura àyè tún mú tó wẹ̀ ni mo sọ ṣájáde pẹ̀lú ìwòwò pé kí ló ṣẹlẹ̀ ta lójàta tí mo dé ìdí gáàsì. Gbogbo omi yẹn ti rupa ó ti rupa.
0: Ó ti rupa ná.
3: Ó ga o.
0: Ẹ pẹ̀ lẹ́sà.
3: Kì í ṣe rán bẹ̀ o.
0: Ẹ pẹ̀ lẹ́sà. Ọlọ́wọ́ wà pẹ̀lú yín. Ẹ jẹ́ àwọn ẹlòmíì 08162519991. Ẹ̀lọ́ ẹ kalẹ́ o. Ẹ̀lọ́ ẹ ti wà ń bẹ̀ kalẹ́ o.
4: Olóòtú ẹ pé tó.
0: Ẹ mà ṣe o, ó kọ ibẹ̀ tí pè.
4: Bàbá Ọ̀yọ́ ni látọ̀dà.
0: Bàbá Ọ̀yọ́.
4: Pa ẹ̀kújọ́ mẹ́ta o.
0: Ọ̀yà ń gbọ́ yìí.
4: Mo wá wo tẹlifíṣàn lánàá. Ẹ̀lọ́.
0: Mo ń gbọ́ yìí.
4: Tí mo ṣe wo tẹlifíṣàn mọ́kàn ìyẹn níbi tí mo jókòó sí.
0: Ilẹ̀ bá yán.
4: Tí mo ṣe yán bá ẹni tó wà nu tẹlifíṣàn náà kàn yẹn ni ó.
0: Káì.
4: Mo wá ra fọwọ́pù lẹ́nu mo ní kọ́ jẹ́ kí n yán tèmi.
0: Pé jẹ́ kí n kọ́kọ́ yán tèmi kó o tó yán. Káì.
4: O mo ní irú kí ni ìyàrí fí ni o.
0: Lẹ bá jọ yán papọ̀.
4: Àwọn àrìmí ṣe òun náà dẹ̀ yẹn nínú tẹlifíṣàn. Wọ́n wá lọ jẹ́ the same time. Ẹ sọ fún kọ́mọ̀sẹ̀rú ẹ̀mọ́ lọ́jọ́ mi.
0: Ọgbọ́n má ṣe rú ẹ sọ fún tẹlifíṣàn yìí. A gbọ́. Tẹlifíṣàn yìí máa gbọ́. 08162519991. Hello, ẹ kalẹ́ o.
5: Ẹ kalẹ́ sà.
0: Yes, ma.
5: Mọ́mi la fẹ́ látọ̀wọ̀ ni o.
0: Mọ́mi la fẹ́ láti ìlú ọ̀wọ̀.
5: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀yà ń gbọ́ yìí.
5: Mo dúpẹ́ o pé mo rí yín pè lénìí.
0: A dúpẹ́.
5: Àná mà ni o.
0: Kí lọ ṣẹlẹ̀ lánàá?
5: Mo lọ sáìtì ni o.
0: Ẹ lọ sáìtì lánàá.
5: Mo wá rí kinní kan wá jáde nínú wo búlọ́ọ̀kù. Ó wá ń lọ sókè, ó ń lọ sódò. Wọ́n á ní ọmọ mádàáwá.
0: Bá a má dọ̀wọ́ ẹ. Káì.
5: Àfìgbà tí ìyá adìyẹ wá jáde.
0: Ìyá adìyẹ lọ jáde ń bẹ̀.
5: Ó wá jáde, ó wá ní ohun adìyẹ o. Pé ní wo búlọ́ọ̀kù ló ti fẹ́ máa jáde lọ́dọọdún o.
0: Ẹ ẹ̀dẹ̀ bẹ́ orí ẹ̀.
5: Mo fẹ́ bẹ orí ẹ̀, mo á ní kẹ́kẹ́ kọ́ wá mú ti fi yín ná.
0: Ìyá ẹ sọ pé. Kẹ́kẹ́ kọ́ wá mú ti fi ná. Ẹ
5: Tọ́mọ̀dà
0: ìpẹ́
5: mo jẹ́ ọ̀kanjú wà ní
0: o. Ọ̀dàbọ̀. Ẹ máa mú nǹkan yín.
2: Mo gbé fún yín. Ẹkùn ọkọ òkè. Bàbá.
0: Ọlágbára.
6: baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
7: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodun lolufere iwe atebo la fi

0: 0961 60 62 62 53.
1: Orúkọ Money Janu Ọmọ 24/7 Abamecure. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.
2: Ẹ bá gbọ́ bó ṣe ń dùn, ẹ bá gbọ́ bó ṣe ń lọ, torí tí ìlú máa sọ pé
3: òun. Ìjáwá ìjà ò sí always guide ni. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tí ó ń ṣe gbòógì 24/7 Abamecure. 0916062-6253. 0916062-6253. Ẹjẹ́ àwọn ẹlòmíì ń bẹ̀. Hello, ẹ káàlẹ́ o. Ẹ káàlẹ́ o. Ẹ ti wà ń bẹ̀. Wọ́n ti gọra wọn. Ẹ̀rá ọ̀gbẹ́ bá ń já kú ẹja ẹja àwọn ẹlòmíì àwọn ti gọra wọn ni. 08162549991. Hello, ẹ káàlẹ́ o.
4: Ẹ káàlẹ́ o.
3: Yes, ma.
5: Yes,
3: ma. O ah, èèyàn méjì mò ń gbọ́ yìí.
4: Hello.
3: Ẹ
4: káàlẹ́.
3: Ẹ káàlẹ́.
5: Ẹ sà.
3: O kọ yín bẹ ti ń pè.
5: Mercy láti ìlú Ìkàrẹ́.
3: Ó yà ń gbọ́ yìí.
5: Ó ṣẹlẹ̀ lálẹ́ àná ni o.
3: Kí ló ṣẹlẹ̀?
5: Àdàbà kan ló wà níwájú ìta wa o.
3: Àdàbà wà níwájú ìta yín.
5: So adìyẹ yẹn wá dúró síwájú ìta.
3: Ok.
5: So bí ẹyẹ yẹn ṣe fẹ́ gbé ọmọ adìyẹ ni adìyẹ ṣe gbé àdàbà yẹn mi o.
3: Lọ bá gbé ń tiẹ̀.
5: Ó ṣẹlẹ̀ lánàá o.
3: Pé bó ló ṣe gbé ẹyẹ bó ló ṣe gbé ẹyin adìyẹ mi àbá adìyẹ mi lọ fẹ́ gbé.
5: Ah, bó ṣe gbé mi nìyẹn.
3: Ọba gbé mi.
5: Ah, ó ga o.
3: Ẹ pẹ̀lẹ́ mà.
5: Gbogbo ará àdúgbò náà ti ń gbádìí ẹ̀mí báyìí. Mo wá ní bóyá kẹ wá gbé ládùúgbò wa bóyá ẹ̀yin náà gbádìí jẹ̀mí.
3: Kémi ọ̀ wá di gbádìí ẹ̀mí.
5: Bẹ́ẹ̀.
3: Kí ló kọ tẹ̀yìn?
5: Mercy.
3: Nẹ̀sìn gbádìí ẹ̀mí. Nẹ̀sìn surname ọ̀ wá di gbádìí ẹ̀mí. Kò jù bẹ́ẹ̀ lọ. Ayọ̀ àmọ̀ gbádùúgbò yín. Àbí náà láì ṣe pé ọlọ́run wa di olúwayé gbádìí ẹ̀mí. Ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ ti gbọ́ hello. Hello, ẹ kalẹ̀. Ẹ ti wà ń bẹ̀. Àwọn ò ló ń ti wọn ò ló. 08162549991. Ẹ jẹ́ àwọn ẹlòmíì. Hello, ẹ kalẹ̀ o. Hello. Ẹ ti wà ń bẹ.
6: Ẹ káàlẹ́ sà o.
3: Ẹ káàlẹ́ o.
6: Ẹ lẹ sà.
3: Ẹ ṣeun.
6: Yẹ sà. Láti Ondo ni o.
3: Láti Ondo, ó kọ yín.
6: Ìsọ̀ládùnbí.
3: Láti Ondo, ọ̀yà ń gbọ́ yín. Kí ló ṣẹlẹ̀ lOndo?
6: Ó mọ̀ ṣẹlẹ̀ pé iléyà tá a fẹ́ ṣe ni o.
3: Iléyà tá a fẹ́ ṣe.
6: Ara mọ̀lú ara àgbò.
3: Ẹ ti ràgbò.
6: Níjẹta ó dẹ̀ bí wọn bíi mẹ́wàá ṣá ilé wa kún.
3: Ẹ ràgbò níjẹta. Àgùntàn ẹ̀rọ ń jẹta wá bí ọmọ mẹ́wàá.
6: Bí ọmọ mẹ́wàá.
3: Ẹ máa pa ẹ máa
6: ẹ pé náà fún lè bá wa tà torí wọ́n sọ pé àgbò wọn.
3: Ẹ fẹ́ tà kẹ̀. Ẹ máa pàgbò lọ.
6: Ọlọ́run fẹ́ ta lára
3: ẹ. Ẹ máa pàgbò èmi ní wà á rọmọ àgbò àbí kémi ẹ̀ wá rọmọ àgbò. Ẹ máa jẹ nǹkan yín wà. Gbé fún wọn.
7: Gbé fún yín o. Ẹkùn.
3: Ẹ máa jàgbó yín.
7: Àbá o. Ó gbé màlúù mi tiwo
3: tiwo. Àgbòná gbé mi o. Àgbòná gbé mi tiwo tiwo.
7: Àbá o.
3: Ìyá ni. Hello.
8: Hello, sir. Kalẹ́ sir.
3: Ẹ káàlẹ́.
8: Tèmítọ́pẹ́ láti ọwọ́.
3: Tèmítọ́pẹ́ láti ìlú ọwọ́.
8: Bẹ́ẹ̀ni sà, ó máa ṣẹlẹ̀ lánàá o.
3: Kí lọ ṣẹlẹ̀ lánàá?
8: Mo lọ oko lánàá yẹn. Mo ṣe bí oko mo ti sọ mọ́mi kí tó kó lọ oko pé kò sọ́wọ́ kò a fẹ́ a nídìí ẹran nínú ọbẹ̀ o.
3: Ok.
8: Tí bá jókòó pé máa pẹran wá o. Mo ṣe jókòó bẹ́ẹ̀ o. Mo wá ṣí mo wá dẹ̀gù mo wá ṣọ́gun mo wá rí òkété mo wá dẹ̀.
3: Ẹ bá dẹ̀.
8: Mo ṣe bókété yẹn ṣe tú jáde láti.
3: Láti inú sà. Kai.
8: Ó tu síta.
3: Kai.
8: Mo ṣá lé lọ mo lé lọ. Gbà tí mo pé ó ti jìnnà sí mo wá pé ó kété jọ dúró dúró dúró.
3: Dúró dúró dúró kété dúró.
8: Ó máa dúró o.
3: Òkété sì gọ̀ yóò dúró dé yìí.
8: Ó dúró
3: dé yìí.
8: Ó dúró dé mí.
3: Kai.
8: Ó dúró dé mí mo pa mo ṣe pa bẹ́ẹ̀ lèyà. Inú mi dùn mo ní tó bá jalè gan-an kó máa gbé tí wá máa wọ̀rì.
3: Ẹ máa jẹ nǹkan yín. Eré òjò kété. Ẹ máa jẹ nǹkan yín. Òkété tẹ̀yìn sọ fún kó dúró tó sì dúró. Ṣé ẹ pa ẹ máa jẹ nǹkan yín ṣe ti gbọ́ ó gbọ́rọ̀ sí ẹlẹ́nu ni. Ẹ jẹ́ sáré jẹ́ iṣẹ́ ìran à ń padà à ń bọ̀ ẹ kú kalẹ̀.
0: toto arere gbogbo eyin eyan wa o iroyin ayo mature fun gbogbo eni to ba ni gbagbo lokunrin ati lobirin iyan fun gbogbo onise owo tabi eni to le sise kan tabi omiran bi driver storekeeper cleaner supervisor loader bricklayer plumber electrician security truck driver kitchen attendant motor boy receptionist warehouse keeper factory manager healthcare services expert poultry workers electricians tabi to le sise agbe ti won si dape lokunrin ati lobirin tojo ori won o ti ju bi omo odun 18 lo si 50 odun lo ti won nife lati lo sise loke okun sugbon ti o si agbara owo lati le se gbogbo eto won yi ile ise Hotspring International to ni ajosepo pelu opopolopo ile ise loke okun lati gba awon eyan sise lai san owo ju owo registration ati agreement lo ti se ton lati ba yin gbe nibi to ti wuwo eyi to je pe te ba ti bere ise loke okun le ma da awon owo won yi pada ni die die lai ni ni lara ta ba ti jo ni ajosepo to domoro number won yi ni ke ko sile ka to bere si ni ma daruko awon die ninu awon ilu ti ajo ni ajosepo 091-3398-3898 le ko si 091-3398-3898 091-3398-3898 awon die ninu awon ilu ti ati ni ajosepo pelu awon na ni Portugal Denmark Norway Sweden Spain Serbia Malta Luxembourg Finland France ati awon ilu miran ni Schengen countries eyin ara te ba sakiyesi e ri wipe awon orilede to wa ni Europe nikan la daruko fun yin lori eto yi leyi to tumo si wipe awa ki sade ohun ti a o ba ni ikapa lori e fun enikeni iyan ni le se Hotspring International. This great opportunity is brought to you by Hotspring International. About the sponsorship opportunity for those that can work in countries like Spain, Portugal, Sweden, Serbia, Norway, Finland, and in some other countries, especially Schengen countries, for people that can undertake vocations like drivers, loaders, motorboy, factory workers, security experts, cooks, electricians, farm workers, and so on and so forth. To begin with, applicants will only pay for registration and agreement here in Nigeria, while the services shall be paid back when they begin working over there in any countries of their choice. Talk to us now on this number 091-3398-3898. 091-3398-3898. 091-3398-3898. Hotspring International wa ni ilu Ibadan le by lepo Adamatic AP Petrol Station along Iyana Church and General Gas Road Ibadan Oyo State waka joso ni asoyepo to je pe lare osu perete wa bara re loke okun le ike ya orilede ta pe si waju yen fun eni ti o ba ni international passport tabi oko ba ti e ti ni rara iwo sha ti ba wa soro ka to sona ewa ma gbagbe o eto yi ko si fun eni ti o fe lo kawe loke okun ko si si aye lati ku omo tabi iyawo lo o di eyan odun meji te ba ti pari eto te si ti wa lohun pelu gbogbo asoyepo to wa laarin awa ati yin ati ile ise to ba gba yin sise loke okun ka to danu duro eko number yi sile 091-3398-3898 le ko si 091-3398-3898 091-3398-3898 tabi ke ba wa soro lori WhatsApp yen fun gbogbo eni to ba le se driver security storekeeper factory works cooks supervisors loader motorboy ati bebe lo iwo sha ti pe ko so se to le se ka si gba o niyanju ka to sona lai si wahala tabi idamu kokan ero ti wi pe anfani yi ko ni pe kase nle e pe si ero ibanisoro yi tabi ke WhatsApp 091-3398-3898 091-3398-3898 091-3398-3898 Office Hotspring International wa ni Ibadan le by lepo Adamatic AP Petrol Station opopona to ti Iyana Church Losijara Gas ni Ibadan e ma gbagbe irin ajo eleyi lo wa fun onise owo lati lo soke okun lai sanju owo registration tabi agreement lo ire o.

0: ẹ dá fún èèyàn kan àbí méjì láǹfààní sí kó tó di páàbọ̀ sí abala tọkàn. Hello, ẹ káalẹ́ o.
1: Ẹ káalẹ́ o.
0: O kọ yín bẹ tí ń pè wá.
1: Èmi orúkọ mi Wíṣẹ̀ láti ọkà kókó.
0: Kí lẹ pè é?
1: Wíṣẹ̀ láti ọkà kókó.
0: Ọyà kí ló ṣẹlẹ̀ gangan?
1: Níjẹta.
0: Níjẹta.
1: Bẹ́ẹ̀ni bàbá tí mo fi ṣe tí pé tí bàbá ti rí mi lójú màá lọ bá. Ó wá ní pẹ̀sẹ̀ tí mo fẹ́ ní pẹ̀sẹ̀ tí mo ní ìdí ní Adaba.
0: Ok. Ẹ
1: Adaba bí mẹ́ta.
0: Tẹ ní ìdí.
1: Láti lo o fún kàkí mo fẹ́ ṣe.
0: Ok.
1: Ó bá ní mọ́nàkú bá ní mo fi rówó ra Adaba bí tí mo lọ sí ibi tí mo lọ sí ibi ló máa pa Adaba ni. Ètò wà lọ́wọ́ mi jù tí mo fi gbọ́ Adaba. Mo kàn gbọ́ Adaba 88.9 FM. Rédíò tí bó ṣe mú sí wá ni má tú rédíò mi. Bọ́ jáde inú ẹ̀ àdàn tó jáde inú ẹ̀ ó pọ̀ gan-an mọ́ra kó mo pa mẹ́fẹ̀ẹ́.
0: Àdán.
1: Adaba.
0: Adaba tó jáde inú ẹ̀.
1: Nínú rédíò mi mo gbọ́ Adaba
0: 88.9 FM.
1: Mo ní nǹkan tí mo wá ní.
0: Àwọn Adaba kan bẹ̀rẹ̀ sí fò jáde inú ẹ̀.
1: Ó ń ṣà wọ́n bẹ̀rẹ̀ sí ń pa pa mẹ́sàn-án.
0: Ọlọ́run ṣeun. Tọ́já lé pé Adaba ẹyẹ Adaba lọ jáde inú ẹ̀. Bẹ́ẹ̀ sọ wípé bẹ́ẹ̀ sọ fáwọn èèyàn àbí pìrìsẹ́ńtà.
1: Tẹ́lẹ̀ yí Adaba o, ẹ lè ẹ máa pa mí lójú
0: o. Oyè mi, ẹ ṣeun. Ọlọ́run wà pẹ̀lú yín sẹ́ ti gbọ́. Ẹ̀lọ́ ẹ káalẹ́ o.
2: Ẹ máa káalẹ́.
0: Ẹ ṣeun.
2: Ẹ kújọ́ mẹ́ta sà.
0: Ẹ máa ṣeun.
2: Orúkọ mi ni Wẹ́tẹ̀ láti inú ìdọ́ àmì.
0: Wẹ́tẹ̀.
2: Ẹ̀dẹ̀kú palẹ̀ mọ́ ọdún
0: o. Ẹ ṣeun o.
2: Ó máa bá wa láyọ̀ o.
0: Àmì.
2: Orúkọ Jésù ọ̀pọ̀ iná láṣẹ láyè.
0: Àmì.
2: Ó ṣẹlẹ̀ sí mi ní ìní.
0: Kí lọ ṣẹlẹ̀?
2: Ẹ mọ̀ pé mi kì í parọ́.
0: Ẹ máa mú lẹ̀ ní ipa.
2: Mo lọ ìkà rẹ lẹ́ni.
0: Ẹ lọ ìkà rẹ.
2: Bẹ́ẹ̀ni. Mo ṣe ń bọ̀. Ilẹ̀ bí mo ṣe ń bọ̀ gan ni mo ṣe dé ìdúrà náà ni mo gbọ́ prógámù yín báyìí mo ṣe páàkì ni. Mo ṣe ń bọ̀ láti ìkà rẹ. Iná mẹ́ṣí mi wá kú.
0: Iná kú lójú ọ̀nà.
2: Iná mẹ́ṣí mi kú iná.
0: Fúláìtì ẹ̀.
2: Fúláìtì mẹ́ṣí mi kú. Mo kíní kan tó máa pè ní àmùnámùná kíní àwọn kòkòrò
0: kan tó máa tanú. Kòkòrò tí máa tanú yẹn.
2: Kòkòrò tó máa tanú yẹn.
0: Lẹ bá sá.
2: Mo wá gbé kòkòrò ẹyọ kan yẹn, mo wá gbé sínú mẹ́ṣí mi.
0: Kai.
2: Mo gbé sí iwájú mẹ́ṣí.
0: Ibi iwájú lẹ fi sí.
2: Iwájú mẹ́ṣí mo gbé sí.
0: Ọwọ́ ń tàn bíi pọ́ńtà.
2: Òun ló tọ̀nà dé dọ̀dọ̀ mi bá mi lè parọ́ mi kì í parọ́.
3: Ẹ kú oríire o.
2: Àmúnámùná mo fi tọ̀nà dé.
0: Àmúnámùná lẹ tọ̀nà. Ẹ pẹ̀lẹ́ sà. Gbé fún ọ.
3: Mo gbé fún yín o.
0: A gbọ́dọ̀ gbé fún yín lóòótọ́.
3: Ó gbé màlúù mi tiwo-tiwo. Bábá mi ni gọ̀gọ̀.
0: Bábá o. Ọlá ọ gbọ́dọ̀ gbé fún yín ọlọ́run.
4: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tí ẹ kan sùn lọ ni.
5: Abba aṣọ́kò tí ìbọn ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pè.

0: rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí i, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
3: SELARIE salary.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: lórí ètò torin tilu an padà abọ ẹkú kalẹ
1: to ẹ tún ku dédé ìwòyí ẹyin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa ẹ káàbọ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí ẹ tún bá wa súnmọ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbara wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ ṣé bí yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbara wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀ ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́ ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀jẹ nígbẹ̀yìn ẹ sì mọ̀ wípé yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀ kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Herbal Mixture la fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tọ́ ọ bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbògi náà ná fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjáwá ìjà ò sí always guide ni wọn ní kọ guide ara rẹ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
2: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Herbal Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Herbal Mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Herbal Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Herbal Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide ni.
1: Bẹ́ẹ̀ni ìjáwá ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé ire

0: ti e fe gba ile ise alaros papers te fe ba won dupo ibi ti won tin ta oju lowo spare parts number yi o na ni ke ma pe 0706 0071 9622 0706 0916 0912 9622 Number mi re leyin eto 0806904 6714 odojo mejo ire o
1: ile ma fowo ko
2: ADABA
3: gbogbo ọjọ́ jákèjádò àgbáyé pàápàá jùlọ lórílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀ àwọn obìnrin ló ń jáde láti ṣiṣẹ́ ìbí ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ ló torí bẹ́ẹ̀ tẹ̀rí gbaṣọ bẹ́ẹ̀ sì ni pé ọ̀pọ̀ àwọn àṣẹ ìbí ló ń mí ìmí àkọ́kọ́ ṣùgbọ́n tí wọn kò ní ìkejì ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ òǹkà lásán ìyá ni wọ́n ọmọbìnrin ẹnìkan mọ̀lẹ́bí àwọn kan ẹ̀mí tí a lè dóòlà pẹ̀lú ìmọ̀ tí ó tọ́ ìkẹ́ àti ìgbìyànjú láìrọsẹ̀ ìdí nìyí tí ó fi ṣe pàtàkì láti tayín lólobó nípa ọ̀nà tí ààbò lè fi wà lórí ìyá àtọmọ torí pé ìrìn àjò láti jẹ àbíyamọ kì í ṣe àdárìn iṣẹ́ àjùmọ̀ṣe ni láti ilé oníkálukú dé ilé ìwòsàn láti àárín ìlú tó fi dé orílẹ̀-èdè wa gbogbo wa la ní iṣẹ́ láti ṣe ẹ káàbọ̀ sórí ètò àbíyè eléyìí tí àjọ ìyẹ áfíríkà ń ṣagbátẹrù
4: ta ló mọ̀ mi ta ló ń pè mí kẹ́mi ọ̀rẹ́ mi ni o kẹ́mi ọ̀rẹ́ mi
5: ayọ̀ báwo ni o ṣé àlàáfíà ni ọmọ ń kọ́ sọmọ ń ṣeré ṣó ń gbá bọ́ọ̀lù
4: àlàáfíà ni báwo lara ti ẹ náà.
5: Mi ò tiẹ̀ mọ̀ jàre mi ọmọ bó tiẹ̀ mi ọ̀rọ̀ ara mi bó tiẹ̀ yé mi bí kí n jì láàárọ̀ kí n fi gbogbo ọ̀sán sùn bẹ́ẹ̀ ló ń ṣe mí ó tiẹ̀ ò kò tiẹ̀ yé mi.
4: Pẹ̀lẹ́ o máa ń rí bẹ́ẹ̀ nígbà míì.
5: Mo ti gbọ́ o ọ̀rọ̀ kan mo tiẹ̀ fẹ́ fi lọ ẹ̀ wo.
4: Mo ń gbọ́ ẹ kí ló ṣẹlẹ̀.
5: Ìyá ọkàn mi ṣàdédé pè mí wọ́n ní pé gbà tá a ti wá mọ̀ pé mo ti lóyún báyìí pé yẹ kí wọ́n á lọ forúkọ sílẹ̀ lọ́dọ̀ ìyá Àlàbá.
4: Ìyá Àlàbá ìyá àgbẹ̀bí tó súnmọ́ bí ilé ọba nìyẹn.
5: Èmi náà ń rò ó torí ṣe mo pígbà táwọn nọ́ọ̀sì yẹn wá báyìí ṣe wọ́n tó fi ká máa lọ ilé ìwòsàn kó láwọn àyẹ̀wò tó máa ṣe ó láwọn ọkọ tó máa fún wa irú ìyá Àlàbá yẹn báyìí mi ò tiẹ̀ mi ò kàn mọ̀ báyìí mi ò débẹ̀ rí mi ò mọ ọkọ tó ní mi mọ̀kọ́ tí ò ní mọ̀kọ́.
4: Kẹ́mi tó bá rí bẹ́ẹ̀ béèrè nípa bí ibẹ̀ ṣe rí lọ́wọ́ wọn ilé kì í ṣe àìgbọ́ràn o nǹkan tó ń pè ní ọgbọ́n leléyìí o béèrè ààbò rẹ dáadáa lọ́wọ́ wọn.
5: Mo pé ọkàn mi ni mi ṣàlè ní pé mi ò fẹ́ gbọ́ nǹkan tó sọ ọ sọ pé ó kàwé wọ́n níbẹ̀ làwọn bí gbogbo ọmọ àwọn sí. Pẹ́yà ẹ̀mí rẹ̀ ní báyìí sì mo mọ bí mo ṣe máa mú wọn mọ́lẹ̀.
4: Kẹ́mi pé o béèrè béèrè kò túmọ̀ sí wípé o rí wọn fín o àbí o ṣe àìgbọ́ràn ìkọ́ tèmi rí bẹ̀ ni pé wàá béèrè lọ́wọ́ wọn pé tí pàjáwìrì bá wà ń kọ́ tí ẹ̀jẹ̀ ò bá tó tàbí ẹ̀jẹ̀ bá dànù wàá béèrè gbogbo àwọn ìbéèrè yẹn lọ́wọ́ wọn pé kí ni ìyá àgbẹ̀bí máa ṣe sí tí pàjáwìrì bá dé àti wípé ọ̀dọ̀ wọn sí ilé ìwòsàn báwo ló ṣe jìnà sí tó.
5: Ṣo wá rò pé ìyọkọ mi ń máa mọ̀ tí má ti ní kí n bí ìyá àgbẹ̀bí nǹkan ṣòro wọ́n máa dá mi lóhùn.
4: Tọ́ọ̀ bá ti dá ẹ lóhùn a jẹ́ pé ó léwu o àti forúkọ sílẹ̀ lọ́dọ̀ wọn.
5: Mo ní kí n fi lọ ẹ̀wò náà nítorí mi ò tiẹ̀ mọ bó ṣe rí lára mi bóyá kí n lọ bóyá kí n má lọ.
4: Lọ kó béèrè gbogbo ìbéèrè tó yẹ kó béèrè.
5: Ó dáa kò burú màá jẹ́ kó mọ̀ bó bá tún ṣe jẹ́.
4: Ó dáa ọ̀rẹ́ mi àlàáfíà ló wà o.
5: Láàmì kí wọn tán bá dé o.
4: Ó dáa ọ̀rẹ́ mi kó tọ́jú ara ẹ o.
5: Ó dáa o ṣé gan.
4: Ó dáa bọ̀.
5: Ó dáa bọ̀.
6: Ẹ káàbọ̀ ẹ wọlé.
7: Ibí yìí ni ọmọ àpọ̀ wọn lẹ̀ kó pọ̀ gan.
2: fẹ́ ni o, a máa ṣe àtúnṣe lóòrèkóòrè. Ìyá làbá sọ pé a gbọ́dọ̀ máa ṣe ìmọ́tótó ní gbogbo ìgbà.
6: Ó ti pẹ́ tí mo ti wá síbí o, ó mọṣẹ́ rẹ̀ dáadáa.
2: Ẹ jọ̀wọ́, ẹ jókòó níbi kí ẹ tọwọ́ bọ káàdì orúkọ, àdírẹ́sì, ìgbà tí ẹ rí nǹkan àlejò yín gbẹ̀yìn. Tí ẹ bá ti ṣe tán, kẹ lọ sí yàrá kejì níbi tí wọ́n yóò ti ṣe àyẹ̀wò ara yín.
7: Ẹ̀yin ìyá olóríire gbogbo, mo kí pé ẹ káàbọ̀. Orúkọ mi ni Ìyá Àlàbá. Fáwọn tí ó mọ̀ mí rí, a máa ń gbẹ̀bí lọ́dọ̀ wa ń bí. Ọ̀pọ̀ a máa rò pé ìṣẹ̀ṣe tàbí ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni gbígbẹ̀bí jẹ́, àmọ́ kò rí bẹ́ẹ̀ rárá. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, iṣẹ́ tí mo kọ́ lọ́wọ́ màmá mi lélẹ́yìí. Màmá rẹ̀ gan ló tún kọ́, kẹ́mọ̀ pé mo bá a lè dáadáa ni. Mo lọ sí ilé ìwé, mo tún kọ́ ìmọ̀, mo kọ́ ọ̀kún ìmọ̀. Nítorí náà fún ọgbọ̀n ọdún jù bẹ́ẹ̀ lọ gan ni mo ti wà lẹ́nu iṣẹ́ yìí. Mo kí gbogbo ẹlẹ́kọ̀ọ́ sí pé ẹ káàbọ̀. Ṣé oyún níní kìí ṣe àìsàn rárá? Ìrìn àjò ni, bẹ́ẹ̀ ni ìrìn àjò ló jẹ́. Lọ́dọ̀ wa ń bí ìdí nìyí tá a fi máa ń ṣe àyẹ̀wò lóṣooṣù kí a bá lè mọ ibi tí a bá dé àti ibi tí à ń lọ nípa ìdàgbàsókè ọmọ àti ìtọ́jú aláboyún. A máa ya máàpù fún ìdàgbàsókè tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí nípa ọ̀rọ̀ oúnjẹ. Kìí ṣe kéèyàn máa jẹ ẹ̀bà àti àmàlà nìkan, a sì tún gbúdọ̀ máa gbé ara wa. A gbúdọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ rárá, aláboyún ìjókòó tẹ́tẹ́rẹ́. Ó tún ṣe pàtàkì kí a máa mu omi dáadáa. Ẹ máa tẹ́tí sí ara yín, ò ìkìlọ̀ rèé. Ẹ máa gbọ́ ara yín, nǹkan tí bá ṣẹlẹ̀ láàgọ́ ara yín ẹ máa fi etí sí i. Àwa yìí kàn dúró lójú kan rárá. Tí ó bá ní ohunkóhun tí ó rú wa lójú, ilé ìwòsàn cottage ń bẹ nítòsí wa ń bí. Kíákíá la sọ fún yín pé kí ẹ lọ ya scan. A tún lè mú yín débẹ̀ gan, kódà ìfúnra mímọ àwọn nọ́ọ̀sì ń bẹ̀ tí wọ́n ó ṣe àyẹ̀wò fún yín. Ó dá o, mo ṣetán báyìí, màá máa rí gbogbo yín ní ẹyọ kọ̀ọ̀kan. Tó bá sì ní ẹnikẹ́ni tuntun ní ìbéèrè, ẹ má fòyà rárá, ẹbí ni.
8: Jókòó, mo rí pé àyẹ̀wò ara rẹ dára. Fẹ̀yìn dùbúlẹ̀ náà jẹ́ ń wonú ẹ̀. Ó ń lọ dáadáa, ó lè dìde. Ṣé o ní ìbéèrè?
9: Mo ní ìbéèrè o. Ìbéèrè mi ni pé, kí ló máa ṣẹlẹ̀ tí pàjáwìrì bá wà? Bóyá ẹ̀jẹ̀ kàn déédé dáa, àbí bóyá mo kàn déédé rómi, kí làwọn nǹkan tẹ máa ṣe?
8: Ìbéèrè tó ṣe pàtàkì gan nìyẹn. A máa ṣọ́ àmì kí ó tó débẹ̀ ni. Ṣùgbọ́n tí ó bá ṣẹlẹ̀, a máa gbé ìgbésẹ̀ ni. Mo ní awakọ̀ tí ó wà ní ìmúra sílẹ̀. Ilé ìwòsàn cottage gan wà ní ìṣẹ́jú 15. Èmi gan fúnra mi màá tún tẹ̀lé ẹ. Mo mọ àwọn nọ́ọ̀sì ní ilé ìwòsàn cottage tí mò ń sọ yẹn. Nítorí náà, kò tẹ̀ ní sí ewu rárá.
9: Ó dà kò burú ẹ ṣe àmọ́ kíkẹ́ tó máa lọ, mo tún fẹ́ bèèrè pé àwọn irinṣẹ́ wo lẹ ní, bí àwọn kan tẹ́lẹ̀ fi gbọ́ ohun ọmọ, àwọn nǹkan wọ̀nyẹn.
8: Etí mi ló ń ṣiṣẹ́, mo ti lò ó fún 20 ọdún. Ṣùgbọ́n o, tí mo bá nílò àyẹ̀wò jinlẹ̀, màá wá kọ̀wé fún ẹ pé wà lọ ṣe scan. Ẹ gbọ́dọ̀ lọ síbi tí mo bá ní kẹ́ ẹ lọ o.
9: Ó dà kò burú, ẹ ṣe gan mà.
8: O jẹ́ ọmọ tó ń béèrè ìbéèrè, ìyẹn dáa. Ìyá tó ṣọ́ra ló máa jẹ́ nígbà tó bá bímọ ẹ tán.
9: A dúpẹ́ mà, ẹ ṣe gan. Hello Ayo.
10: Kẹ́mi, ọ̀rẹ́ mi, báwo ni?
9: Mo wà dáadáa o.
10: Báwo lára ẹ lénìí?
9: Ara tiẹ̀ balẹ̀, ara balẹ̀ dáadáa. Ó fi yẹn. Bóyá torí pé mo tẹ̀sí wá lọ̀dọ̀ ya àgbẹ̀bí tí ó tu àwọn ọkọ tó jẹ́ kọ́kọ́ mi balẹ̀ ní
10: káàkiri
9: wa. Ókè dáadáa.
10: Kí ni ìyá àgbẹ̀bí wá sọ?
9: Wọ́n sọ̀rọ̀ dáadáa lórí, ìyá yẹn ti dàbí ẹni tó mọ̀ kan tó ń ṣe sọ̀rọ̀ nípa àwọn oúnjẹ tá a bá ń jẹ, àwọn ká ní ká máa ṣe exercise ó mọ̀. Wọ́n dẹ̀ tún sọ pé tí nǹkan bá tiẹ̀ fẹ́ rújú bọ́ pé ilé ìwòsàn wà tán lè sọ pé ká lọ.
10: Ó ti dà bẹ́ẹ̀.
9: Wọ́n dẹ̀ tún sọ pé tí nǹkan bá tiẹ̀ fẹ́ rújú bọ́ pé ilé ìwòsàn wà tán lè sọ pé ká lọ.
10: Ó ti dà bẹ́ẹ̀.

0: lọ́wọ́ ìgbàlárí.
1: Kálídọ́dé
0: jọba ọ̀rọ̀. Thank you. God bless you.
2: Gbogbo ẹ tí ẹ bá pe bàbá wa nínú Olúwa wòlíì Olùṣọ́àgùtàn ajíhìnrere àgbáyé ni wọ́n pẹ̀lú bí o alámòye nọ́mbà wọn rèé 08023713962 ìyẹn títí ọjọ́ mẹ́jọ tí a tún mọ pàdé lórí ètò yìí lákọ̀tún àkórí míì ọlọ́run ọba orí òfin ọlọ́run kò mọ̀ bá gbogbo wa gbé sójí.
3: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Oya ẹ sipẹẹli sẹlẹri.
4: SELARRIE
3: sẹlẹri. Bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sipẹẹli náà di sẹlẹri. Oya lọ́pin ìgbìyànjú ẹ sipẹẹli turmeric.
5: TURMERIC turmeric.
3: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹlẹri àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Ẹkú dédé àkòyé. Ṣé la fi àlẹwà ṣe láyọ̀ láyọ̀ mo dé báyìí.
8: Ayẹlẹ́
7: o. Mbọ̀lẹ́wà tẹ́ ti fẹ́ máa gbọ́ alẹ́ ni. Èyí tí àgbà ìṣègùn bílẹ̀ ni tó ṣe agbátẹrù fún. Yẹ́ ni Alhaji àgbà bàbá aláàánú. Wọ́n ní kí n sówó, wọ́n ní kí n sọmọ. Wọ́n ní kí n sálùbáríkà bàbá rọ̀. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣeré fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ bá sì ń kọ́ ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì. Sunday Akànjí Adélókè yín ẹ̀lẹ́m̀bẹ́ o. Nọ́mbà ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa jó yín gbọ́ àti wípé gbogbo tẹ bá rédè mú bẹ̀ kó ṣe láǹfààní. Nọ́mbà yìí sì lọ́wọ́ ilé iṣẹ́ náà ẹni tí ó sì gbé ni Alhaji àgbà bàbá aláàánú 08063 970829. Ṣe rántí ọmọ ilẹ̀ Badagry kan tọ́ralẹ̀ sí cemetery níbi tí a ń sìnkú sí. Lórí bẹ́rì kan tó wà ní cemetery yìí ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà. Yan bá tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹpẹ̀. Tó sì fà á, àwọn ọmọ onílẹ̀ lọ́ta fún wípé wọn ò lóbẹ̀ mọ́. Àwọn igán sì ti gbabẹ̀ wọn ò lóbẹ̀ mọ́ lóòótọ́. Ṣùgbọ́n àwọn òkú kan ti wà bí ọdún mẹ́wàá ọdún márùndínlógún ogún ọdún tí wọ́n ti sè sí cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣán bẹ̀ tí wọ́n wúge ìrókò wúgbá wú àwo wúkòkò bàbá aṣáṣun. Ni a bá fi téèpù wọn fún 60x1 kan wọn ṣàtàlẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọ̀rọ̀ cemetery lọ́wọ́ wọn. Wọ́n fi rọ́pọ̀n, wọ́n pọ́nrọ́, wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó tiwọ́ bọ̀ ni a bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ralẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkú ta sí. Wọ́n bá fẹ̀ kan ó fìlì gbogbo ilẹ̀ òkú tí ń bẹ lábẹ́ ilẹ̀ ń kò wú wọn ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta ọjà gírafò kò ṣe foundation ilẹ̀ kankan bẹ̀ ọ́. Ohun tó ṣe ni pé ó fòkúta ó tẹ gbogbo ẹ̀ bọ́nú àwọn sàárè òun ni wọ́n kúkú ni wọ́n ṣe kíni ni wọ́n bá kan kéré orí rẹ̀. Ẹni tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ń ta mọ́tò. Ọ̀pọ̀lọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kó àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀ wọ́n sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú Òyìnbó tí wọ́n kò dé pọ̀tun ibẹ̀ ni lọ máa já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tọ́jẹ́ pé ṣalẹ́sà ẹnu rẹ̀ ńgbọ̀ bá ti kọ́kọ́rọ̀ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn.
9: O ta kòjo olùkòdo. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófo ni.
10: Ó yá tètè.
9: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
10: Lé lọ́wọ́.
9: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
10: Ọkùnrin dandan.
9: Èyíkéyìí àìsàn ara.
10: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
9: Promisan faith.
10: Àṣírí bíbò.
9: Ìyọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
10: Bàbá aláàánú kájú ẹ̀.
9: Ìyọ́nú
10: àgbàlú.
9: Kò
1: oyún ìjọ àṣírí bíbọ̀
4: àtúndì àṣínà
1: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
4: ẹ máa pàdé bàbá aláàánú àlájì àgbà
1: lọ́jọ́jọ́ Wednesday
4: Thursday àti Friday nílùú Àkúrẹ́
1: ńlá fẹ́ jọ
4: sọ fọlọ́kadà pé
1: ilé bàbá aláàánú
4: ìdí mango lókè ọgbà ló ń lọ
1: Saturday and Sunday
4: ẹ lè rí bàbá aláàánú
1: ní Nagot Plaza opposite Àlàáfíà Hotel
4: ìlú àwọ̀jọ Monday and Tuesday
1: ẹ rí bàbá aláàánú
4: ní Bakusa Street
1: opposite ilé ìyá Bakusa
4: ìlú ọ̀rẹ́
1: telephone
4: 006 397 0829.
7: Èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀ ń gbọ́ ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú Alhaji àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé Alhaji àgbà bàbá aláàánú ń bẹ ńbẹ kan ọ ń bẹ nígbà ń bẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ ní ìlú Àkúrẹ́ ọjọ́ Wednesday Thursday Friday sí lẹ lè rí wọn Lákúrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú Àkúrẹ́ ẹ bèrè Lafẹ́ Junction láti Lafẹ́ Junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ní Lafẹ́ Junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ Alhaji àgbà bàbá aláàánú lódò lọ́sàn ó sọ lágbàrò lódò márè ìlú kejì ní ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹ bèrè ilé ìyá Bakusa tó wà ládùúgbò Bakusa nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ sì ti rí bàbá aláàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ̀rẹ́ láti Àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi ti ọwọ́jà bàbá aláàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ Alhaji àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá aláàánú fúnra wọn Alhaji àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kò yòówù tẹ bá fẹ́ bèrè ayé òní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé Alhaji àgbà bàbá aláàánú lórí nọmbà yìí 08063 97 0829 wọ́n ń pè kínní kan ní ìyọnú àgbàlú mo ní àwọn àlàyé kan kéke lórí rẹ̀ ìyọnú àgbàlú tí mo ń ṣàlàyé ń parẹ́ ó ní o fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú Alhaji àgbà kan ṣe ìyọnú àgbàlú kan ti wà nílẹ̀ fún yín bàbá tí ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á mọ gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣẹ wá ṣe gbòdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàlú yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀ torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni ẹ wà rí gbogbo ń tà ńlá kọjá nílé dúnìyàn yìí gan mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàlò kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín ẹni tọ́lọ́ ń bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ó ń gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ó ń kàn ó ń ṣílẹ̀kọ̀ ẹ̀yọnú ayé ń lórí gbà lẹ́yìn bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárílé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè ìdí nìyí tí Alhaji àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn ilé ètò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wọlé àfẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàlò wọn ní agbélu àgàlò àgàlò gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàlò yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ ti won se insurance ni pe yan ba nile ise won o pe insurance cover e nitori pe njo ti ru oko yi to ba accident bo si je wi pe ile ise lo padanu nkankan won o pe insurance cover e.

0: ṣe wá rí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọdọ wọn. Ó wúlò fún iṣẹ́ ọwọ́, ó wúlò fọmọdé, ó sì wúlò fàgbà kó wá sẹ́ni tí ò kọ yọba àti ìjòyè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ promotion rẹ. Ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí ń bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ olúwa ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀hún akọ pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwò wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báwo mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ bálá àánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n nígbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ìmọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọ́nú àgbàló tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lò ó bí ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàló lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba contract ńbẹ̀ kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlá ló yọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 970829 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Ohun aláǹda fún kò lè dín bí kò lè dín ṣú ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ó takòjò olúkòdó iṣẹ́ ọwọ́ àwọn ará bíi tí ń sọmọ ológo dọmọ olófòlì
3: ó yá tètè
2: tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
3: lé lọ́wọ́
2: alhaji àgbà bàbá aláàánú spiritual
3: ọkùnrin dandan
2: èyíkéyìí àìsàn ara
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
2: promise and faith
3: àṣírí bíbò
2: ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà
3: bàbá aláàánú kájú ẹ̀
2: àgàgà
3: ẹ̀yọ́nú àgbàlú
2: kò sẹ́ni tí ò yẹ kó ni lọ́wọ́
3: bẹ́.
2: Táwọn kan bá di alájí àgbà.
3: Yóò tún.
2: Torí àdì tún ti yọ.
3: Ọjà rẹ̀ ò ta ni.
2: O fẹ́ gbọ́mọjọ́ oyún ìjọ àṣírí bíbọ̀.
3: Àtúndì àṣínà.
2: Ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinrán.
3: Ẹ máa pàdé bàbá láàánú alájí àgbà.
2: Lọ́jọ́jọ́ Wednesday,
3: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
2: Ńlá fẹ́ jọ
3: sọ fọlọ́kadà pé
2: ilé bàbá láàánú.
3: Ìdí mango lókè ọgbà ló ń lọ.
2: Saturday and Sunday.
3: Ẹ lè rí bàbá láàánú.
2: Nínà God Plaza opposite Àlàáfíà Hotel.
3: Ìlú Àwọ̀.
2: Ọjọ́ Monday and Tuesday.
3: Ẹ rí bàbá láàánú.
2: Ní Bakusa Street
3: opposite ilé ìyá Bakusa.
2: Ìlú Ọ̀rẹ́.
3: Telephone
2: 006-397-0829.
4: Adama FM, I like it forever.

0: Bọ́bá aláyé ilẹ̀ yìí.
1: Àjọlọ́kọ̀ kọjọ́ báyìí.
0: Òkè ní abẹ́hùn.
1: Ọba ní kábàárò.
0: Kábíyèsí ọlọ́dún tòkè odù.
1: Ṣé mọ ìyìn ọba ní.
0: Òkè ní abẹ́hùn. Aba Adébáyọ̀ Kétíkú.
1: Àjọsùn ọba ní.
0: Sagacity.
1: Logo.
0: Ọmọ Bàmí Adélàlú Arọ́mọdọ́mọ Ojúbánirẹ́.
1: Ọba lolú wọlé.
0: Ojúbánirẹ́ ọ̀rẹ́ òdénú àsẹ̀yìndé ni ò wọ́pọ̀.
1: Ọba ni.
0: Ẹ̀lẹ́ ń bẹ̀hùn.
1: Ọkọ mo rohùn fọlú ọba ni.
0: Mọ́ àògébú Sẹ̀ǹbẹ́là.
1: Ọba ni.
0: Ẹ̀lẹ́ ń bẹ̀hùn.
1: Ẹ̀kan ọba ni.
0: Ọmọ bíbí ilẹ̀ olújì ò jẹ fọ̀n ní ìkàrẹ́ àkókò ló fi ṣe bùgbé.
1: Ọba bá lò.
0: Òun àti Bùnmi Ọláṣọ̀tọ̀.

Èèyàn tó filé rẹ̀ sílẹ̀ tí kiri ó lé ó ń lé kiri là ń pè lákò. Àkókò relé ọmọ orí tí sunkún ate. Ọmọ ọrùn tí sunkún èjìgbàrà lẹ̀kẹ̀. Ọmọ bèbè ìdíyelé yìí tí sunkún ti bí. Ẹ dáfọ̀rún mi làbára mi àgbọ́n mi rẹ̀. Má bá ń lọ bá wọn dágbo ǹdáyé. Ẹ̀gbọ́n àyè bọ̀rún mi là nájà fẹ̀. Àmọ́ àrọ́jẹ́ ajé náà. Ajé yẹ òun náà ní ń bá ní pé náà ya. Aya yìí kẹ̀dẹ̀ nìyí ní ń bá ní pé náà ọmọ. Ọmọ ní ń bá ní pé náà lẹ́. Ilé kẹ̀dẹ̀ nìyí ní ń bá ní pé náà ẹṣin. Rotimi Jayé Ọba. Rosco. Ọmọ bàbá Josiah Jayé Ọba. Jayé Ọba jẹ́jẹ́ ohun gbogbo lọ́wọ́ orí kó máa gbọ́rùn sọ̀hún kó máa gbọ́rùn ṣògo lálákejì. Ibi tó fi àdàgbà ayé rọ̀ sí àwọn ọmọ àtọmọ ọmọ ni ó dẹ̀ máa lò yókù. Ojú Adé ni gbàgbé ọmọ West. Adétúnjí Bello.

0: rí Yusuf Olatunji. Pẹ̀lú orin ìbílẹ̀ tó ń kọ yìí. Àwọn ẹ̀gbá wọ́n mọ̀ yí pé àwọn ní olórin yẹn kan ni kò sẹ́lòmíì. Lóòótọ́ kìí ṣe òun nìkan ni Onísákàrà. Báyọ̀ àwọn èèyàn mọ́ ṣe tiẹ̀ púpọ̀. Yusuf Olatunji tó fìlú ẹ̀gbá ṣe bùgbé lọ́dún náà lọ́hùn. Kí wọ́n ọmọ ìsẹ́yìn orò nílé ẹlẹ́bẹ̀dí ni ọmọ ìsẹ́yìn orò ọmọ ẹbẹ̀dí mọ́kọ́. Ọmọ odò ọ̀gbà tó làlú ìsẹ́yìn jà. Níbẹ̀ nílùú Yusuf Olatunji. Ṣùgbọ́n ìlú ẹ̀gbá ló fi ṣe bùgbé, Abẹ́kúta ló fi ṣe bùgbé. Ó sì bójúrere àwọn ọmọ Abẹ́kúta, ó bójúrere wọn pàdé. Pàdé títí tó délùú Èkó, àwọn tí ọmọ ẹ̀gbá tí wọ́n wà nílùú Èkó wọn ò kóyan Yusuf Olatunji, wọn ò kóyan rẹ̀ kéré. Ọkùnrin mẹ́ta ni.
1: Ọmọ Sogo, ọmọ ara lóyin.
0: O ṣe.
1: Ọmọ ara lóyin tó dolóògbé.
0: Àwọn ti Sogo nìyẹn.
1: Ó dolóògbé
0: o. Ẹ bá ń sọ fọ́rẹ́ mi, oyè oyè dọ̀tun. Ògbóǹtarìgì pèdèpèdè bí ọkàn àgbọ̀nrín ṣe mí ẹlẹ nípadò bẹ́ẹ̀ lọkàn mí mí ẹlẹ sí.
1: Lójoojó ye, ẹ̀yin lọmọ bá ń adélé dejideji.
0: Pé Sooko yẹn, orí kìí Sooko yẹn, oyè gbọ́dọ̀ onígbọ́dọ̀ kọ́ mi dáadáa kó yé mi o.
1: Láyà erin kọ̀ọ̀kan ó dé.
0: Mo máa mú wọn lẹ́yìn ọkọ̀ kan ni bí nǹkan bá rú mi lójú pátákó. Nínú odù kan tí ò tẹ̀ wáyé mi dáadáa mọ́ ń pe ààrẹ Ganiyun Afọlábí. Ààrẹ Ganiyun Afọlábí, etí rẹ mélòó méjì ni nǹkan báyìí báyìí báyìí báyìí kò yé mi tó. Àlàyé ẹ̀ fún mi kó yé mi dáadáa.

ọ̀rẹ́ mi ọmọ Èkó yìí. Àwọn kò yí náà ni oyè oyè dọ̀tun. Òun kò yí ọdán léyìn mo débẹ̀ mo ṣèdí pin ti mú wájú ológun. Làpálàpá kò yí mo débẹ̀ mo ṣèdí gbẹ̀rẹ̀ mu ọ̀tẹ̀ kalẹ̀. Ọmọ gbélégbègbẹ́ kó o gbójú kó o gbọ́nà oko ọ̀tẹ̀ ọ̀tọ́ ṣe bíbì kan lẹ̀ ń gbé. Ẹ̀yin òun kò yí ní ń jẹ́ bẹ́ẹ̀. Nílé gbọ́n ní rẹ ṣáádú. Ará rẹ sọ àjèjì ojú ti lálọ̀. Ọmọ bọ́ọ̀lù òbúpo eléyìí tí yọmọdé láàkà ọ̀kan ló fún mi ń kẹ̀tẹ́ rò fọ́ ọ̀kan ló fún mi lé ètò gbòdògbò rẹ mọ́. Lẹ́nulẹ́kọ̀ọ́ ìjà ẹ̀kọ́ alájájà alákẹ̀sọ́ eléjìdínlógún ló bíye kí ẹkàn lókè ẹkọ. Èdè òdì mọdẹ lóde ìrẹsà. Ẹ ǹlẹ́ ń bẹ wọn ọmọ Yorùbá. Ọmọ Yorùbá pátá po onílé lóko lódò lẹ́yìn odi. Nílẹ̀ yìí ni lókè òkun pátá po ń bí ẹ bá wà. Gbogbo ẹ̀ pátá a lọ re a máa bọ̀ re mo kí yín níbi ẹ wà ń bẹ̀ yẹn ẹ jẹ́ ń fọgbọ́n kí n dẹ̀ fi pa ìlú mi dà. Akínbọ̀n jẹ́ Samuel Babatunde John. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn. Sembella ní kàrẹ́ Noah Sembella ní ìkàrẹ́ àkókò mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú dé àsìkò yìí. Ẹ̀yin èèyàn tèmi mo kí yín ní àbẹ̀wò níbi ẹwà tí ẹgbẹ́ ti ń gbọ́ wa. Ẹlẹ́ra mi ohun jìnjìn láwà yìí Àdàbà 88.9 FM níbi tá a wà tá a gbé ń gbé ohùn sátẹ́gùn. Mo ń bọ̀ kí ló tún wà ń bẹ̀ náà. Mo ń bọ̀ gbogbo ara mo fi ń bọ̀.

ọ̀gbẹ́ni yìí Tèmítáyọ̀ ọmọ ilẹ̀ olùjí ò jẹ́ fọ̀kan ṣoṣo Indianapolis ń bẹ̀ yẹn ó ṣe dáadáa Fẹ́mi Adéwálé Akínníyì Wesco Easy man ojú òní tí ọ ó wà sínú lọmọ kékeré ń ṣe kó tó sòwò àṣejẹ.

0: Are you ready, buddy? Gbogbo ìgbìyànjú wa.
1: Ona ni ọdẹ.
0: Elédùnmarè ò ní jẹ́ ọjà sófo. Ẹni tó rìnrìn àjò.

0: aí, ó. Você pode estar aqui. Nípa táwọn èèyàn mi ó bá sọ̀rọ̀. Wọ́n ní onísàn ayọ̀lé. Bẹ́ẹ̀ ni. Ìwọ ẹja máa là dáadáa kó yẹra wa o. Ẹni tó bá da òun náà la máa ń yọ̀ tẹ̀lé. A ti mọ̀ yẹn. Ọ̀nà wo ló wá gbà títí ẹ fi dá o? Sọ́nà tó gbà sọ́nà tí.
1: Ká máa wulẹ̀ bọ̀.
2: Ká máa wulẹ̀.
0: Ose.
2: Ká máa wulẹ̀. Ká máa wulẹ̀ bọ̀.
0: Hakim ọmọ òdìdẹ̀.
2: Ká máa wulẹ̀ bọ̀.
0: Noah Ogebu Sembela. Ẹ̀lẹ́ ń bẹun. Nípa ti Táyọ̀ Ọmọ́tọ̀ṣọ́. Èyí tó fi Indianapolis tó fi ṣe bùgbé. Ọmọ bíbí ilẹ̀ olùjí ò jẹ́ fọ́ni.
1: Ajá ká máa wulẹ̀ bọ̀.
2: Ká máa wulẹ̀.
0: Ó ní òun rí tẹ̀mí rò.
2: Ká máa wulẹ̀. Ká máa wulẹ̀ bọ̀.
0: Ó ṣe.
2: Ewé ní kájá. Ká máa wulẹ̀ bọ̀.
0: Nípa bá sọ̀rọ̀ nípa. Táyọ̀ Ọmọ́tọ̀ṣọ́ yẹn Adétáyé. Noah Ogebu Sembela ń kọ́. Àṣẹ. Bí wọ́n bá jọra rẹ̀ lójújù. Olúwa rẹ̀ a máa tì ká àká àbámọ̀ bọnú ń gbà mí. Ọjọ́ tí mo mọ Ogebu Sembela Noah. Àfi bí ṣeré-ṣeré, àfi bí àwàdà, ìbá ṣe pé ó jọra àmì lójúlọ́jọ́ náà lọ́hùn-ún. Ọlọ́run mọ̀ jà pàdánù. Àbúrò Bàdésko ni ọ̀rẹ́ Rotimi Jayé Ọba. Nílẹ̀ olùjí ò jẹ fọ̀. Àwọn yẹn ṣe dáadáa.
1: Wọ́n ṣe
0: dáadáa ó pọ̀ jù.

tẹtùmọ̀rẹ́ bá yọnu sí i nímọ̀ sí ẹ̀dá ọwọ́ ọlọ́run ọba ló ti wá àwa dàbí pé olúwa rẹ̀ ló mọ̀ ń ṣe jù. ṣùgbọ́n tí mo fẹ́ ká mọ̀ ni wípé owó níní tá ń wí yìí kì í ṣe gbogbo ẹ̀dá ayé ló lè lówó. ẹ mọ kanju ayé àfipá lówó wọn yìí kádùn àfi wàràwàrà lówó wọn yìí tó ṣológun wọn yìí dọ̀la ó dẹ̀ pẹ́ títí n ó lówó ó ń bẹ lábà tó ń jẹ sunsu. ẹ wá wò ó lọ́sẹ̀ ń kọjú ọlà ní kú ń kọjú wọn. ohun tí mo fẹ́ ká mọ̀ ni wípé ohunkóhun èyíkéyìí tá a bá ń ṣe ẹ jẹ́ àṣe dáadáa tẹ́lẹ̀dùnmọ̀rẹ́ bá mú tó bá mú ti bítà ń wí owó èyí tó bá mú dé ó wọ ọlọ́run ọba ní ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù ni wípé káṣíre wa ó má tù ú àti gé àti mú kó.

má bánira wá. Àti náà ti lò, kó má bánira wá. Ọ̀rọ̀ àti náà ti lò ọ̀tọ̀, ọ̀rọ̀ owó níní ní yanturu ní rẹpẹtẹ ọ̀tọ̀. Torí bá a bá ń sọ, ẹja máa láyéra wa kó yéra wa dáadáa. Ẹlẹ́ra mi ohun jìnjìn. Ní ìlà wà tí agbẹ́ngbẹ́ ohun sí Atẹ́gùn, ìyẹn Àdàbà 88.9 FM ní àyínlá wà tí agbẹ́ndún mo kí ní abẹ́ ẹ̀yìn èèyàn tèmi níbi tí ẹ bá wà tí ẹgbẹ́ ti ń gbọ́ wa ẹ kú àfọmọ́nìyàn ṣe ẹlẹ́dùnmarè yóò jẹ́ kí àjọ orílẹ̀ ayé náà lò pẹ́ a sì ní gbogbo ìyà lágbára lọ́wọ́ ẹlẹ́dùnmarè mo ń bọ̀ ná ẹ jẹ́ ẹ fọgbọ́n kí n fi pa ìlú mi dà kí ló wà ń bẹ́ẹ̀.

bá ń lọ ẹjá máa kíyè sára. Ẹ máa wẹ̀gbẹ́ ọ̀tún wẹ̀gbẹ́ òsì ẹ máa wẹ̀yìn. Ẹ má dára lẹ̀ ẹ má mu ẹ má dára dé èèyàn.

0: Ọ̀lẹ́ntì jáde lóòótọ́.
1: Gẹ́dẹ́gẹ́dẹ́.
0: Dibàrí náà jáde eléyìí tó pe táìtù ẹ̀ ní Nàìjíríà.
1: Kọ́lá kọ́lá.
0: Ó ti sọ nípa sípẹ̀ lẹ́tà.
1: Pépé pépé kọ́lá
0: o. Àwọn ọ̀rẹ́ tó kàn ń ṣe àjọṣepọ̀ lọ́gán náà lọ́hùn.
1: Àìlápọ̀ ti gbọ́dù tó dùnde o. Àkọ́lá o.
0: Àpáwọ̀ àbọ̀lọ́rẹ́ ń bẹ́nu wọn ò sí ẹ̀fà. Ọmọ ẹ̀pẹ́ alárò ògúnmọdédé. Sunday Adé náà wà nù wọn. Síkírù Àyìndé Bàrí sa ọ̀kan náà ló jẹ́. Wọ́n ṣe àwọn tó bíi mélòó kan tọ́jọ́ ń sọ̀rí ara wọn.
1: Àdìtú ẹ̀dẹ̀ lóríṣiríṣi.
0: Ó ṣe. Nígbà náà, gbogbo ẹ̀ ń lọ létòlétò. Ìrù ẹ̀sìn ṣe déédé. Buhari ọmọ ọlọ́tọ̀ náà òun náà ń jayé ẹ̀. Ó padà di kábíyèsí náà ni. Ó tó jẹ́ ọlọ́run ọba nípè. Barista Twins ń gọ́.
1: Ọ̀dọ̀pọ̀ wọn tẹ́lẹ̀ ìfáìlà.
0: Àwọn yẹn ti di alayé ayé tòrò. Ogundayo mi Akinwale ọ̀rẹ́ mi ilé ayé. Ọmọ bíbí ilẹ̀ olùjí ò jẹ́ fọ́ní.
1: Mo lọ nílùú tó jẹ́ ní ìlọ́wọ́.
0: Ó ṣe.
1: Tẹ́lẹ̀ pẹ̀lẹ́.
0: Mo fa akẹ́. Mo fa Akinwale mo fa Ogundayo mi.
1: Láwọn lẹ́bí mo bá bòjú
0: ẹ̀yìn. Mo fa sírìn nìyẹn. A máa rántí ìgbà táwọn èèyàn jáde ajọ fi ṣe ọ̀run àjìjà ńgbà náà ni.
1: Ìjọba ọdí ni o.
0: Ó ṣe.
1: Ọdí ọmọ àyànwálé. Àwọ̀ àyà Tayo nílé Rosanilé.
0: Aziz Ibrahim.
1: Àwọ̀ àyà Wumi
0: Sama. Ajọ́ fi sọ̀rún àjìjà ni.
1: Àwọ̀ Adéyanjú mi máa kọ́.
0: Ó ṣe.
1: Àwọ̀ Mùsùlùmí Wumi Ọmọ́rọ́.
0: Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ń dùn ún lárinrin. Ọjọ́ náà nìyí bí àná.
1: Ṣáájú ayé lẹ́sọ̀.
0: Kákáká kó máa yá wàràwàrà kó máa yá. Abímọ lánàá ọmọ ṣe láńgbélé ní wàràwàrà kó máa yá.
1: Ìyànkọ́lá.
0: Èyí tọmọ kékeré fi ń ṣera rẹ̀ ló pọ̀ jù kó mọ̀.
1: Ajì àìlà o.
0: Nígbà irú àwọn wà ń kékeré.
1: Wúrẹ́ ò tí.
0: Nǹkan kan ni mo kọ. Ẹ̀rí ẹ̀kọ́ kan wà tá a máa ń kọ́ wa sọ́jẹ̀tì kan eléyìí tó ń pè ní mathematics yẹn.
1: Adé bí ń gbé mi mọ̀ níjà.
0: Mo kórira rẹ̀ bí nǹkan míì. Mo kórira rẹ̀ débi pé ẹni tó ń kó wa gan mi fẹ́ràn rẹ̀ láti bí ìsíbí. Ẹ gbọ́. Ọmọdé ń ṣera rẹ̀ ó lòun lẹ́nìkan tó ń ṣe.
1: Àwọ̀ òbí. Lọ ń ṣẹ́kùn. Àwọ̀ wà ní ìdìmọ̀ àti ní aláàbò.
0: Àwọn kan dẹ̀ mu. Wọ́n ṣe à ń fara tì í fara mọ́ náà lọ́hùn. Àwọn tó fara mọ́ tó fara tì í.
1: Bílí Aminu ni ẹ bá mi kọ́mọ rè.
0: Ó ṣe.
1: Adébáyọ̀ ni ẹ bá mi kí wọn o.
0: Àwọn ló mọ bi tí.
1: Ṣé Àṣàkí ni.
0: Àforítì yẹn gbé wọn délé ní.
1: Àkọ́bí ọ̀la ìyá ó ṣe.
0: Àwọn tí ò sì láforítì láti fara mọ́.
1: Bàálí ni ní lójú.
0: Àwọn náà mọ bí wọ́n bára wọn lè ní.
1: Kanisọ́nà dírẹ́bà tó.
0: Ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀.
1: Lólùyọ̀lé mi lé ọmọ rè sàmàlú.
0: Ohun gbogbo lọ́wọ́ kádàrá.
1: Kọ́láwọlé èmi tí mò ń kọ́.
0: Ohun gbogbo ní ọwọ́ kádàrá.
1: Orí mi ò ní.
0: Ohun tẹ́yìn ó dà yóò dá ni kò sí sún síwájú ẹ̀sùn sẹ́yìn.
1: Àìlú ọba tó tó.
0: Oníkálukú ti mú tiẹ̀ wá látòdì ọ̀run.
1: Ọkọ̀ Amẹrikánà mi lè di ìtòǹjẹ́ táyé-táyé.
0: Ẹ̀sìn tiẹ̀ gbàkè ní Yẹ̀dípẹ́.
1: Ọmọ Olúwọlé ọmọ Ṣèyí Ṣọ́lá.
0: Ó dá forí sẹ́kù ọmọ Ògún, ó bù forí ìlémèrè ọmọ ọ̀já. Náà ló dá fún Afùwà Ẹ̀pẹ́ tí í sọmọ bíbí inú àgbọ̀nmìrègùn.
1: Ó sàn táyé lólùwẹ̀ yìí rẹ̀ mú.
0: Àwọn yẹn ń lọ sí lèkè ayé wọn relé àjà lámọ̀ alámọ̀ ọ̀run bó lólórí gbé yanrí kí n débẹ̀ yan ti.
1: Èmi o.
0: Ibì kan la gbé yanrí kádàrá ni ò papọ̀.

0: Bonke be die. Ẹjẹ ẹjẹ ẹjẹ ajọ rìnrìn àjò lórí pé ká kọpí kébé ń kwara yìí náà.
1: Ibi bá òun ni máa bọ́. Ó bá òun ni máa ké bí egungun.
0: Ó ṣe.
1: Ó bá òun ni máa tún fọ òun bí oríṣà.
0: Ẹjẹ ẹjẹ ajọ rìnrìn àjò lórí pé wá kọpí kébé wọ̀ kọpí kébé ibi tá a bá bá rìn àjò yẹn dé.
1: Ọkọ táyé lòlú.
0: A máa jẹ́ kẹ́ ẹ gbọ́ lọ́jọ́ náà tó bá dọ́jọ́ náà tó bá dùn gangan.
1: Ẹ má forí worí.
0: Yẹn bẹ́ẹ̀.
1: Ilé ayé o.
0: Ayọ̀túndé Abiodun Àyìnà.
1: Ti wà lọ́tọ̀ọ̀tọ̀ o.
0: Ẹ ǹlẹ́ ń bẹ̀rù.
1: Yàrá kẹrin.
0: Bẹ́ẹ̀ gbàgbé pé mi ni Mr. Wesco Olúwaye gbọ́kọ̀ fún.
1: Láyé òdàmọ́ ti kẹ́yìn.
0: Èmi lèmi ń gbọ́kọ̀ gbáya fúnni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ. A ti dúpẹ́ lọ́wọ́ Elédùnmarè nítorí wípé mélòó la fẹ́ kàánú àwọn tá a ti gbé fúnra tó sì ti ṣe dáadáa. A dúpẹ́ àwọn èèyàn ti mọ̀ nípa ètò yìí kò sí sí pé a tó ṣẹ̀ṣẹ̀ ń fọ̀rọ̀ lọ́kàngùn lọ títí mọ́ nítorí wípé ọ̀pọ̀ èèyàn ti mọ̀ nípa rẹ̀. Ẹ jẹ́ ń gbéwèé mi mọ́ra náà nítorí pé àwọn nọ́mbà kan wà tí mo fẹ́ jù sátẹ́gùn. Ṣùgbọ́n ẹ̀ ń wọ́kọ wáyàwó ẹ jẹ́ ń kọ́kọ́ sọ nọ́mbà tèmi ná. Nọ́mbà ti tèmi ni 0833659609. Nọ́mbà tèmi nìyẹn 0033659609. Nọ́mbà tẹ́ fi pè mí pé ẹ̀ ń wọ́kọ wáyàwó nìyẹn. Mo ṣe pa aago yẹn náà nítorí pé wáyà fi máa kùn mí báyìí tí n bá kúrò lórí àlééfà ètò fún tèmi n ó ṣí aago yẹn lẹ̀ àjọ máa bára wa sọ̀rọ̀. Ṣùgbọ́n nọ́mbà tẹ́ fi máa pè mí nìyẹn pé ẹ̀ ń wọ́yàwó nọ́mbà yẹn lè fi máa pè mí. 0033659609. Bí ẹ̀ ń wọ́kọ ẹ̀ ń wáyàwó bójá bí aṣọ lẹ ti ń fẹ́ bójú orí atẹ́gùn ni nọ́mbà tẹ́ máa pè sí nìyẹn. Ẹ jẹ́ ń fún yín nọ́mbà kan. Nọ́mbà yìí ọkùnrin ni ó ń wáyàwó alálùbáríkà. Ẹ̀yin obìnrin ilẹ̀ yìí ẹ kú oríire. Irú obìnrin tó sì ń fẹ́ yẹn bíi ọmọ ọgbọ̀n ọdún sógójì ọdún 30 years sí 40 years. Nọ́mbà ọkùnrin tí mo fẹ́ fún yín yìí tí n bá fún yín nọ́mbà ọkùnrin lórí atẹ́gùn tí ẹ bá pe ọkùnrin náà ẹ bá lọ bọ́kùnrin yẹn fúnra yín. Òun ni kó kọ́kọ́ wá bá yín, òun ni kó gbìyànjú wá bá yín. Tó bá lóun ò lè wá ẹ mọ̀ pé kò ní nǹkan ṣe nìyẹn. Kóbìnrin ó má gbìyànjú pé òun kọ̀kọ́ wọ́kùnrin lọ, kò yẹ kó rí bẹ́ẹ̀. Nọ́mbà ọkùnrin yìí 091-30-88-66-72. Nọ́mbà ọkùnrin yẹn nìyẹn. Ó lóun wá ìyàwó alálùbáríkà ọmọ 30 years sí 40 years lòun fẹ́ láti fi ṣèyàwó. Ìyẹn nọ́mbà ọkùnrin náà ni mo sọ látẹ́gùn yẹn 091-30-88-66-72. Nọ́mbà obìnrin kan tún leléyìí ó ń wá ọkùnrin alálùbáríkà. Ẹ̀yin ọkùnrin ilẹ̀ yìí ẹ kú oríire. Ọkùnrin tó ń fẹ́ yẹn ó lè jẹ́ bí ọmọ 53 years sí 60 years. Láti 53 sí 60 kò sí n tó burú ń bẹ̀. Ó ní ó bá òun lára mu bẹ́ẹ̀ kò sí wàhálà. Ẹyin ọkùnrin ilẹ̀ yẹ kú oríire. Ẹ kọ nọ́mbà arábìnrin sílẹ̀. Nọ́mbà rẹ̀ ni 09018-13-8595. 09018-13-8595. Ẹ jẹ́ ìpínlẹ̀ Èkó sí 09018-13-8595. Ẹ ṣe ẹ bá wàá gbàgbé àti pé nọ́mbà tèmi Mr. Wesco Olúwaye gbọ́kọ fún wọn. Ọmọdé ló ń wá ọkọ ni àgbàlagbà ló ń wọ́kọ tàbí wáyàwó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. Àwọn àgbàlagbà yẹn ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n pàdánù ìyàwó tàbí fúdíkà bí kejì bóyá ikú ni o bóyá ìkọ sílẹ̀ ló fà o. Nǹkan kan ló ṣe àmà jẹ́ kan nu méjèèjì ṣá. Ọ̀nà jẹ́ kó ṣe ń wá obìnrin tàbí kan wọ́kùnrin. Àwọn òbí mi wà kẹ̀dẹ̀ nìyí tán ń pè wá lórí ọmọ wọn pé ọmọ wọn ò tètè mọ́kọ wá sí ilé pódẹ̀ tí ń dàgbà ó ń gbà wọ́n lọ́kàn jẹ́. Àwọn náà máa ń pè wá. Ẹ pè mí lórí nọ́mbà tèmi lẹ́ẹ̀kan sí i. Nọ́mbà tèmi ni 08033659609. Ẹ bá dá àyàn lóhùn àyàn balẹ̀ ni ọlọ́run dá. Ọlọ́run náà ń wá kan tó ń fẹ́ sínú ilé. oda e lo finish o yawo re ba wa gbo mo ma so mo mo ro ko bo ya ki lo finish re ni o 08033659609 number temi te kwisi ni Adewale Akiniyi Wesco mo nkin pe a pade ayo wo dojo mejo.

0: gbogbo àwọn abiyamọ tó ti ṣetán lónìí.
1: All prayers are ready again today.
0: Wọ́n fẹ́ gbàdúrà.
1: They want to pray.
0: Àdúrà ló ń gbà.
1: Only prayer answers.
0: Ṣé ẹ ti kó fọ́tò ọmọ yín sọ̀rọ̀?
1: Àdúgbò tó jùlọ bí jọrẹ.
0: Gbogbo ìtẹ́jọ́ ìwà mọ́júmọ́.
1: All of you that join us overnight.
0: Ní òru mọ́júmọ́.
1: Overnight.
0: Ó lágbára
1: o. It was so massive.
0: Wọ́n ní sọ fún ẹ.
1: I must tell you.
0: Ègún tí ò lè mọ ja ọmọ ológo lé yín.
1: That case that was
0: fight
1: through
0: Egun like father like son.
1: Yes, like father like son.
0: Like mother like daughter.
1: Yi
0: danu lori mi. Eyin omo mi o.
1: Ohun
0: ti mo la koja. E o ni la koja. Emi ati awon omo iya mi. A o ni jagun tawon obi wa ja. Gbogbo eyin orisa idile. Majemu idile.
1: O
0: pori wa wa jiya.
1: E
0: ma sofo danu. Ẹ̀yin májẹ̀mú ìdílé tí ẹ la máa ja ogun bí àwọn òbí wa ṣe ja ogun ní orúkọ Jésù ẹ máa wọlé ẹ̀yin ìpìlẹ̀ búburú tó ń bá ọjọ́ ọ̀lájà ọmọ ológo lèmi o ọmọ ológo làwọn ọmọ mi ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ìṣẹ̀dá mi o àyànmọ́ mi o àyànmọ́ àwọn ọmọ mi jáde nínú yàrá òkùnkùn gbogbo bí ta tì ọmọ a jáde ń bẹ̀ lónìí o kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé jésù àtòhun àti yẹ́ ẹ̀nà so mọ́lẹ̀ ibi ẹ̀sùn èmi àtọmọ mi mọ́ nínú ẹ̀mí ni o a jáde o àìsàn tí ò lè ṣàìṣe wọ́n lé wa fi ayé mi sílẹ̀ fi ayé ọmọ mi sílẹ̀ ṣe àmì gbogbo àmì náà tó ń fi sí ọmọ ológo lára níbi tá a ti bí ọ àmì yẹn parẹ́ ẹ̀yin abiyamọ kan jẹ̀yà tọmọ ni o ojú yín ni wọ́n tó di àwọn ọmọ yẹn mọ́lẹ̀ ìdí tó fi rán mi wá rèé o àdúrà máa gbà sà fẹ́ tó bá lè gbà á máa dábàálẹ̀ ká dábìrì abíyálẹ̀ jìrà sà mina lè ka fada bili ata mo di ọwọ́ olúwa mú mo fọ n jáde bí wòlíì ọlọ́run egun asọ́nidẹ̀rù ẹ̀yìn àti egun asọ́nidikorofo tó ń ja gbogbo ọmọ ológo ilé yìí egun yẹn fọ́dà egun yẹn fọ́dà egun yẹn fọ́dà egun yẹn fọ́dà gbogbo ìpìlẹ̀ tó ní òrìṣà àtẹ̀bọ nínú tó mọ̀ kí ẹ̀mí ológo kúrú kó gbiná dà orí rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ́ orí rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá rẹ̀ ò gbà bọ́ orí ọmọ rẹ̀ ò gbà bí ìṣẹ̀dá yín ò gbà bọ́ mo pàṣẹ back to sender sórí gbogbo ẹni tó fègún àtogun jà yín back to sender back to sender back to sender back to sender in the name of Jesus gbogbo ẹ̀yẹ kẹ́mbí tẹ̀wá pẹpẹ tó dìde ogun sí mi bí mo ṣe ń kí alleluia pẹpẹ ìyálulẹ̀ pẹpẹ tó ń perí mi níbi bí mo ṣe ń kí alleluia ògo òsánà iye kí n bọ́ lọ́wọ́ ẹ̀ ṣe àmì ṣe àmì ṣe àmì ẹja lọ bí pẹpẹ wa alleluia méje
1: hallelujah
0: ẹ kojú sọ́nà kejì ogo nígbà méje
1: ogo ogo ogo ogo ogo ogo ogo
0: ẹ lọ́nà kẹta osana nígbà méje
1: osana osana osana osana osana osana
0: ọ̀nà kẹrin iye
1: iye iye iye iye iye iye iye
0: sọ pé jésù yìí ọmọ mi yẹ
1: Jesus is my children leave
0: jésù yìí iṣẹ́ mi yẹ
1: Jesus is my work leave
0: láti òní lọ
1: from today
0: gbogbo ibi tí ọ̀tá bá rán kó padà sórí
1: wọn
0: ṣe àmì ṣe àmì ṣe àmì
2: ọ̀rọ̀ yìí ti dé gidi.

0: orúkọ mi Tóyìn Ọmọdúnmi láti Àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá síbi 500 ló bá mi wá. Ìgbà kan ní kan dáwó, wúmọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣáà wá dá owó yẹn. Bí mo ṣe délé tó di ní òru, àbúrò mi tó wà lamẹ́ríkà, bó ṣe ní àǹtí mi kò dẹ̀ kí n pè mí. Tó bó ṣe pè mí nìyẹn pé àǹtí mi òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló fẹ́ mílíọ̀nù sínú àkáǹtì ẹ̀? Ó yá gbàgbà.
0: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo lówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yìí rí yẹn. Ìgbà tó tún mọ ya bọ́mọ mi ṣe pè mí nípa òun ti ra mọ́tò fún mi o. Mo tún ní Ọlọ́run Authority. Ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ra ilẹ̀ fún mi. Mo tún eléyìí ti kọjá òye mi o.
1: Ẹnáwó sókè.
2: Lift up your hands.
1: Ó tó béèrè fún.
2: What you did not request
1: for. Aláàánú máa ṣe fún ẹ.
2: A benefactor will come and do it for you.
3: Gbàtí.

0: Orúkọ mi ni Caleb Shodia láti Giwa Oke Aro. Ní last year July, a wà ń bí fún program. A wà lórí Lion fún wa ní òróró. Then, mo dàbí bẹ̀rẹ̀ sí pray pé ike òróró yẹn Ọlọ́run jẹ́ kán gbé fún mi. So, bọ́n yẹn bu díẹ̀ sí mi lọ́wọ́. Wọ́n sọ tíje kán gbójú sókè náà dẹ̀ jù sí mi lọ́wọ́. Mo délé, mo fi anoint ọmọ mi. Ní Thursday, la lọ sí embassy ní American Embassy. Wọ́n fún ní visa. Ó ti wà lá American sin.
1: Ọ̀rọ̀ yìí.

0: Ẹ kalẹ̀ ọ̀dádi, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mò ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24, ẹ ṣáà ní ká ka Psalm 4, ewé ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán olóore sí mi, ó fún mi ní 200,000 tí ó ní máa fi ṣe POS. Dádì ẹ ṣé o, ẹ ní ṣubú ara ẹ, ní ṣubú ẹ̀mí o. Ìpè yín ò ní di rádaràda o. Ẹ ṣé, mo dúpẹ́ o, because kó tó fún mi àti ìjà tí mu, ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí. Màá máa sunkún ni, màá máa kígbe Ọlọ́run authority ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti, láti ìgbà tí mo ti join ìpè yìí, ó pé mi o. Dádì ẹ ṣé o, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣé o. Ilé ológo tá à ń lé wà ládé bẹ́ẹ̀ o. Ẹ ní dèrò ẹ̀yìn ìpè yìí ò ní di rádaràda o. Lorúkọ Jésù.
1: Mo sọ tẹ́lẹ̀, I prophesy. Gbogbo tí wọn náà yẹ kó ní. Everything you too suppose to have. Tí wọn jẹ́ o ní. Lọ máa ní. Wọ́n ní pàṣẹ. Inú ilé rẹ. Owó ò ní tán bẹ̀. Kí ló dé kí leléyìí? Wọ́n ra bí àsàtà. Èdè bè sútà. Ẹ máa kẹ́ ẹ máa mi ara. Ogun tí mò ń pamọ́ra.
2: The battery of injury.
1: Tó ń pa mi lára.
2: That's destroying me.
1: Bí mo ṣe ń jẹ sẹ̀ mọ́lẹ̀.
2: I don't
1: stand
2: by my
1: feet. Jábọ́ lẹ̀.
2: Sometimes you enjoy
1: some things. Oh,
2: them bank.
1: Wara da leke da. Eye ne suta. O pa mara.
2: You are enjoying it.
1: O le express.
2: You can't express it.
1: O le express.
2: You cannot express it.
1: O sama pe.
2: You just know.
1: O kan fara da.
2: You are enjoying it.
1: Elo mi wa li oko.
2: There are some in
1: the O mi je lo fin gbe.
2: They are there with tears.
1: Elo mi si se.
2: Some are working.
1: O mi je lo fin se.
2: Working with tears.
1: Mo fa ye gba loke.
2: They are not allowing you to talk.
1: Orogun yen pa o la.
2: You are not listening to have
1: O dem pa mara.
2: You are enjoying it.
1: Ala ni telo mi.
2: Some
1: so gbadu eyo kan
2: yi
1: mo fẹ sọ tẹlẹ mẹ

0: o ma risi ẹgba adu
1: eleyi
0: lagbara idajọ ti wọn se ninu okoko to n le alaanu lalara
1: mi
0: oluwa tu idajọ naa ka eleyi need igboya idajọ ibi nibi ti wọn ti gbọ tẹnu
1: mi
0: ti wọn se idajọ ti mo wa n jẹya ẹ oluwa ẹ fa iwe idajọ yẹya oyoyo. Asheni, maya leke da barabi asenda ya. Wale baleke de barabi ale asada. Ekaka da barabi ale bojia da barua ha. Elia, manai likinda. Oluwa fọ ìwé ìdájọ́ náà yá.
1: Oluwa fàyà, Oluwa fàyà, Oluwa fàyà.
0: Oluwa wa, ẹ o gbé ọwọ́ ọ̀tún ẹ lé orí. Wọ́n ní sọ tẹ́lẹ̀ mẹ́ta, àṣẹ mẹ́ta sí orí ògo yìí. Ayayayayayayaya balẹ̀ abasada, orí ògo rẹ̀, àṣẹ mẹ́ta ni. Gbogbo ẹ̀yí tẹ́ ní orí ògo. Mo gbàdúrà, orí ògo rẹ̀
1: yìí,
0: kò ní gbọ́ fawere. Ní abayasa. Tó bá ta orí èèyàn lọ́fà wèrè.
1: Tó
0: bá ní kò mú gbàdẹ̀ máa má gbọ́n.
1: Tó
0: bá ní kò lọ́wọ́ gbàdẹ̀ máa padà
1: sẹ́yìn.
0: A máa ń take wrong step at the right time. Àwọn nǹkan tí ò yẹ kó ṣe ni ó mọ̀ ṣe. Gbogbo ọfà tó ti wọnú orí
1: ẹ̀.
0: Tó fi ń ṣe àṣìṣe tí ò kọ́ mọ́. Ọfà yẹn jáde. Àṣẹ kejì rẹ̀ sí orí ìgbà ìwòsàn. Gbogbo tó ń pè ní bad luck nínú orí gbiná aili kidaba gbogbo tó ń pè ní bad luck nínú orí mi nínú orí ẹ gbogbo tó ń pè ní
1: bad luck
0: kò ṣe impossibilities
1: kò
0: ṣe ṣe failure nínú orí kò mà gbiná orí gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn indanibọ wọn gbọ ẹlẹkẹta kó tó di ọdún tààtì
1: oṣù
0: wọn kí ẹ kú orí rẹ orí rẹ gba rẹ orí rẹ gba rẹ. Ori rẹ gba, ori rẹ gba, ori rẹ gba, ori rẹ gba, ori rẹ gba, o gba ìrànlọ́wọ́, o gba ayọ̀, o gba ìdìde, orí yìí o, gba ire o, gba ìrànlọ́wọ́, gba ire o, lórúkọ jẹ́.
2: Sukọ mi ni ọ̀ṣọ́ fún mi lọ́la, mo wá ní àti alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ́ǹwé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé wọ́n fi ara ni mí bẹ́ẹ̀ mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi torí mo wá sí orí òkè ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni. Ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé programu máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún mo wá mo wá sọ fún Ọlọ́run orí òkè ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Sáàmù Òjò Authority. Ọlọ́run kọ́ ilé fún mi.
3: Wow.
2: Ó dẹ̀ tún ra mọ́tò
3: bí
2: dádì fún mi
3: lẹ́nu ọdún kan.
2: Bẹ́ẹ̀ni ní March ló rà fún mi. June ni mo ní kó tó di June. But March 29 ló ra Big Daddy ti Aroba ni Ọlọ́run rà fún mi.
3: Ele ipo o nawo ọtọ ẹ oke o ṣé kí n pray for everybody. Àwọn ìyanu gbankọgbọ lórí ara ẹ lórí àmọ ó yàgbà testimony yin permanent

0: wa se jire mbado tenu oru asiri pelu cross over to sukaro re pa ja so sukefa to ni ta fi oro re si re ifu itu sile bo lowo mu pelu ona ba yo ja si gbangbo go prophet samu jo ade ba yo baba authority akori oru asiri pelu cross over to sui book of remembrance the way ranti akoko re re o yesu oluwa wa fe treat fi di adu ati e na emi awon woli se to fe gba oru loju awon to ye koran lowo awon ileri ogo to ti palaja to pe e fe mu wa si mu se latojo Friday 29, Saturday 30, at Sunday 31st of May. Wakati adu a mesan la haro. Pelu mesan shale lo jojumo. Opa woli ma jemo ata wolori ami dombo. Big bati woli. Samu ju adeba yo authority. Woma soro a she. Lati bado. Tadi ipmeli oshu. Ase jire ni ema bo. Opposite Coca-Cola. Ori oki ogo le denye. Ko otore kwa jaso shukefa. Ashiri ogo to nja oma tu. Olori atolu ene woma aranti.
1: Oruko mini Lady Evangelist Funke lati lugbe. Mo fe dupe ni owo Olorun fun ohun lati Olorun se nu aye mi do mo ma gbo program tele lati ori radio so gba ti won ti fun wa ni quick notice mo ti call account lati 2023 mi o ti e boda ti lo be so ma yen wa fun wa ni quick notice mi o gbe gbese budi ero kan pe a lo gba le mi imi atoko mi ati gbo ba wa yan ta jo wa le yan meta la gbe inu ile yen onikanuku ni flat ti e ma yen ti ro pe ko ti won to expect pe mi kan le fi won le but the, to the glory of God but ojo kan mo se lo be niyan ile iyepe ti mo bu wa lati ori oke ogo ni badan mo wa gbe arin palo ninu ile yen mo wa gbin iyepe ti ori oke ogo yen mo wa bo mo le nbe mo ni tolorun sa mo jo ba ti ko ile ipari kila lordu to de pe se ma fi binu ju radio mi ma ju sinu odo yen pe to ba ti ko tori ma ni ti ro pe a new option lati 250
2: odo wa legbe le yin ni
1: o ni odo kekere ti ojo ma ngba koja lo ki se pe o ko
2: ibe le fe ju radio yin si
1: mo ni be mo ma ju radio yin si igba to pe niyan awon yen ti wa le won ri le ju pe kini won option ju pe kankan sa ku tu continue be yen o se pe mi ni mo wa fun ni on the 5th of January ko do fun mo ni lala olohun le duro o ni owo teyan ba fe gba pe ending of December leyan le gbajo to ba fe gba mo ni ko sa duro ni rara wa ni oke kusi wala gbogbo nkan ti mo ni mi o mo ko le to awon to nkan le ni mada awon sa ma ni gi o le to wa ni zi ko le to gba to ya gbogbo e sa to debi pe gi to ni ko le to o tu su wa tu fi se login POP wa ni mada mo lohun wa leyin o wa sa ma so be yin ma ni olohun sa mo jo o fe dupe ni olohun pe olohun pari leyin emi ata omo mi be la wa bayi olohun lo ma pe osu kan ti a ti ko sibe so mo de tun ma ra radio mi laaro lati ba ti kuro nbi mi o lodun yen mo
2: so so radio nu mo
1: mi o so yen nu mo mo fe ra tutu mi laaro la lodo mala to ma la odudu yen lo
2: iro ni o
1: o to ni o
2: somebody shout hallelujah o ti fagba
3: fagba
2: lati ma pade laaro la you have to make it a day gba mi la ngba
3: eni
2: ko igba mese
3: lo
2: awon to nbe ni aja ma wa ni betu awon to nbe loro fun ijo we ti okun yan awon yan ma gba wa la lejo laipe e wa nbe eyi ti e wa ni ogijo
3: hospital road
2: lẹyin yidi yẹ ibẹ ni church wa eyi ti ẹ wà lábẹ́kúta ọ̀pákùá dìgbẹ́ tèmi tọpẹ́ bọ́sọ̀ lẹ́tì pàdé
3: èkìtì
2: àwa lẹ́dí ọ̀fàtìmá bọ́sọ̀ ìyẹn ní èkìtì ogoyinfo ẹríyànú orí òróró tó ń pè ní solution wa ó là ń kó jáde lọ́la torí àdúrà orí afẹ́fẹ́ yìí mi ò fẹ́ kó mọ fi ṣeré tó bá tún dalẹ́ àtún lówó ń dáwà àwọn tó ń bẹ lórí
3: internet
2: wọn máa connect mọ ìṣòro àbújá ní alẹ́ títí aago méje àbò láàárọ̀ ọ̀la mo tún ti padà dé ẹgbẹ́ ọwọ́ ọ̀tún lórí o ẹni kọ́ náà ní dìde wàá tẹ̀ mọ́lẹ̀ kọ́. idini yẹn tó o bá ń jagun lọ́wọ́
3: mo
2: sọ fún ẹ it is a matter of decision o gbọ́dọ̀ pinnu bí onísun ẹ̀jẹ̀ I will not go àfi tí n bá fọwọ́ kẹsẹ̀ jà sọ rẹ̀ bíbélì wípé ó ṣúrọ́gù débẹ̀ nígbà tọ́wọ́ ẹ kan bẹ́sùn ní nǹkan àṣẹjáde lára sọrí bó ṣe wulẹ̀ kí ibi tó wà jìnnà tó
3: òun
2: gbẹ́ làbújá
3: mọ́
2: fi alẹ́ ìṣeré àti aago mẹ́sàn-án rọ ní iṣẹ́ tí màá máa lọ ó wá ń gbé ní àwọn agbègbè tí mo ti ní pàdé lọ́la bó ṣe wulẹ̀ kó jìnnà tó make sure pọ̀ gbọ́ra lẹ̀ pàdé wa ń bẹ̀ gbọ́ o àkókò tí òjò bá ń rọ̀
3: lèyàn
2: máa ń gbé omi o sọrí tẹ̀yàn bá ń fi nǹkan tó lágbára báyìí ṣe àwẹ̀ wa ó ń fi ayé sí abẹ́
3: rísíkì
2: ni ní àárọ̀ ọ̀la yẹn gbogbo àwọn tó ń bẹ ní Èkó ní àárọ̀ ọ̀la ní Ìkòròdú àti Fágbà láti máa pàdé láàárọ̀ ọ̀la you have to make it a day gbàmí gbàmí là ń gbà ẹnìkan ìgbà mẹ́sàn-án
3: lóru
2: àdúrà mẹ́ta
3: yìí
2: àgbà síríọ̀sì ni sọ pé níbo lẹ wà ẹyin tó ń fi ayé yọmí lẹ ẹ jáde láyé Jésù Olúwa ẹ gbàdúrà
3: kí
2: ọwọ́ tó ń jà mí ló lè
3: mi
2: Olúwa
3: gẹ̀dánù
2: bàbá ó mọ famọ́ra mo gba ayé mi mo gba ògo mi mo gba iṣẹ́ mi mo gba agbára gba padà ó dìde ó jábọ́ ó gòkè serere gbogbo ó yà ó àtúwà.